ni alari na wa se bi Jesu Kristi ni eni to ngba eri wa je ni waju Olorun o ni alagba wi wa ti o je wi pe bi a ba je wo se o bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo Olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kankan la iru eni be ni a npe ni eleri ololo tun wo ese ile kan si ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri ololo gba okan sile o gba okan la sugbon eleri esan so soro ike awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atunbi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o yi aye wa pada ti o gba oti kuro lenu wa ti o gba siga kuro lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona oni iyi ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipase re eleri ololo lo ma so fun wa be nitori be awa papa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri ololo ni waju Oluwa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifan agbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihirere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigbati olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa oun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese wa nihin ni Jesu Kristi ni o je ki a da awon eleri ololo o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon wonyi won ti ko ise sile won ti wa sodo Jesu Kristi eleri ololo ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti nsise ki a si di eru wu ole lori eyin o si ri isinmi fun okan yin eleri ololo ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri ololo ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri ololo ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri ololo ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eri ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni wa ni se o wa nbe
ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkankan mi o se gbo nkankan mo kan lo loju city ni okunrin yi lo wa pe mi o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eti e o gbo nkan ki o si nbe nigba ti nkan won isele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun o ninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba de ni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalafia pelu Jesu oruko re o ti wo inu iwe eye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo papa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nkan eni to n bu tele tele nkan iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu okuro ni gbese aye e tele tele bi mo ti gbo oro Olorun be ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi n ba emi ni jeri wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti n lokan tele tele gbogbo opora awon ti mo ti n ba ja tele tele mo ti lo ba won laja wi pe e ma binu o ise etu ni o nisisin mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo n gbe inu mi bi mo n lo mo n korin ni bi mo n ka bibeli be ni mo n ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorunwa to dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjèrè ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristi ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristi ń gbàlà Jésù ń dani nídìí Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ Jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá Jésù Kristi pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ ẹlẹ́rìí àti bá Jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalem lọ ẹ̀yin sì ní
ẹlẹ́rí nkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristì ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristì kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kìí bàá tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣóru ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere a ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ ọlọ́run ó tọrọ ìdáríjì ó sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí ọjọ́ òun di aláàánú kò ní tawá nù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kì í ṣe ní orúkọ ìjọ o kì í ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù orúkọ Jésù ò gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní oore ọ̀fẹ́ láti òkè wá kí a ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀
bi e ba nso wi pe aje ajihin rere aje eleri jesu aje agbenu so fun olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o anwaasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o seese ki o wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko jesu bi e ba kepe oluwa bi e ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ jesu kristi ni a ti le ni igbala gba ti o ba waasu be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ jesu kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba waasu be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se panṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re lẹyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n jebo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o ti n da yo si ronu po ada yo si bere idariji nipa oruko jesu kristi ati nitori etutu ti jesu kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomo o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe mama gbogbo nkan te n se ise esu patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé tí o bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ńbẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó wá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere
o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo ye o dara dara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaeli nipase be o wa tun lo si egypt iya popo ni o je josefu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be josefu mo won o fe ki awon wonyi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo so kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun won lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin nko Benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe Joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis ari wi pe awon wonyi won seri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sorun apadi rara bi aba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si le esin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daada nile bo ba wo si le esin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi ojina si o nje wa wa church mo tin ba so be fun o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu po ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti Joseph fun nisinsin soro ti Nathani Dafidi o ti da ese agbere. Nathani wa si odo Dafidi o so itan kan o so o pa ni bi owe. Sugbon Dafidi o mo. Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon Olorun. Ni Dafidi wa so ni Nathani wa so fun pe iwo ni eni na. Lese kese ni Dafidi lo be si ni gbadura lo tun ba ni waju Olowa lo teri ba wi pe emi ni elese na. Olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro Olorun kale. Bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan won yi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan won yi won wo lokan awa na o ye ti a ko fun ogbon Olorun soran ti Jesu Kristi nigbati o ri obinrin ni ti kanga obinrin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu je so be oni lo pe oko re wa ni obinrin so pe báwo lo ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọ ju bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o
ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon Olorun ni a fi gbe oro Olorun kale nitori be o ye ki a ni ogbon Olorun pelu ogbon Olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele tele a je omo siga tele tele a je oniku pani eniyan tele tele a je eni ti se fayawo tele tele a je eni ti nja tele tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a si so fun a ke a so fun awon eniyan wo pe Jesu to se be fun mi o le se tire na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye Olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa seso eri wa eri igbala tabi a le si bibeli ke a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ke a si je ki won ki o wo odo agutan Olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihirere ti a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon Olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki Olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo Olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin Kristi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara tin ti iwo su wa leyin ni wo pe a je okan bi iwo ti on dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluso agutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin eje wa ni idapo oju ole pe e ti oluso agutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó má ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kì í lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa tí wọ́n bá rí i pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ìṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa tí a fi ẹ̀mí Ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí Ọlọ́run iná Ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run
ẹni tí ó bá fẹ́ kí ìwà tóun kí ó ní agbára agbára tí yí ọkàn padà agbára tó ń sí tún ìgbésí ayé.

sísan kí a sọ wípé ẹjẹ kí a dìde ẹjẹ kí a gbàdúrà wọn bá ti wúyẹ wúyẹ fún ìṣẹjú kan wọn ò mọ kí ni wọn ó sọ mọ àwọn wọnyí wọn gbàdúrà kíkan kíkan wọn gbàdúrà pẹlú ìgbàgbọ bí wọn ti gbàdúrà a sọ fún wa wípé ibi tí wọn ti ń gbàdúrà ó mìtìtì bí ó bá jẹ pé àdúrà dákẹjẹ ni àdúrà kí a má lè sọrọ síta àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà ibi tí wọ́n péjọ sí ó mìtìtì èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún àwùjọ wọn kún fún ẹ̀mí mímọ́ wọn kún fún ẹ̀mí mọ́ agbára ọlọ́run ó sọ kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọn fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run wẹ́sẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n agbára ńlá ní àwọn àpọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè gba jésù kristi gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo Jòhánù orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé jésù ní ṣe kristi náà ọmọ ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀ ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì lé orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn kì í ṣe pé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni lágbájá ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ jésù kí wọn kí ó lè ní ìgbàlà kí wọn kí ó lè kúnlẹ̀ fún jésù kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun lónìí ni jésù kristi ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti jẹ ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún ọlọ́run ìdádúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí kí gba ọkàn là ẹlẹ́rìí kí sọ fún àwọn ènìyàn wípé jésù kristi ó ní ọ̀nà jésù kristi ó ní iyì àti wípé jésù kristi ní ẹni náà tí a fi fún wa kí o bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa dìde kí o sọ fún ọlọ́run jésù kristi ní òtítọ́ ó ní ọ̀nà àti iyì ẹnikẹ́ni tí o bá tọ́ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀ sọ fún ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwàásù fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wàásù ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ jésù kristi gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyì ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàdúrà títí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún jésù kristi.

títí dé 31. Nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye, ààbò tí ó dájú, mo ń fi hàn ọ́, ó wá kù sí ọwọ́ rẹ. Bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ, Deuteronomy 24:30 láti ẹsẹ̀ 36. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ̀ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà. Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ. Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtubọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó ni. Ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ. Ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ. Abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà, orísun Jákọ́bù nìkan. Ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń sẹ ìrì sílẹ̀, àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì. Ta ló dàbí rẹ, ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà? Jẹ́ kó wá yé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì. Ta ló dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà? Àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí ṣe idà ọ̀la ńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ. Ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀ àti apá rẹ̀, àwọn ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí 22, ìwé òwe orí 22, ní ẹsẹ̀ 10 ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú. Ìwé òwe orí 22, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Bí ẹni wípé ilé ẹ̀ṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí 22 ni o. Ẹsẹ̀ 10, orúkọ Olúwa ilé ẹ̀ṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ẹ̀ṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn, kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù ra padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ẹ̀ṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yé ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ẹ̀ṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa ni Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ẹ̀ṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé o là, a ó sì dá ọ ní ìdè. Ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ. Kí a tó lọ gbàdúrà ni à ń wo Malachi.

Malachi, ori keta. Malachi, ori keta. Ese ikerin nini ogun. Malachi ni iwe ti o gbe ninu majemu lai lai. Ori keta, ese ikerin nini ogun. Nigba na le awon ti o beru Oluwa nba ara won soro nigba kugba Oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru Oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le Oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o se da won si gege bi eniyan ti ma da omo re si ti o si Olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je abo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro Olorun eyi ti a nwa ti a so fun a wipe ki a wa ko eko oro Olorun ki a wa gbo ti Oluwa ki Olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojojo aya oni ti a ti a fi eko bibeli ti Yoruba si bi o ba nwa ti o n gbo eko oro Olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro Olorun o so pe ki se lasan wo pe ohun a ni o gege bi ni won a ma seso lori re ohun a si je ibi abo re ki Olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ki a sa pamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun Olorun wipe Olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ki a si se awon oke nla nipo e si inu okun bi omi ti le ho ti o si ru bi oke ti le mi nipa owo bibi re odo nla kan wa kisan yi ti o mu ilu olo inu ilu Olorun dun ibi mimo oga ogo Olorun be le arin re a ki o si nidi Olorun yo ran lowo ni kutukutu owuro Oluwa awon omo ogun wa pelu wa Olorun Jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju Oluwa bi o ba mo wipe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun Olorun ki ibi abo ti Olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abe re ki a je ofin Olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun Olorun wipe loni o n gba Jesu gege bi olugbala re o ko ese sile Jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bini bi o ba so fun Olorun o daju wipe yo gbo ti re kepe nigba ti o wa nitosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun Jesu bi o ba tin fi abo ike se isadi re jewo nkan wonyi fun Olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wipe Psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wipe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni eyi ti o je ibi abo to to oruko Oluwa
ilé ìṣọ́ agbára ni. Bí olódodo bá sá wọnú ẹ̀, àbòdájú. Ẹ̀jẹ̀ rẹ̀ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Ké pé kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Ké pé Olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa, àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́. Nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n a ń bẹ̀ ọ́, bí a ti ṣe olórí ire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rání padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó dímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yẹ à ń bẹ̀ ọ́ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́, fi fún ọ ní orúkọ Jésù.
A sì, beh, wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá, jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí àbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí èjìyà bá ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀ ọ́ wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn, kí o sì gbọ́ ti wọn, kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe gbogbo wa lóore. A dúpẹ́ pé o ti gbọ́, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Abayi raye. Ẹni tí ó fẹ́ wa tí ó mọ̀ wá nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ́ tí ó sì ràn Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a má ba ṣègbé ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀kún a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́
1: láti rí ohun tí à ń rí ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ a dúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ a dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àtìyìn wa ní orúkọ Jésù àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́ wá kọ́ wa wá tọ́ wa wá ṣe amọ̀nà wa a sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa oore ọ̀fẹ́ àti àánú agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa àmì. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́ nítorí pé a ò ṣe amọ̀nà wọn wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́ ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí ìtumọ̀ rẹ̀ kò yé wọn ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì Aísáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah, orí 42, ẹsẹ̀ 6-8, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de tito. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemo titun ati majemo lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so mo wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba iran wole owo Jesu bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli npe ni afoju nitori o se se. Nigba ti o gbo we pe a fe soro lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni o kan mi o si kan o bo ba gbo wi pe Jesu nse nkan kan o ye ki o yi ara re wo wi pe nje ohun ti Jesu nse yi ti o nfi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri tani afoju bo gbagbo wipe ibere yi ni o wa le okan re be ti n kigbe ti an kilo ti an kerara ti an so wipe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si n fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa n ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki owo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo n se tabi ise re pe oun ko le owo o n so fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun o ni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan wonyi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọ́n nísinsin ẹyin wípé àwa ríran nítorí náà ẹsẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwa wí àti àwíjàre bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Isaiah orí 64 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Isaiah orí 64 ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè igbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ̀rọ onípìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pé olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbà lọ sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó ò ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa àwọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀ sí ní ṣe ó bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣa ọ ládàá tí ó ń ṣa ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ihin rere ti so di mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo pe emi olorun kan wa ti an pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti an se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re pata pata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti n wi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o se se a o ko ye ti se ti le wa lokan e ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adiole ti ara oniye afo loju oni mona e ti o ti e je yawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti be o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni Sodom ati Gomora iwo to so pe iyawo kan lo fe to lade nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani e sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de but da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igun le o lo fi lele but da o wa o la le nta eyin ni o mo se e tan fi an yin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kunko mo kan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ko to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba n lo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko kilo ma sele o ba don tan bo ti boju eyin o ba di awon iyo
2: iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo
1: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju eyin oni lo ri lo so fun wa pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ah de ri yin e wa seko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin oko mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju eyin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluku ti

ọ̀rọ̀ yìí à ní pẹ̀kún. Èmi á sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí, bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ, wọn ní wá bẹ́ẹ̀ kó jáde má wà. Ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde, ṣebí Jésù wá wá. Ẹ̀mí Ọlọ́run á sì wà níbẹ̀, bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa, àwọn áńgẹ́lì Ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀. Mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá, àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí. Àlùfáà tó ń ṣépè yẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà, á wá kúrò mẹ́ẹ̀, á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Bó bá súre àdúrà ò lè gba, Ṣọlọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀. Wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì, bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà, bó bá lọ, bó bá bímọ, àní wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀. Bó bá ní wá kọ́mọ jáde, ṣebí wọ́n bá wá náà, ìnáwó ló máa kó wa sí. Wọ́n ní wá kán má bèrè bí ò tẹ̀ ju bisikíìtì díẹ̀, àbí wọ́n wá lẹ́nu òfo. Àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo, àbí kì í ṣe bẹ́ẹ̀? Ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni, àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ bí ìgbèsè náà ń kó bá wà. Bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn, mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá, àbí ò dáa? Ṣebí láyé àtijọ́ tá a bá bímọ, wọ́n á wá mọ àmúyíra ńlé wa, àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ. Kán tó délé wọn ti ṣubú gọ́tà, níyàwó àlùfáà á béèrè lọ́wọ́ ẹ pé ọkọ mi kan kò délé ẹ ni. Ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o, a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ. Ṣé ìgbàgbọ́ nìyẹn? Ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà hàn, ẹ̀tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ 22, Deuteronomy orí 37, ẹsẹ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà, ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣi afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ 29. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ talẹ̀ lé ọ̀sán gangan, bí afọ́jú ti fi ọwọ́ talẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣe Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí, mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wa ọwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà

0: Ọlọ́run, àwọn tí kò tí mọ iyè àìnípẹkún, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti rá ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti rá ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ̀ 46. Máàkù orí kẹwàá ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn mọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé ohùn rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìnrere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé nsìn, ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, a gba ìkùlé wọlé, a ọ̀rà wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye. Tá a sì sọ fún ọ wípé, jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀. Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọbi tó ti ń bọ̀ sí mọbi tó ń lọ, àbó mọbi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jẹ́ ọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ, àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di 5:00 AM ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé ayé má gbà ẹ́ o. Níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó o bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ o, ṣó gbọ́, o sì gbé Bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹni yẹn pé kò dákẹ́ àdúrà gbígbà, kò dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ. Àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́ bórí ẹ bá yí níbi tó wà yẹn. Wọ́n fọ ọ́ tiẹ̀ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún-dọ̀hún títí tí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù. Bára ẹ ò dá, bò ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùkù, ná máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́, bẹ́ẹ̀ nìkan fẹ́ tiwọn sínú ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ̀. Ṣé bó sọ pé bí náà jó màá bá lọ, bójú ń rọ̀, èmi pẹ̀lú ẹ̀ ni, àìrọ́ o, kì í ṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi lẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀ tán rí ₦10 nínú àwọn ni alákọ̀rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá, orògbọ́n fẹ́ràn, owó ẹ̀nà fẹ́ràn. Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ̀ ọ̀tún tí gbogbo ẹ̀ rọ, wọn ní wálé ẹ mọ̀. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pé Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí à ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́. Ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró. Ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé túju ká dìde. Ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá kí ní ṣe tó bọ́ ẹ̀wù ẹ̀ sọnù. Ó fẹ́ lọ rí ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀. Aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pe ọ̀fẹ́ gbọ́kàn ẹ̀ là. Bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn. Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún un pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wálé aṣẹ́wó káàkiri. Mo ṣe bí àwọn tí wọ́n lọ sílé ìsìn, ẹ mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún bọ̀nà ilé ọtí lọ. Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀. Ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni. Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà. Mo gbàgbọ́ wípé lónìí bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí, tó ń fi ìhìnrere hàn ọ́, tó ń dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, tó sì ń sọ wípé lọ kí o máa ríran. Ẹni tó bá ríran bó ti ń ka Bíbélì, a máa yé ọ. Ìfẹ́ Bíbélì á wà lọ́kàn ẹ. Ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ tó yè kóró, a máa dùn mọ́ ọ. Mo ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe, báwo ni kí n ṣe sọ fún kó lè lọ. Bí Ọlọ́run sì ti ń dárí jọ, bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Ìgbésí ayé àyípa, bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́. Bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú á di ohun ìríra fún ọ. Bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn. Gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹ́gbẹ́ ẹ, bó bá ti ń dé ní ìgbàlà, bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ. Gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tí èṣù bẹ̀ ọ́ níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn, bó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ. Àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì, wọ́n á sọ pé ṣé ò sí nǹkan o, wà ní kò sí nǹkan, wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀, wọ́n á ní o yí padà ni. Ògo Jésù, ẹwà Jésù nìyẹn. A ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́,
1: se mo e ton fin di awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun tan so meran lorun ton ko sonu tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nkan pata pata lo olorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere isu pata pata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sonu ati eta fi si ika owo gbogbo e pata pata ni mo ti yan sonu eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igba la mi yen o bokunrin bi jesu ti nla loju be lo nju awon kan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dare ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lo olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re bi mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mi mo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa ambe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun a wi pe idajo n bo fun won nje a nbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekunrere fi fun ni oruko jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyipada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣe é ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọrọ tí wọn fẹ́ pa wálé ọkàndà jẹ kí ẹ̀mí rẹ kí o ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú jésù kristi títí dé òpin má jẹ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ a sì ń bẹ ọ wípé gẹgẹ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ ẹsẹ wọn di àwọn tí o ti sọ di ẹdá titun a ń bẹ ọ wípé lẹsẹkẹsẹ tí o ti ń ṣeṣẹ yìí ní ọkàn wa ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn adúpẹ́pọ̀ ti gbọ́ ní orúkọ jésù kristo olúwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wipe ni gbagbogbo ninu ohunkohun ati ni aye kaye ti a ba ba ara wa o ye ki a ma fi okan idupe han fun olowa e je ki a wo orin dafidi ori kokandinlaado rin orin dafidi ori kokandinlaado rin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati ako maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin dafidi nso fun ani we pe ope si olorun eyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin yin we pe eyi ju ebo ti awon omo israeli ti won ru ni akoko aye won ninu heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa heberu ori ketala ese kedogun nje nipasẹ re e je ki a ma ru ebo iyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa ti n jewo oruko re awon nkan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo nikan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se n dupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju oferese yara re sile si ha jerusalemu o kunle leekun re ni igba meta lojo o gbadura o si dupe niwaju olorun re gege bi oyin ti se nigba ti jori eyi je iwa ati asa ti daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bi a ba so wipe a je eni ti o ri ore ofe niwaju olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu danieli wipe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ile isin ti a si fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori karundinlogoji ese kejidinlogun orin dafidi ori karundinlogoji ese kejidinlogun o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi nso fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a ti n so nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun otooto ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dupe lowo olorun ikerin ni itesewaju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni ilosewaju nipa ti ara o ye ki a ma dupe lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun je ti a nje fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun gbogbo o ye ki a ma dupe lowo olorun ye ki a wo nkan wonyi ni ikokan fun eni ti olorun ise o ye ki a ma dupe lowo re ninu orin dafidi ori ogbon orin dafidi ori ogbon ese kerin korin si olowa eyin eniyan re mimo ki esin ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin ese ikini olorun iwo li awa fi ope fun iwo li awa fi ope fun nitori oruko re somo to si ise iyanu re fi han bi a ti ri wi pe bi a ti n pe olorun wi pe o n gbo ti wa eyi si fi han wi pe ko jina rere si wa wi pe o somo to si nitori wi pe a ni idaniloju wipe olorun sumo to si wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini korinti kini ori kedogun ese iketa din ni ogota sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa oluwa wa jesu kristi eyi n so fun wa wipe nitori ohun ti jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun nigba gbogbo ninu korinti keji ori keji ese ikerinla sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa nigba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo ninu korinti keji yi kana ori kesan ese ikedogun ope ni fun olorun nitori aile so ebon re ope ni fun olorun nitori awon ebon re ti a ko le fenu sotan nitori ailegbe ebun ti a ri gba lodo olorun nipasẹ jesu kristi oluwa wa iketa mo wi pe o ye ki a ma dupe lowo olorun wi pe ki kan se wi pe jesu kristi ku lori igi agbelebo sugbon ere anfani iku jesu kristi lori igi agbelebo yi wipe o je tiwa niti wipe a ri idariji ese gba nitori wipe a ti gba okan wa la nitori pe tabi ni idi eyi pe a ti ko oruko wa sinu iwe iye lorun o ye ki igbala ti a fun wa yi idariji ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ope nigba gbogbo niwaju olorun ninu timotheo kini ori kini lati ese ikejila timotheo kini ori kini lati ese ikejila eyi ni aka nipa paulu ti o ranti igbala idariji ese ti a fi fun ti o si n dupe lowo olorun mo dupe lowo eni ti o fun mi le agbara ani kristi jesu olowa olowa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo tile je aso blasphemy lekan ri ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anugba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe olowa wa si po re koja pelu igbagbo ati ife tin be ninu Kristi Jesu otito le oro na o si ye fun ite o gba pe Kristi Jesu wa si aye lati gba elese la ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eboran ninu idariji ninu eje Jesu Kristi wi pe ohun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigbati eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan ṣugbọn gẹgẹ bi o ti je ni tooto bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigbati Paul apostle ti o ri bi awon wonyi se ntesiwaju ninu igbagbo o wi pe o n dupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dilogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun wa nise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbesi aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi abawo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o ti le je wi pe ni igba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe ṣugbọn nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ire ti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki owo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo Leoni ogun yi shogbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole rati wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le aini Kristi e je ajiji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wi pe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini Kristi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto Israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni awa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wi pe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba Jesu Kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wi pe a di omo olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipase iku Jesu Kristi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Kristi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti an so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo Eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo awon wonyi le ape ni eniyan mimo eniyan oto awon ti o je omo Olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba sin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a so ni wi pe bi a ba so wi pe a rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a rin ninu imole ki se be ni kan soso bi a ba n fi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso le o je omo Olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Olowa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na wi pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori wi pe adi omo Olorun o ni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori wi pe ati di omo Olorun ranti wi pe gba ti a so pe adi omo Olorun e je wi pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu Olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wi pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo Olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti ati fi pamọ le orun de yin eyin ti an pamọ ninu agbara olorun nipa igbagbo si igbala ti amura lati fi han ni igba ikehin an so fun awe pe awon nkan woyi won je ogun ini fun wa wo ese ise awon apostle ori ogun ise awon apostle ori ogun ese ikeji le logbon je ni sisin ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo sugbon ti an so fun wa ninu awon oro olorun ti an ka won yi ni we pe awon ogun ti an ni lodo olorun awon anfani ti an ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re je o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀ yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́ láti wà ní pípé níwájú ọlọ́run bí a bá ń sọ nípa àwọn ogún ìní bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí nínú kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá ẹ̀yin kò ha mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rédè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójú kòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyá ẹni pẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí ọlọ́run tí a ṣe nínú bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀ wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí a padà sí Kolose ori kini. Kolose, ori kini. Lati ese kejila, ke ama dupe lo wo lon, nitori kini. Nitori wepe umo wa ye. Lati je alaba kwin, ninu ogun, anwo inyon mimo, ninu imole, ati nitori kini oye ke afima dupe lo do lon. Eni ti o ti gba wa kuro lowo agbara okunkun. Eni ti o ti gba wa kuro lowo agbara okunkun. Bi a ba nso nipa agbara okunkun. Lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun. Be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye. Nitori wepe ko si enikeni ninu ara. Ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri we pe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni we pe awon eniyan won yi ko ti iba Jesu Kristi pade. Awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi. Awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won. Ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan. Bi ko se wi pe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon. Jeremiah ori kokan le logbon ese kokan la. Nitori Oluwa ti tu Jacobu sile. O si ra pada li owo eni ti o li agbara ju lo. Nitori be je ki o ye wi pe agbara okunkun je agbara ti o koja agbara eniyan. Wi pe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun. Nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igbaye gan ni anfani je ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi aligba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu, igbagbo ninu mi. O nso fun wa ni iwe.

0: ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nítorí kíni, nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni, nítorí pé a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni, nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristi, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún, èyí ni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wà nípò, kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run. Wọ ẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paulu Apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kìíní, wà ní Kólósì orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣínípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣínípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan, ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbájẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan. Ní a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá, kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe lí èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínípò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn nì lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀. nítorí wípé bí ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí bí ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew 8:8 láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Israẹli dá lé ọjọ́ wọn ni lè olówa wí èmi ó fi òfin mi sínú wọn èmi ó sì kọ́ sí wọn lé ọkàn èmi ó sì máa jẹ́ ọlọ́run wọn wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo olówa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́ nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i kí a wo àwọn tí Paul apostle ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́ ẹ̀mí oore ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́ Kólósè 1 láti ẹsẹ̀ 12 ó ní kí a máa dúpẹ́ a ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́ kí a sì ní ìṣìpẹ̀ níwájú ọlọ́run kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún ìwà ọlọ́run a ń dúpẹ́ wípé ọlọ́run jẹ́ olóòótọ́ a ń dúpẹ́ wípé ọlọ́run kì í ṣèké a ń dúpẹ́ wípé bí ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ a ń dúpẹ́ wípé ọlọ́run kì í yí padà a tún ń dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé jésù kristì lórí igi àgbélébó a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà a sì tún ń dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara a ń dúpẹ́ fún gbogbo ṣùgbọ́n omẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún ìkíní nítorí wípé ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ó yẹ kí o ronú lónìí ó yẹ kí o wo àwọn oore tí ọlọ́run ṣe fún ọ bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkejì nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́ ìkẹta nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là a ti mú ọ wá sí ìjọba ọlọ́run a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkẹrin nínú ẹni tí àwa ní ìdáǹdè nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́ o sì ti di ẹni ìgbàlà o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́ o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀ láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere o yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ kí a dìde dúró kí a sì sọ fún ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé jésù kristì lórí igi àgbélébó a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo ṣé o ti di ọmọ ọlọ́run ṣé o kì í ṣe àjèjì nínú ilé ọlọ́run ṣé a ti gba ọkàn rẹ là ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé a ti dá ọ ní ìdè ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn ṣé olúwa jẹ́ olúwa fún ọ ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ ó jẹ́ agbára rẹ ó jẹ́ ipá rẹ ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù o ti wá sínú ilé ọlọ́run o ti wà nínú ìjọba ọlọ́run ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀ ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe àti ṣe ọ̀nípò padà ó ti kúrò láàrin àwọn àjèjì ó ti di ọmọ nínú ilé ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: Exodus orí ìkẹrìnlélógún ó sì wí fún Mose pé gòkè tó Olúwa wá ìwọ àti Aaroni Nadabu àti Abihu àti àádọ́rin nínú àwọn àgbà Israẹli kí ẹ̀yin kí ó sì máa sìn ní òkèrè réré Mose nìkan ṣoṣo ni yóò sì sún mọ́ Olúwa ṣùgbọ́n àwọn wọ̀nyí kò gbọdọ̀ súnmọ́ tòsí bẹ́ẹ̀ ni àwọn ènìyàn kò gbọdọ̀ bá gòkè lọ Mose sì wá ó sì sọ gbogbo ọ̀rọ̀ Olúwa àti gbogbo ìdájọ́ fún àwọn ènìyàn gbogbo ènìyàn sì fi ohùn kan dáhùn wípé gbogbo ọ̀rọ̀ tí Olúwa wí ni àwa ó ṣe Mose sì kọ̀wé gbogbo ọ̀rọ̀ Olúwa ó sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì tẹ́ pẹpẹ kan nísàlẹ̀ òkè náà ó mọ ọwọ̀n méjìlá gẹ́gẹ́ bí ẹ̀yà Israẹli méjìlá ó sì rán àwọn ọ̀dọ́mọkùnrin nínú àwọn ọmọ Israẹli wọ́n sì rú ẹbọ sísun wọ́n sì fi akọ màlúù rú ẹbọ àlàáfíà sí Olúwa Mose sì mú àbọ̀ ẹ̀jẹ̀ náà ó sì fi sínú àwokòtò àti àbọ̀ ẹ̀jẹ̀ náà ó fi wọ́n ara pẹpẹ náà ó sì mú ìwé májẹ̀mú òní ó sì kà á ní etí àwọn ènìyàn wọ́n sì wí pé gbogbo èyí tí Olúwa wí ni àwa ó ṣe àwa ó sì gbọ́ràn Mose sì mú ẹ̀jẹ̀ náà ó sì wọ́n sára àwọn ènìyàn ó sì wí pé kíyèsí ẹ̀jẹ̀ májẹ̀mú tí Olúwa bá yín dá nípasẹ̀ ọ̀rọ̀ gbogbo wọ̀nyí nígbà náà ni Mose àti Aaroni Nadabu àti Abihu àti àádọ́rin nínú àwọn àgbà Israẹli gòkè lọ wọ́n sì rí Ọlọ́run Israẹli bí iṣẹ́ òkúta sáfìrí wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì dàbí ìrísí ọ̀run ní ìmọ́tótó rẹ̀ kò sì na ọwọ́ rẹ̀ lé àwọn ọlọ́lá ọmọ Israẹli wọ́n sì rí Ọlọ́run wọ́n sì jẹ wọ́n sì mu Olúwa sì wí fún Mose pé gòkè tọ̀ mí wá sórí òkè kí o sì dúró níbẹ̀ èmi ó sì fi wàhálà òkúta fún ọ àti àṣẹ kan àti òfin tí mo ti kọ kí ìwọ kí o lè máa kọ́ wọn Mose sì dìde àti Joshua ìránṣẹ́ rẹ̀ Mose sì gòkè lọ sí òkè Ọlọ́run ó sì wí fún àwọn àgbà náà pé ẹ dúró dè wá níhìn yìí títí àwọ̀ fi tún padà tọ̀ yín wá sì kíyèsí Aaroni àti Huri ń bẹ pẹ̀lú yín bí ẹnìkan bá ní ọ̀ràn kan kí ó tọ̀ wọ́n wá Mose sì gòkè lọ sórí òkè náà àwọsánmọ̀ sì bo òkè náà mọ́lẹ̀ ògo Olúwa sì sọ̀kalẹ̀ sórí òkè Sinai àwọsánmọ̀ náà sì bò ó mọ́lẹ̀ ní ìjọ mẹ́fà ní ìjọ keje ó ké sí Mose láti àárín àwọsánmọ̀ wá ìwò ògo Olúwa dàbí iná ajónirun ní orí òkè náà ní ojú àwọn ọmọ Israẹli Mose sì lọ sáàrin àwọsánmọ̀ náà ó sì gun orí òkè náà Mose sì wà lórí òkè lé ogójì ọ̀sán àti ogójì òru
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkarùndínlọ́gbọ̀n. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Israẹli pé kí wọn kí ó mú ọrẹ fún mi wá. Lọ́wọ́ olúkúlùkù ènìyàn tí ó bá fi fún ni tinútinú ni kí ẹ̀yin kí ó gba ọrẹ mi. Èyí sì ni ọrẹ tí ẹ̀yin ó gbà lọ́wọ́ wọn. Wúrà àti fàdákà àti idẹ àti aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ọgbọ̀ àti irun ewúrẹ́. Àti awọ àgbò tí a sè ní pupa àti awọ síálì àti igi ṣítìmù òróró fún fìtílà olóòórùn fún òróró ìtasórí àti fún tùràrí dídùn òkúta óníkì àti òkúta tí a ó tò sí ẹ̀wù ẹ́fọ́dì àti sí ìgbàyà kí wọn kí ó sì ṣe ibi mímọ́ kan fún mi kí èmi kí ó lè máa gbé àárín wọn gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo fi hàn ọ́ nípa àpẹẹrẹ àgọ́ àti àpẹẹrẹ gbogbo ohun èlò inú rẹ̀ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe é wọ́n sì ṣe àpótí igi ṣítìmù ìgbọ̀nwọ́ méjì ohun àbọ̀ ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní ìbú rẹ̀ àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní gíga rẹ̀ ìwọ́ sì fi kìkì wúrà bò ó nínú àti lóde ní ìwọ́ fi bò ó ìwọ́ sì ṣe ìgbà ti wúrà sórí rẹ̀ yíká ìwọ́ sì ṣe òrùka wúrà mẹ́rin sí i ìwọ́ sì fi wọ́n sí igun mẹ́rin rẹ̀ òrùka méjì yóò sì wà ní apá kínní rẹ̀ òrùka méjì yóò sì wà ní apá kejì rẹ̀ ìwọ́ sì ṣe ọ̀pá ṣítìmù kí ìwọ kí o sì fi wúrà bò wọn ìwọ sì fi ọ̀pá wọn ni bọ inú òrùka wọn ni ní ìhà àpótí náà kí a lè máa fi wọn gbé àpótí náà ọ̀pá wọn ni yóò sì máa wà nínú òrùka àpótí náà a kì yóò sì yọ wọn kúrò nínú rẹ ìwọ sì fi ẹ̀rí tí èmi ò fi fún ọ sínú àpótí ni ìwọ sì fi kìkì wúrà ṣe ìtẹ́ àánú ìgbọ̀nwọ́ méjì ohun àbọ̀ ní gígùn rẹ àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní ìbú rẹ ìwọ sì ṣe kérúbù wúrà méjì ní iṣẹ́ lílù ni kí ìwọ kí o fi ṣe wọn ní ikù ìtẹ́ àánú náà méjèèjì sì ṣe kérúbù kínní ní ikù kan àti kérúbù kejì ní ikù kejì lati ite anu ni ki eyin ki o se awon kerubu na ni iku re mejeji awon kerubu na yo si na iye apa won si oke ki won ki o fi iye apa won bo ite anu na ki won ki o si koju si ara won ite anu na ni ki awon kerubu na ki o koju si iwo si fi ite anu na sori apoti na ati ninu apoti na ni iwo fi eri ti emi o fi fun o si nibe ni emi o ma pade re emi o si ma ba o soro lati oke ite anu wa lati aarin awon kerubu mejeji wa ti o wa lori apoti eri na ni ti ohun gbogbo ti emi o pa lase fun o si awon omo israeli iwo si se tabili gishitimu kan igbonwo meji ni gigun re ati igbonwo kan ni ibu re ati igbonwo kan ohun abo ni giga re iwo si fi kiki wura bo iwo si se igba ti wura si iyika iwo si se ti kan ni ibu atelewo si iyika iwo si se igba ti wura si eti re yika iwo si se oruka wura merin si iwo si fi oruka won ni si igun mererin ti o wa ni ese re mererin ni abe igba ti na ni oruka won ni yo wa fun ibi opa lati ma fi ru tabili na iwo si se opa igi shitimu iwo si fi wura bo won ki a le ma fi won ru tabili na iwo si se awo poko re ati sibi re ati igo re ati awo re lati ma fi da kiki wura ni ki iwo ki o fi se won iwo si ma gbe akara ifihan kale lori tabili na niwaju mi nigba gbogbo iwo si fi kiki wura se opa fitila kan ise lilu ni a o fi se opa fitila na ipile re opa re ago re irudi re ati itana re okan na ni won o je eka mefa ni yo yo ni iha re eka meta opa fitila na ni iha kan ati eka meta opa fitila na ni iha keji ago meta ni ki a se bi itana almondi pelu irudi ati itana ni eka kan ati ago meta ti a se bi itana almudi ni eka keji pelu irudi ati itana be ni eka mefefa ti o yo lara opa fitila na ati ninu opa fitila na ni ago merin yo wa ti a se bi itana almudi pelu irudi won ati itana won irudi kan yo si wa nisale eka re meji ki ori bakan na irudi kan yo si wa nisale eka re meji ki ori bakan na irudi kan yo si wa nisale eka re meji ki ori bakan na gege bi eka re mefefa ti o ti ara opa fitila na yo jade irudi won ati eka won ki ori bakan na ki gbogbo re ki o je lilu kiki wura kan iwo si se fitila re na meje ki won ki o si fi fitila won ni sori re ki won ki o le ma se imole si iwaju re ati alumangaji re ati awo alumangaji re kiki wura ni ki o je talenti kan kiki wura ni ki o fi se pelu gbogbo ohun elo wonyi si kiyesi ki iwo ki o se won gege bi apere won ti a fi han lori oke.
0: E je ki a gbadura baba wa tin be le orun a dupe lowo yin pe po wun yin ninu anu yin lati fa wa mo odo ara yin a dupe pe lojojumo nigba ti a ba wa si yin ni e ma npo wa pelu onje eye je a nbebe loni we pe ki e tun fi onje eye yi bo wa loruko Jesu abeyin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko Jesu abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a o gboro yin ti a o si gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko Jesu e la wa loye e se wa loju e ko wa e je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo a dope o pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa fun igba die ni ati nkeko lati nu Kolose ati ka ori kini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni anwo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si Kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o e ma kiyesara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipeleṣe eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta wonyi ni awo adura wa ni wo pe ki Olorun emi ki o tumo awon oro wonyi ninu okan wa ki awa ti o ti dabi eni wo pe anfi afefe eko keko gbaka akiri ki a le duro sisi ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo tin yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko ike won yi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti Olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa daradara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo we pe ewu popo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu Kolose orikeji ese ikejo Paulu n so wi pe e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko aye ki se bi ti Kristi igbagbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan Olorun pada kuro ninu otito be ni Olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa wepe ki a sora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse Olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju wepe bi a ba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi a ba n tele Olorun ni ese ogbeji o daju wepe satani ki o le ri aye lati fa wa kuro lati odo Olorun ati wepe bi a ba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo won patapata ni won wo lule niwaju wa eyi ni a fi n so fun awon eniyan wonyi wepe ki won ki o ma kiye sara ke ma kie sara je we pe ke ma sora o ye ke mo we pe ikilo ti Paulu aposteli ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajiji leyin ti iwo ko ti mori ki asima si won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti Mose eni olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni ohun ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa so fun o ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ke asora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o n kilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o n to wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile like ilopun won rara bi o ba je wi pe ni toto le ani ife awon omode won yi bi e ti wi pe apanije ikoko ti be sigboro o si tin se ose fun awon eniyan o npa won ni ipa kopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a kilopun won a po won wonu ile eyi ni ife bi o ba je wi pe ni toto ni ani ife ti a ri wi pe awon omo leyin Jesu Christi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihinrere ti a si ri wi pe awon apanije ikoko awon eke woli awon alai lolorun ti won koni ni eko isina won be sigboro won kun aye won si nda awon eniyan laamu won si fi won lakalaka won si ran won lo si orun ni ai rotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kie sara bi o ba je pe ni toto ni ani ife ti ani yo je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerin dilogun ese ikepa nigba na ni Jesu we fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu nso ni nigba ti o nso we pe ki awon omo ehin awon nigbagbo toto awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiye sara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko otito wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbo si ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fa yin kuro lodo Christi lati fa yin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko le osan ati le oru o ye ki amo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni ati nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an wasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul n so fun awon eniyan wonyi wo pe o ye ki won ki o kiyesara ki won ki o mo we pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi n ko won ni eko ihirere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji ori keji lati ese ikini peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko fale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni a tun ti nje ki o ye wa we pe o ye ki a sora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo ti n so awon nkan wonyi tabi ti n so oro eko odi won so we pe awon ni emi Olorun ju awon akeko tabi awon oluko ihirere sugbon a je ki o ye wa we pe ohun ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ohun ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro Olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon nkan wonyi ki tile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a n so nipa re yi bi a ba je eni ti o ja fara bi a ba je eni ti ko sora bi a ba je eni ti n gba dulumo bi a ba je eni ti n gbojege ti n gba awon eko eke wonyi ki ni awon ewu ti o wa ninu gbigba eko eke laaye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese ikejo lekan si e ma kiyesara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a n so fun wa o si ye wa we pe bi a ba gba eko eke laaye we pe eko eke yi yo di wa ni igbekun bi a ba n so nipa we pe ki a di eni ni igbekun ohun ti a n so o ye Paul aposteli daradara nitori we pe eni ti o ja fafa nínú ìmọ̀ èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹni tí ó já fáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a dini ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma dini ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wi pe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe akikanju jagun jagun laarin awon eniyan won yi a di ni gbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di je opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wi pe eni ti o wa yi o ti ri wi pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan wonyi niyi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o n fe ba o jagun o n fe ba ebi re jagun o ri wi pe bi o n ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o n ba le pa orun bi o n ba le yi olokan pada wi pe adura re ko ni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu kristi papa ko ni je olugbala fun omo eni a fi n so wi pe ki a kiye sara nitori wi pe awon alala ti ma n wa awon eke woli ti ma n wa awon alakatakiti ti ma n wa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma n wa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di o ni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o man dini ni igbekun ni eko eke o man so ni di alailagbara eko eke o ma n pa ina emi wa o ma n parun eko eke o ma n ra wa niye eko eke o ma n je ki a koju wa si orun ale eko eke o ma n yi wa lokan pada kuro lati ma tele jesu a ma n di eni ti a ra niye ti a tele esu laimo ki se ninu kolose nikan le ati n kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wipe ewu popo lo wa ninu ki a ma tele awon woli eke iwo ti o je wi pe bi o tile n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di o ni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese kejo nitori bayi li oluwa awon mogun ni oluwa awon mogun wi nitori bayi li oluwa awon mogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin la nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li oluwa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won ti n gba awe ti won duro ni waju oluwa ni olorun ran awon si o we pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si ti n kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni Jesu Christ ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li oluwa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti baje we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kaakiri ni won fi to yin wa ninu Romu ori kerin dilogun Romu ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon ti se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won omo ti o je wepe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wepe enikan wa ninu iso pelu wa wepe bi a se ntaja papo bi a ti nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wipe o mo wipe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko ike ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko ike ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon ti nse iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Christi nikan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun awe pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma nbu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma nja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma

tí ó jẹ́ ọkùnrin kan kò kúnú kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé. A kò a ti kọ́ a wípé ọkùnrin kan aya kan, a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe òní kí a ṣọ́ra. Kí a máa jẹ́ ẹni tí ń káàkiri, kí a máa jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbákiri. Ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Bí a sì ti ń gbọ́ràn, ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án. Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gba yín kiri, nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́, kìí ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè. Ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì, ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí, ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà. Àwọn òjìyàn, wọ́n ń pa ara wọn run ni. Àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ Ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì, ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni, àwa kìí jiyàn. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn. A sì ń fẹ́ ṣe ọ́ lóore. O ní a fi ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọ. O sì rí wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn, ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí, wípé kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé. Ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bí ti Kristi. Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Nítorí pé nínú rẹ̀, èyí ni nínú Kristi, ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Nínú Kristi, olúwa wa, olùgbàlà wa, olùṣọ́ àgùntàn wa, nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi, kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run, àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé, àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé, àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé. Ó fún wa ní ìdáríjì pépé. Ó fún wa ní àlàáfíà pépé. Ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀. Ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹta

0: inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Ó ní bí a bá fẹ́ ní ọgbọ́n, a sì fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí yóò rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a da ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ìbùkún fún ẹbí rẹ, tàbí ó fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsí bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìnrere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣeṣe, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orí ìkẹrìndínlọ́gbọ̀n, ìwọ fi aṣọ títa mẹ́wàá ṣe àgọ́ náà, aṣọ ọgbọ̀ olókùn wíwẹ́, àti ti aṣọ aláró, àti ti elése àlùkò, àti ti òdòdó, ti ohun ti àwọn kérúbù iṣẹ́ ọlọ́nà ni kí ìwọ kí o ṣe wọn. Ìná aṣọ títa kan kí ó jẹ́ ìgbọ̀nwọ́ méjìdínlọ́gbọ̀n, ìbò aṣọ títa kan ìgbọ̀nwọ́ mẹ́rin, gbogbo aṣọ títa náà ni kí ó jẹ́ ìwọ̀n kan náà. Aṣọ títa márùn-ún ni kí a solù mọ́ ara wọn, àti aṣọ títa márùn-ún kejì ni kí a solù mọ́ ara wọn. Ìwọ sì ṣe ojúbọ̀ aṣọ aláró sí etí aṣọ títa kan láti ìṣẹ́tí rẹ̀ wá ní ibi ìsolù, àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwọ ṣe ní etí ìkángun aṣọ títa kejì ní ibi ìsolù kejì. Àádọ́ta ojúbọ̀ ni kí ìwọ kí o ṣe sí aṣọ títa kan, àádọ́ta ojúbọ̀ ni kí ìwọ kí o sì ṣe sí etí aṣọ títa tí ó wà ní ìsolù kejì, kí ojúbọ̀ kí o lè kọ ara wọn. Ìwọ sì ṣe àádọ́ta ìkọ́ wúrà, ìwọ sì fi ìkọ́ náà fa àwọn aṣọ títa so. Ìwọ sì ṣe àádọ́ta ìkọ́ wúrà, ìwọ sì fi ìkọ́ náà fa àwọn aṣọ títa so, òun sì jẹ́ àgọ́ kan. Ìwọ sì ṣe aṣọ títa irun ewúrẹ́ láti ṣe ìbòrí sórí àgọ́ náà, aṣọ títa mọ́kànlá ni ìwọ ṣe. Ìná aṣọ títa kan yóò jẹ́ ọgbọ̀n ìgbọ̀nwọ́, àti ìbò aṣọ títa kan yóò jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́rin, aṣọ títa mọ́kànlá náà yóò sì jẹ́ ìwọ̀n kan náà. Ìwọ sì so aṣọ títa márùn-ún lù mọ́ ara wọn ní ọ̀tọ̀, àti aṣọ títa mẹ́fà lù mọ́ ara wọn ní ọ̀tọ̀. Ìwọ sì ṣe aṣọ títa kẹfà po ní méjì níwájú àgọ́ náà. Ìwọ sì ṣe àádọ́ta ojúbọ̀ ní etí aṣọ títa náà tí ó yọ sí òde jù nínú ìsolù, àti àádọ́ta ojúbọ̀ ní etí aṣọ títa tí ó so èkejì lù. Ìwọ sì ṣe àádọ́ta ìkọ́ ìdẹ, kí o sì fi ìkọ́ wọ̀nì sínú ojúbọ̀, kí o sì fi so àgọ́ náà pọ̀, yóò sì jẹ́ ọ̀kan. Àti ìyókù tí ó kù nínú aṣọ títa àgọ́ náà, àbò aṣọ títa tí ó kù yóò rọ̀ sórí ẹ̀yìn àgọ́ náà, àti ìgbọ̀nwọ́ kan ní apá kan, àti ìgbọ̀nwọ́ kan ní apá kejì, èyí tí ó kù ní ìná aṣọ títa àgọ́ náà, yóò sì rọ̀ sí ìhà àgọ́ náà ní ìhà ìhín àti ní ìhà ọ̀hún láti bò ó. Ìwọ sì ṣe ìbòrí awọ àgbò tí a ṣe ní pupa fún àgọ́ náà, àti ìbòrí awọ síálì lórí rẹ̀. Ìwọ sì ṣe apákó igi ṣítùmù fún àgọ́ náà ní ogúròdò. Ìgbọ̀nwọ́ mẹ́wàá ni gígùn àpákó náà, àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní ìbò apákó kan. Ìtẹ̀bọ̀ méjì ni kí ó wà ní apákó kan tí ó tò ní ẹsẹẹsẹ sí ara wọn. Báyìí ni kí ìwọ kí o ṣe sí gbogbo àwọn apákó àgọ́ náà. Ìwọ sì ṣe apákó àgọ́ náà, ogún apákó ní ìhà gúúsù sí ìhà gúúsù. Ìwọ sì ṣe ogójì ihò ìtẹ̀bọ̀ fàdákà nísàlẹ̀ ogún apákó wọn ni, ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ apákó kan fún ìtẹ̀bọ̀ méjì náà, àti ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ apákó kejì fún ìtẹ̀bọ̀ méjì náà, àti ìhà kejì àgọ́ náà ní ìhà àríwá ogún apákó ni yóò wà níbẹ̀, àti ogójì ihò ìtẹ̀bọ̀ fàdákà wọn, ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ apákó náà kan, àti ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ apákó kejì, àti fún ìhà àgọ́ náà ní ìhà ìwọ̀ oòrùn apákó mẹ́fà ni kí ìwọ kí o ṣe. Àti apákó méjì ni ìwọ ṣe fún igun àgọ́ náà ní ìhà ẹ̀yìn rẹ̀, a ó sì so wọ́n pọ̀ nísàlẹ̀, a o si so won po ni oke ori re si oruka kan be ni yo si se ti awon mejeje won si se ti egun mejeje won si je apako mejo ati ho itebo fadaka won iho itebo 16 iho itebo meji ni sale apako kan ati ho itebo meji ni sale apako keji ewo si se opa idabu igi shitimu marun fun apako iha kan ago na ati opa idabu marun fun apako na ni iha keji ago na ati opa idabu marun fun apako na ni iha ago na fun iha mejeji ni iha iwo orun ati opa arin ni agbede meji apako won ni yo ti ikude iku iwo si fi wura bo apako won ni iwo si fi wura se oruka won ni aye fun opa idabu won ni iwo si fi wura bo opa idabu won ni iwo si gbe ago na ro gege bi apere re ti a fi han lori oke iwo si se aso ikele alaro ati ilesi aluko ati ododo ati ogbo olokun wiwe ti ise olona ti o nti awon kerubu ni ki a se iwo si fi ro sara opo igi sitimu merin ti a fi wura bo wura ni iko won lori iho itebo fadaka mererin na iwo si ta aso ikele na si abe iko won ni ki iwo ki o le mu apoti eri ni wa si inu aso ikele ni aso ikele ni yo si pin ya laarin bi mimo ati bi mimo julo fun yin iwo si fi ite anu sori apoti eri ni ni bi mimo julo iwo si gbe tabili na ka eyin ode aso ikele ni ati opa fitila ni koju si tabili na ni hago na ni hagusu iwo si gbe tabili na ka iha ariwa iwo si se aso tita kan fun enu ona ago na ti aso alaro ti elese aluko ti ododo ati ti ogbo olokun wiwe ti a fi ise abere se iwo si se opo igi sitimu marun fun aso tita na ki o si fi wura bo won ati iko won wura iwo si da iko itebo ide marun fun won exodu ori 37 iwo si te pepe igi sitimu kan ina re igbonwo marun ati ibu re igbonwo marun iwon kan ni hamererin igbonwo meta ti ni giga re iwo si se iwo re si ori igun mererin re iwo re yo si wa lara re iwo si fi debo iwo si se tasa re lati ma gba eru re ati oko re ati awo koto re ati kokoro eran re ati awo ina re won ni gbogbo ohun ilo re ni iwo fi de se iwo si se oju aro ide fun ni ise awon lara awon na ni ki iwo ki o se oruka merin ni igun mererin re iwo si fi si abe ayika pepe na ni sale ki awon na ki o le de idaji pepe na iwo si se opa fun pepe na opa igi sitimu iwo si fi debo won a o si fi opa re bo oruka won ni opa won ni yo si wa ni hamejeji pepe na lati ma fi ru oni ho ninu ni iwo fi apako se bi ati fi han lori oke be ni ki won ki o se iwo si se agbala ago na ni hagusu lowo otun ni aso tita agbala ti ogbo olokun wiwe ti ogorun igbonwo ina yo wa ni akan ati ogun opo re ati ogun iho itebo won ti o je ide iko opo won ni ati opa isopo won ti o je fadaka ati be gege ni ti hariwa ni gigun aso tita won ni yo je ogorun igbonwo ni ina won ati ogun opo re ati ogun iho itebo re ti o je ide iko opo won ni ati opa isopo won ti o je fadaka ati ni ti ibu agbala na ni haiworun ni aso tita 50 igbonwo yo wa opo won mewa ati ko itebo won mewa ati ibu agbala na ni haila orun si haila orun yo je 50 igbonwo aso tita apa kan enu ona na yo je igbonwo 15 opo won meta iko itebo won meta ati ni akeji ni aso tita igbonwo 15 yo wa opo won meta ati ko itebo won meta ati fun enu ona agbala na aso tita ogun igbonwo yo wa ti aso alaro ati elese aluko ati ododo ati ti ogbo olokun wiwe ti a fi ise abere se opo won merin ati ko itebo won merin gbogbo opo ti o yi sare na ka ni a o si fi opa fadaka sopo iko won yo je fadaka ati ko itebo won ide ina agbala na ti o je 100 igbonwo ati ibu re 50 igbonwo ati giga re igbonwo 5 ti ogbo olokun wiwe ati ko itebo won ide gbogbo ohun ilu ago na ni gbogbo isin re ati gbogbo ekan re ati gbogbo ekan agbala na yo je ide iwo si pase fun awon omo Israeli ki won ki o mu ororo olifi daradara ti agun fun owa fun imole lati mu ki fitila ti o ma tan nigba gogo ni agbo ajo leyin ode aso ikele ti o wa ni waju eri na aroni ti on ti awon omo re yo toju re lati ale ti di owuro ni waju oluwa yo si de ilana lailai ni iran diran won lodo awon omo Israeli.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ori ikejidilogbon, iwo si mu Aroni, arakunrin re, ati awon omo re, pelu re, si odo re, kuro ninu awon omo Israeli, ki ohun ki o le ma se ise alufa fun mi, ani Aroni, Nadabu, ati Abihu, Eleasari, ati Itamari, awon omo Aroni. Iwo si da aso mimo fun Aroni, arakunrin re, fun ogo, ati fun oso. Iwo si so fun gbogbo awon ti o se amoye awon eni ti mo fi emi ogbon kun ki won ki o le da aso Aroni lati ya si mimo ki o le ma se ise alufa fun mi won yi si ni aso ti won o da igbaya kan ati ewu efode ati aso igunwa ati ewu awotele olona fila ati oja amure won si da aso mimo won yi fun Aroni arakunrin re ati fun awon omo re ki ohun ki o le ma se ise alufa fun mi won si mu wura ati aso alaro ati elese aluko ati ododo ati ogbo won si se ewe fodi ti wura ti aso alaro ati elese aluko ti ododo ati ogbo olokun wiwe ise olona yo ni aso ejika meji ti o solu ni eti re mejeji be ni ki aso opo ati oniruru ona oja re ti o wa lori re yo ri bakan na gege bi ise re ti wura ti aso alaro ododo ati ogbo olokun wiwe iwo si mu okuta oniki meji iwo si fi oruko awon omo Israeli sara won oruko awon mefa sara okuta kan ati oruko mefa yoku sara okuta keji gege bi ibi won ise ona fi okuta bi fi edidi ami ni iwo fi okuta mejeji gege bi oruko awon omo Israeli iwo si de won si oju ide wura iwo si fi okuta mejeji si ejika ewu efodu na ni okuta iranti fun awon omo Israeli Aroni yo si ma roruko won ni waju Oluwa ni ejika re mejeje fun iranti iwo si soju ide wura ati opo won meji ti kiku wura ise ona lilo ni ki iwo ki o fi se won ki iwo ki o si so opo won ise ona lilo ni si oju ide na iwo si fi ise ogbon na se igbaya idajo na nipa ise ona ewu efodi ni iwo se ti wura ti aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe ni wo fi se iha merin ogbogba ni ki iwo ki o se ni isepo meji ika kan ni ina re ika kan si ni ibu re iwo si to eto okuta sinu re ese okuta merin ese kini sardio topasi ati smaragdu eyi ni ese kini ese keji emeraldi safiru ati diamondi ati ese keta ligure agate ati amethystu ati ese kerin berilu ati oniki ati jasperi a o si to won si oju wura ni dide won okuta won ni yo si wa gege bi oruko awon omo Israeli mejila gege bi oruko won bi ifin edidi ami olukuluku gege bi oruko re ni won wa fun eya Israeli mejejila iwo si se okun ewon kiki wura ise ona lilo si igbaya na iwo si se oruka wura meji sara igbaya na iwo si fi oruka meji na si eti mejeji igbaya na iwo si fi okun ewon wura mejeji sinu oruka meji won ni eti igbaya na ati eti ewon meji ni ki iwo ki o so mo oju ide mejeji ki o si fi si ejika ewu efodi na ni waju re iwo si se oruka wura meji iwo si fi won si eti mejeji igbaya na ni eti re ti o wa ni ewu efodi na ni hainu iwo si se oruka wura meji iwo si fi won si ejika ewu efodi mejeji ni sale si iha iwaju re ti o koju si isolu re loke oniruru ona oja ewu efodi na won si fi oruka re so igbaya na mo oruka ewu efodi na ti o nti oja awon alaro ki o le wa loke oniruru ona oja ewu efodi na ki a ma si se tu igbaya na kuro lara ewu efodi na Aroni yo si ma roruko awon omo Israeli ninu igbaya idajo ni aya re nigba ti o ba nwo ibi mimo ni lo fun iranti nigba gbogbo niwaju Oluwa iwo si fi urimu ohun tun mimu sinu igbaya idajo won si wa ni aya Aroni nigba ti o ba nwole lo niwaju Oluwa Aaroni yóò sì máa ru ìdájọ́ àwọn ọmọ Israẹli ní àyà rẹ̀ nígbà gbogbo níwájú Olúwa. Ìwọ sì ṣe aṣọ ìgúnwà ẹ̀wù ẹ́fódì náà ní kìkì aṣọ àláró. Ojú ọrùn yóò sì wà láàrin rẹ̀ fún orí. Ọ̀já ìṣẹ́ tí yóò sì wà yí ojú rẹ̀ ká. Iṣẹ́ oníṣọ̀nà gẹ́gẹ́ bí ẹ̀wù ogun kí ó má bàa fàya. Àti ní ìṣẹ́ ti rẹ̀ nísàlẹ̀ ni ìwọ ṣe pomegranate, aṣọ aláró àti elése àlùkò àti òdòdó yí ìṣẹ́ ti rẹ̀ ká àti ṣaworo wúrà láàrin wọn yíká. Ṣaworo wúrà kan àti pomegranate kan. Ṣaworo wúrà kan àti pomegranate kan ni etí ìṣẹ́ ti aṣọ ìgúnwà náà yíká. Òun ó sì wà lára Aaroni láti máa fi ṣiṣẹ́. A ó sì máa gbọ́ èrò rẹ̀ nígbà tí ó bá wọ ibi mímọ́ lọ níwájú Olúwa àti nígbà tí ó bá sì ń jáde bọ̀ kí ó má bàa kú. Ìwọ sì ṣe àwo ní kìkì wúrà. Ìwọ sì fin sára rẹ̀ gẹ́gẹ́ bí fífin èdìdí àmì pé mímọ́ sí Olúwa. Ìwọ sì fi sára ọ̀já àwọn aláró kí ó lè máa wà lára fìlà ni níwájú fìlà náà ni kí ó wà. Òun ó sì máa wà níwájú orí Aaroni kí Aaroni lè máa ru ẹ̀ṣẹ̀ ohun mímọ́ tí àwọn ọmọ Israẹli yóò sì yà sí mímọ́ nínú gbogbo ẹ̀bùn mímọ́ wọn. Òun ó sì máa wà níwájú orí rẹ̀ nígbà gbogbo kí Olúwa kí ó lè ní inú dídùn sí wọn. Ìwọ sì fi ọgbọ̀ dídára hun ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀. Ìwọ sì fi ọgbọ̀ dídára ṣe fìlà. Ìwọ sì fi iṣẹ́ abẹ́rẹ́ ṣe ọ̀já àmùrè. Ìwọ sì dá ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ fún àwọn ọmọ Aaroni. Ìwọ sì dá ọ̀já àmùrè fún wọn. Ìwọ sì dá fìlà fún wọn fún ògo àti fún ọ̀ṣọ́. Ìwọ sì fi wọn wọ Aaroni arákùnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀. Ìwọ sì ta òróró sí wọn ní orí. Ìwọ sì yà wọn sí mímọ́. Ìwọ sì sọ wọn di mímọ́ kí wọn kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. Ìwọ sì dá sòkòtò ọgbọ̀ fún wọn láti máa fi bo ìhòhò wọn kí ó ti ìbàdí dé itan. Wọ́n sì wà lára Aaroni àti lára àwọn ọmọ rẹ̀ nígbà tí wọ́n bá wọ inú àgọ́ àjọ lọ tàbí nígbà tí wọ́n bá súnmọ́ pẹpẹ láti ṣiṣẹ́ ní ibi mímọ́ kí wọn kí ó má bàa dẹ́ṣẹ̀ wọn a sì kú. Ìlànà láéláé ni fún àti fún irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́. Kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fúnra ara yín Ọlọ́run ẹ̀mí kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a bá lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a bá lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nipa igbagbo Heberu ori kokanla an so nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti an so lati ese ikini nje igbagbo ni edani loju ohun ti an reti ejeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro olorun nitori ke se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noa nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise nipa ise ti se nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fini agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun ti nbo bi o ba ka lo se waju o ri wipe titi di opin iwe yi tabi titi di opin ori ti anka yi ni o ti nso fun wa nipa igbagbo ki awo ori ti o tele ori kejila ese ikini nitori na bi a ti fi awo sama ti o kun to bayi fun awon eleri yi waka eje ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ye ki a duro nibe bi abati n ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o ye ki a koko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo olorun eyi je wipe igbagbo se pataki popo wo ese ikefa ori kokanla ki a wo bi igbagbo se pataki to ṣùgbọ́n lé àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣà ìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ ọlọ́run níbòmíràn ó rí i wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀ àwọn ni ìyá ẹgbẹ́ tàbí àwọn ni balógun tàbí àwọn ni bàbá ìsàlẹ̀ tàbí àwọn ni agbọ́pa àlùfáà tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn tàbí àwọn ni atẹ́dùrò tabi o se se ki won ki o so wipe awon ni baba asale ti o je wipe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon ye o wa bi awon ba koja wa si hin ohun ti won ro ni wipe ipo ti a ni ninu ijo oni o se pataki oni ko se mani ti enikokan wa ti ani lati ma du sugbon nihin ni an so fun a wipe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wipe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si ohun ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a n so fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe enikokan wa bi a ti wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba n so nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a n so nipa re won ma n so wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma n sogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won e ki se igbagbo ti a n so nipa re bi o ba wo ihin o n so o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o n be o n so nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le bo so le kan be si ni ja tori be bi eni keni ba soro ti ko dara nipa alufa won le tugele won le tu oja won le shifila kan be si ni ja kan so e pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan e ki se igbagbo ti nja igbagbo ti nodi igbagbo ti nda nkan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wu nitori enikeni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o ba farabalẹ wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o se se ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se igba ti won fe jade won fe se osi ko won ni ami niyan mo si gbagbo pe ti n ba ti fe se osi ko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mọ pe bo jala ni mo lani bo jese ni mo fi kan ni bo je nkan kan ni mo n gboro ninu ara mi ni mo mọ we pe mo mọ bi nkan se ma n ri ki se ru igbagbo be ni a n so nipa re a n so nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wo olorun nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o n be laaye wipe o je alagbara wipe o je olorun ti ki seke o je olorun ti wi be ti se be e ni igbagbo ti an so nipa re ati wi pe ohun ni olusesan fun awon ti o ba fara bale wa se okiyesi nihi o nso nipa wi pe ke a fara bale lati wa olorun wi pe ke a ma se je eni ti nkanju awon elomiran won ki mu suru won ki le fara bale wa olorun won ape ki won ki o to de ilesin be a ba si tin pari isin awon eni ti o kokko jade won ki fara bale lati gbadura won ki fara bale lati gbo eko won ki fara bale lati ni igbagbo ninu olorun won ki fara bale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o fara bale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wi pe a gbadura a fara bale elomiran ninu ile ki fara bale o se se ki o ma ka bibeli bi o tin gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki fara bale lori adura elomiran adura ti re ni we pe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun be won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o se se pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko se se lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigba ti olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wi pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigba ti olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri paul tun se alaye siwaju si ni ese kokanla o ni nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ran ti wi pe ni igbesi aye sara ko ti ri enikan sosho ti o je omo adorun odun ti o ri wi pe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wi pe igba obirin ti koja lara re ti o je wi pe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wi pe sara ko ti ri iru eni keni be ri ti o ti di ogbo ṣugbọn ti o loyun sibe sibe nitori wipe olorun ki seke nitori pe o ka olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni aso fun wa ni ti abrahamu ninu ese keta dilogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti an so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wi pe o wa se aye yi ki jesu ki o to wa ki a to ma so nipa wi pe jesu kristi jidide lati inu oku ki a to ma so wi pe elija tabi elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa ohun ti a n pe ni igbagbo wi pe nigba ti olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe olorun ki kuna olorun ki baati olorun ki se eni ti se leri ti ki o le muse igbagbo wa ni wi pe olorun je alagbara olorun je olooto olorun je onife olorun je ologbon ati wi pe ko si ohun kon ti o wa labe orun ti olorun ko le yi pada ko si ohun kon ti o wa labe orun ti olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idaniloju ohun ti a n reti ati ijeri si ohun ti a ko ri wo romu ori kerin ki o le yi oju be lo romu ori kerin lati ese ikerindinlogun nitori na le o fi se ti ipa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti ipa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun won ni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti abrahamu ni a so wi pe o to eni 100 odun nigbati sara ti o n je bi eni 90 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o fi ogo fun Olorun nigba ti o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se ni anso ni pa ti igbagbo nipa be ni a fi ri wo pe igbagbo awon ti majemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wi pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni iwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni e ni a fi je ki o je bi apere fun wa wi pe awa papa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Hebrew ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se ye ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo ni ni an so fun wa ni ti Noah ye ki o ye o wi pe nigba ti a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo ti o ga julo asopun ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigba ti a ka awon opolopo eniyan si elese nigba ti awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se lese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e wo lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba eso jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon eran ara eni ti bori idanwo ti o n wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ni ni an so fun wa pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o se se boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o nile sugbon nipa igbagbo a gba Olorun gbo nipa igbagbo wa ninu Olorun a be si ni de eni to ni ile gbe a de eni ti o nrale a de eni to so wi pe lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti nfi okuta ile ipele ile mo ti nfi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti ra irinse ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisisin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju
3: o se se a ri awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere sini di won le di eni tin kowo jo sugbon igboran igbagbo ko si ni igbese aye won o se se ki olorun ni ki won ko ti sile ati gboran o soro olorun ki won ko siga mimu sile o soro Olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro Olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si Olorun Olorun so pe ki a ko ise sile ki a be si ni hu iwo dodo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ise igbagbo ti o je ki a rin gege bi eniyan olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan an so ni ese ikokanla nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto o je ohun ti o wu ni lori o je ohun ti o dun mo ni ninu popo nigba ti a ba ri obirin gege bi sara ti o je wi pe tele tele ko bimo so mo we pe gba ti a ti mo sara amo gege bi eni ti o loko ese lese kese ti a daruko sara ninu genesis ni a ri wi pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon aso fun anihin wi pe o to akoko kan ti sara ti o gba olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenuso fun olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bimo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyun o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wipe nipa igbagbo nigba ti won wa sinu ijo won o loyun tele won o bimo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti egba kuro lorun awon nkan tan fi nko eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jo owo enikeji ko kuro nbe ohun ti a nso ni wipe elomiran o seese ke a ri wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ese jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wipe ese iro agbere aran kan ija gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo

báyìí ni yóò rí bẹ́ẹ̀ náà ni yóò rí ó jẹ ohun tí a ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún wípé ọlọ́run fi ń kẹ́ wa ó fi ń gẹ̀ wá nínú ìjọ wa níhìn-ín ó sì ṣeé ṣe kó jẹ́ adarí wa ó ṣeé ṣe kí ó jẹ́ arábìnrin nínú olúwa ni a rí wípé ó jẹ onígbàgbọ́ ó jẹ ẹni tí ń gbàdúrà ó jẹ bàbá ti ní ìṣòro bí a bá ti ní àjálù bàbá ti ní wàhálà nínú ẹbí wa bí a bá ti lọ bá arákùnrin yìí nínú ìjọ arábìnrin yìí nínú ìjọ bí ó bá ti sọ wípé má bẹ̀rù ohun tó le lónìí yóò rọ̀ lọ́la inú rẹ̀ á dùn wàá sọ wípé arábìnrin bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò rí ní tòótọ́ tòótọ́ ó bá sì di ọjọ́ kejì nǹkan tó le tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí wípé gbogbo rẹ̀ ọlọ́run á pẹ̀rọ̀ sí ó jẹ ohun tí ó dára a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó jẹ́ ohun tí ọlọ́run tí ó fi ń tọ́jú wa gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ṣùgbọ́n yẹ kí n béèrè lọ́wọ́ rẹ ṣé èyí ni iṣẹ́ ìgbàgbọ́ tí ó ga jù tí a lè tọ́ka sí wípé nípa ìgbàgbọ́ Isaaki súre fún Jákọ́bù ó rí bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ olùṣọ́ àgùntàn ó gbàdúrà fún wa ó rí bẹ́ẹ̀ ó ní kí a bímọ ó ní kí a lówó ó ní kí a ríṣẹ́ ó ní kí ìgbésí ayé wa kí ó dẹrùn jù bẹ́ẹ̀ lọ ó ní kí ọkọ̀ tí ó fẹ́ tì wá jáde ó súre fún wa wípé kò ní tì wá jáde mọ́ ó sì rí bẹ́ẹ̀ ṣé èyí ni ohun tí ó ga jù tàbí ó ṣeé ṣe nǹkan rìn ní àgọ́ ara rẹ tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àlákàrà ló ń bá ọjà tàbí àwọn nǹkan kan ni ó dé sí ọ bí olùṣọ́ àgùntàn sì ti sọ wípé kí nǹkan wọn ni kí ó pòórá ó sì pòórá ní tòótọ́ ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe yẹ kí a wo Matthew orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi lé ọjọ́ náà pé olúwa olúwa àwa kò a ti sọ tẹ́lẹ̀ lé orúkọ rẹ àti orúkọ rẹ kí àwa fi lé àwọn ẹ̀mí èṣù jáde àti lé orúkọ rẹ kí a fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá nígbà náà lèmi ò sì jẹ́wọ́ wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ṣẹ̀ ṣé o rí níhìn-ín ó ṣeé ṣe kí a mọ̀ bí a ti súre ó ṣeé ṣe kí a mọ̀ bí a ti gbàdúrà ó ṣeé ṣe kí a gbàdúrà fún ènìyàn kí ẹ̀mí èṣù kí ó pòórá kí ó jáde kí a rí wípé àwọn àìsàn àwọn ìṣẹ́niṣẹ́ àwọn ìpọ́njú tí ó ti wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbàdúrà fún ó pòórá ṣùgbọ́n Jésù ń sọ fún wa kó ní ìjẹ́ ó mọ̀ wípé èyí kò sọ wá di ẹni èrò ìjọba ọlọ́run wípé bí a ò bá borí ẹ̀ṣẹ̀ bí ìgbàgbọ́ tí a ní bí kò bá jẹ́ kí a borí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń jáde ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé iṣẹ́ ìyanu tí a ń sọ nípa rẹ̀ yìí lílé ẹ̀mí èṣù jáde tí a ń sọ nípa rẹ̀ yìí wíwo aláìsànsàn tí a ń sọ nípa rẹ̀ sísọ tẹ́lẹ̀ tàbí lílàlá tí àwọn ènìyàn sọ nípa rẹ̀ èyí kò mú wa lọ sí ọ̀run ó ní a ní láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí ni iṣẹ́ ìyanu tí ó ga jùlọ èyí ni ìṣẹ́gun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ayé rẹ àti ní ayé mi pàápàá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a padà sínú bíbélì kí a jẹ́ kí ó yé wa wípé ìgbàgbọ́ ní tòótọ́ ó máa jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìjọ wa yìí ní dípà àwa tí ó bá pẹ́ díẹ̀ tí a ti ń wá a ó jẹ ẹlẹ́rìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí a máa ń ṣògo nínú rẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o láti ìgbà tí mo ti dé inú ìjọ ọlọ́run jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ sọ̀ṣẹ́sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ oníjagidíjagan ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ amutipara tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ò lè mú ní sìgá bó jẹ́ èyí tí wọ́n ń pè ní igbó ni tàbí èyí tí wọ́n ń wé sínú pépà funfun ni kò sí èyí tí mi ò lè mú ní sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n da ìtọ̀ sí inú ìgò mo lè mú ṣùgbọ́n nísinsìnyí ọlọ́run ti tú mi sílẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ìjẹkújẹ mo bọ́ lọ́wọ́ ìmúkúmu tẹ́lẹ̀tẹ́lẹ̀ arìndé òru ni mí wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ ibikíbi tí wọ́n ti ń jó ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkankínǹkan ayẹyẹ mo láti débẹ̀ ni ṣùgbọ́n nísinsìnyí kí n jókòó sílé ni kí n máa ka bíbélì ni kí n máa wàásù ìrere ni èyí ni òṣògo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ dípàláì wípé a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ irọ́ kúrò lẹ́nu wa olè kúrò lọ́wọ́ wa ìrìndè òru kúrò lẹ́sẹ̀ wa àti nǹkan ayé ìṣọ̀ṣọ́ ayé ìrìn ayé ọ̀rọ̀

I'm going to go to the hospital.

0: àti ti tùràrí tí ìwọ ṣe ẹyin kò gbọdọ ṣe é fún ara yín ní ìwọn pípò rẹ yóò sì ṣe mímọ fún ọ sí olúwa ẹnikẹni tí ó bá ṣe irú rẹ láti máa gbó oorun rẹ òun ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ.
1: ẹ jẹ́ kí á dìde dúró.
2: lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé ọlọ́run dá wọn ní èdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá àwọn pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní kí a sọ fún ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bá tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún.

rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ gbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san gbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú. Ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a ń sá káàkiri, tí a sì ń wá ìbùkún, mo fi lọ̀ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́, ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ò bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó, tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ, tí a fẹ́ gbọ́ràn, ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ. Ó wà ní etí ọ̀dọ̀ rẹ. O jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn, bí a bá lọ sí ilé ìfowópamọ́sí, gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ. Ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó. Ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé, tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó, bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà, á dàbí ẹni wípé owó tí o nílò, tí ó sì wà fún ọ, tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ, á dàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni ìbùkún Ọlọ́run, ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú, ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú, tí a kò sì jẹ́ kí o mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ, tí Ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ. Ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin Dáfídì orí kìíní. Ó sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn, tí ó sì ń pè ọ wípé wá wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò, kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà, àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àmì.

fani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba tin fe wole awo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o sese ni egbe omo ibile bi abani ase papo kan ni a tin wo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi sin fe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma fun ni ti a fi ma da ara wa lola wi pe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma nse ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti a sin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi a ti fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abini bi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abini bi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan wonyi kuro ona si ibukun ko ni si sile e ni a fi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun wa wipe aye buru wipe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wipe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wipe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun wa wipe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni we pe ona si ibukun wa o n so fun wa ohun ti a dena yi ti o n fe ri le owo wa ibukun li fun okunrin naa ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese
dà bí ẹni kí a pé ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin okoja. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin. Àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin. Àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin. Àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mù tí wà nínú wọn. Apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù, kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà. Ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé, kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gba àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí. Ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí, tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, ìkú omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀, nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noa ti ń kan ọkọ̀, ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́, nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn, tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn
Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Ta ni ó lé òṣì? Ta ni ó ní ìbànújẹ́? Ta ni ó ní ìjà? Ta ni ó ní asọ̀? Ta ni ó ní ọgbẹ́ láìnídìí? Ta ni ó ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí a ń gbé mì tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin. Àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé, wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè mi ó jí? Orun ikú nìyẹn o. Nígbà wo lè mi ó jí? Èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, lóun ti jẹ́ kí ó nímọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run, ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú. Ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ìwọ kò dúró ní ibùjókò àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a ń pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé, mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Àti nínú òfin rẹ̀, kẹ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni, ìbá rọrùn láti wà.
gba ti a ti fi si alẹ ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wipe eko bibeli ima je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole maro ki ninu okan re ki o si ma je oleri wipe abajo ti ibukun jina si mi nitori wipe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wipe o je ohun ti o ma mo egun olorun bani lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori ae mo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke gbe joko sita ka ma jo se efe tele tele nko mo wipe o buru emi ro wipe a ma nsin olorun ni ojo isimi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wipe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wipe o to ge loni a fe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wipe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wipe bi a se se wahala to ku si ibukun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si n bebe lodo olorun wipe olorun yi o se enikokan wa ni eni ti o gboran o so fun wa ni ese keta wipe yi o si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidigidi o so wipe yi o si dabi igi ti a gbin o le fe bi mi lere wipe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eyekeye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma n bu iledu si oko ki ohun ogbin ki o le se daradara won a fun won ni owo won a si fun won ni ise wipe ki won ma toju awon igi ti a gbin awon ti o si ma mu ikore oko wa ile won a tun fi won sibe
bí èso bá ti ń hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀ kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé aládùúgbò rẹ tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn ọjọ́ kan bọ̀ a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe. Kẹ́ má fi ọwọ́ kan ohun tí a gbìn, ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀dà, nígbà tí o wípé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run á fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé ṣàn. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ, àwọn ará ilé rẹ. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀ tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn. Ewé wọn ń rẹ̀ ni láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn. Èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀
le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obirin olobirin iyawo oniyawo ti won tori e nsa si o o si gbadun obirin na obirin yo ko yeja ninu ile bo bimo o sese ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obirin yi obirin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obirin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wi pe o fe wole ni bo tin so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wi pe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin odele je kin wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o ba okan re jeri wi pe omo olorun ni o lo so pe ki o wole bi o ba si tin wole ni olorun so wi pe iwole eni na ti a tin reti iwo eni ibukun ni o so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wi pe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo ona ibukun olorun ni a ko se ni ibukun sugbon o so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni ohunkohun ti o se ni yo ma se dede o wa so fun a ni ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyangbo ti afefe nfe lo afefe afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won dabi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won nipo pada bi iji tile hun ki o ja to bi iponju tile po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won nipo pada won a ma tinu ibuku kan lo si inu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu ni ti won ori be o oni won a dabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo nitoto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni Jacobo ori karun Jacobo ori karun mo nka ni ese ikerin dini ogun
ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ, yóò bá délé, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín jọ. Ìyàwó má bínú, mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ, èyí ń sọ fún ọ nípa àtúnṣe. Kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ lànà wípé o ṣe báyìí. Tàbí o ṣe wọn ní ilé iṣẹ́ rẹ, ilé ibi iṣẹ́ rẹ, kí o ṣe àtúnṣe, kí o bá àwọn tí o ń bájà, kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Àdúrà olódodo òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mose. Àdúrà olódodo òun ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹlì ní ogójì ọdún. Àdúrà olódodo òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹlì ní ohunkóhun níjàmbá kankan. Àdúrà olódodo òun ló jẹ́ kí Èlíjà kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí ìkọkànlá. Job orí ìkọkànlá ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Job orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀tẹ́lẹ̀, wà káwọ́ kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò fi bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. O ṣe ń lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádi àpò, tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́,
ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọn máa sá fún ọlọ́run wọn máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀ àdá kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣeéṣe nígbà tí ó ń ronú pọ̀ àdá kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láàfin ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ̀ ìlérí rẹ̀ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ìwọ ó wà láìléwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láìléwu nìyẹn òṣù a máa rí ọ a máa sá ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ó sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ó wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rì tínú kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso rárá bí ó tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé òya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí ó sọ pé ìrètí wà fún ọ bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí ni kò ní ìyọrísí rere ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀ àdá tí o sì ní kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà àní ìwọ ó rin ilé rẹ wò ìwọ ó rin ilé rẹ wò ìwọ ó sì sinmi lẹ àlàáfíà ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́ àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ yà parí ẹ̀kọ́ wa pẹ̀lú kroníkà kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ bí o bá gbéraga bí o bá fẹ̀ bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí inú ìgbàgbọ́ ni a bí mi sí mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn ó pẹ́ tí mo ti ń ka bíbélì gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀ bó o bá wá gẹ́gẹ́ bí aláìní ẹni tí ò jẹ́ nǹkan ẹni tí ò tó nǹkan bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀ bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ ọlọ́run ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà bí a bá ń gbàdúrà ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpọ̀ àdá
ti won ko ese won sile o se se ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi olorun je ki ri ibukun re mi o ni se be mo mi o ni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah a se ju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wipe ah awon to nko si waju won ma tile kun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi ori mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya owa woran ni abi owa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe sileku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni ojurere bo ba tun sin o de ibi adura

olùsù àgùntàn WF Kúmúyé. Ẹ̀kẹ́ alleluia o. Àgbàyanu ni pé inú wa lè dùn tó báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a wà papọ̀. Kí olúwa kó bùkún olúkúlùkù yín. Ẹ̀yin akọrin ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi, olúwa yóò bùkún yín. Ẹ bùkún wa, ẹ gbé Kristi sókè, ẹ sì gbé àwa pẹ̀lú sókè láti rí Kristi síwájú àti síwájú sí i. Kí olúwa kó bùkún ayé yín, kó bùkún iṣẹ́ ìránṣẹ́ yín, kó bùkún ẹbí yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi àti ẹ̀yin PFN àti ẹ̀yin tẹ́ ń ṣojú gbogbo ìjọ níhìn-ín àti gbogbo ìjọ tó kù, a fẹ́ràn yín, a mọ rírì yín o. Mo sì wá lóòrọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára yín. Àwọn àkókò kan wà, mo wà lórí ìwàásù, lórí àga ìwàásù ìjọ Deeper Life, ṣùgbọ́n lónìí mo wà lórí àga ìwàásù gbogbo ìjọ. Yóò gbé wa sókè, ilẹ̀ gíga là ń lọ. Agbára tó ga sí i, fún iṣẹ́ ìránṣẹ́ tó ga sí i. Sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé kí olúwa kó bùkún ọ. Bàbá, a dúpẹ́ fún oore rẹ. A máa dúpẹ́ o fún ìṣọ̀kan nínú ẹ̀mí. À ń bèèrè wípé bí ẹ ṣe ń pa wá mọ́ láti dúró nínú ìgbàgbọ́, ẹ ó kún wa pẹ̀lú agbára sí i ní orúkọ Jésù. Èyí ni àwọn ọjọ́ ìkẹyìn, à ń retí bíbọ̀ Olúwa. À ń gbàdúrà pé ẹ ó fi agbára kún ìjọ yín láti ṣe òun ńlá fún ìjọba rẹ ní orúkọ Jésù. A dúpẹ́ Olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà. Kí olúwa kó bùkún yẹn lè jókòó. À ń wà sínú ìwé Jòhánù orí kẹẹ̀dógún, mò ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Jòhánù orí kẹẹ̀dógún ní ẹsẹ̀ ìkíní 15:1. Èmi ni àjàrà tòótọ́, èmi ni ẹni tó ti wà títí láéláé, kì í ṣe pé mo wà tẹ́lẹ̀. Àwa dánu dúró, màá tún wá jẹ́ nígbòóṣe, a tún dánu dúró. Ṣùgbọ́n èmi ni nígbà gbogbo, èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Èyí lẹ́sẹ̀kẹsẹ̀ ó mú ẹ̀dá méjì wá sọ́dọ̀ wa nínú mẹ́ta lọ́kan. Èmi ni Jésù Kristi ló sọ̀rọ̀ yìí, ọmọ Ọlọ́run. Nígbà náà ó wá sọ̀rọ̀ nípa bàbá pé kó o tó parí orí yẹn, ó sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́, báyìí ni Kristi ló sọ̀rọ̀. Ó ní ẹ̀tọ́, ó ní àṣẹ, gẹ́gẹ́ bí oníkan là ń jẹ́ ó ṣe láti bá ìjọ sọ̀rọ̀. Ó ní èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Wo ẹsẹ̀ ìkejì níbẹ̀, ní ẹsẹ̀ ìkejì ó ní gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú kúrò. Ẹ̀ka gbogbo ẹ̀ka nínú mi tí ó bá sì ń so èso, òun á wẹ̀ mọ́ kí ó lè so èso sí i. A wà níhìn, kì í ṣe torí pé a ò mọ Kristi, bẹ́ẹ̀ ni a mọ̀. Òun ni olùgbàlà wa, òun ni Olúwa wa, àti àwọn tí a pè ní orúkọ Olúwa, a ti gbà wá la. A wà ní, kì í ṣe nítorí pé a ò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bẹ́ẹ̀ ni a ṣiṣẹ́ Ọlọ́run. A wà níhìn nítorí pé gbogbo ẹ̀ka tí ó bá ń so èso, kí a wẹ̀ mọ́. Èmi bá ti rò pé nítorí pé mo ti ń wàásù ìrere tẹ́lẹ̀, mo ń lọ sókè sódò, mo ń wàásù ìrere, mo ti ń sọ àwọn èso kan tẹ́lẹ̀,
mi o nilo iwenu mo mi o nilo iwenu mo mi o nilo ka so mi de mimo ka so mi de funfun mo ro pe mi o nilo ipe ka ge kankan kuro awon eka ti ko wulo ka sun awon eyan gbo nina Kristi wi pe o ni eka to so eso pe baba re yo sise ko ba le je pe ko le so eso se eriri ta fi wa ni niyan a wa ni loni nipa ore ofe olorun a tun wa ni lola ti fun apero ti awon awon eniyan olorun awon osise awon omo leyin Christ mo gbagbo pe olu aye o we omo yo we mi na mo pelu o gbogbo ninu aye wa ti ko ba wulo olorun yo ge won kuro ka le so eso fun ijoba re ni oruko Jesu awon akori lo ro yi iwenumo ati yiyo kuro ta mimu kuro atoke wa fun iseso ti o ga iseso to ga o tin seso tele o yi awon kankan wa to ye ko tun se si o se nkan ni agbegbe to wa o ye ko lo soju taye ni gbangba walia o tin se nkan ni ori ni ipinle re o ye ko lo si gbogbo agbaye ko seso so a seso ti waju ati siwaju si ni oruko Jesu to ba se ami mi o ni pari ipade yi sibe awon meta ni akoko nibe oni mura sile fun iseso ti o se tewogba ikeji oni wenuma fun awon olooto tin gbe inu re eketa oni eri iseso ti a fi owo si wa akoko nibe akoko oni mura sile fun iseso ti o se tewogba ohun ti mo le pe ni eso yen orun le ma pe ni eso ohun ti mo ko akole gbagada sara re pe eso re orun le ma pe ni eso ijo mi ninu igbagbo kristeni ti mo pe ni eso olorun fura re ati kristi olufunni ni ise nla na o le ma pe ni seso nitori na mo gbodo wo oro olorun daada ki mo ohun iseso to se tewogba ni waju oluwa nigba ti mo ba wa se awari ohun ti iseso ye to je tewogba to tumo si fun oluwa nigba na ma wa mura sile ma wa fi ara mi ma fi ara mi fun nitori pe ki imura sile daradara ko le wa akoko nigba na o ni imura sile fun iseso ti o se tewogba o meta la won ni akoko o ni aisese ki eka kan wa lori igi meji le kan na ikeji o ni dapo o ni gbagbo eka pelu igi atorun wa tooto iketa o ni idamo awon eka ti o je ayo ninu igi ti a kegan a je ka wo akoko nibe je ka wo akoko o ni o han gbangba o ti gbogbo wa mo ni siseese aiseese ki eka kan wa lori igi meji lekan na awon eniyan kan wa won fe je eka lara Kristi kan tun je eka lara igi opoto kan won gbiyanju lati se leyi awon to si ti ko

ìyanu Kristi pátápátá kó kan Mose sílẹ̀. Òfin àti àwọn ayẹyẹ ìrúbọ ti májẹ̀mú láíláí kákọ sílẹ̀ báyìí. Má ṣe bẹ́ẹ̀ o. Wọ́n fẹ́ máa sọ fún pé kí ló dé tó gba àwọn onígbàgbọ́ dùn láàyè láti máa sin igi méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípa tara, kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan nípa tẹ̀mí. Èrèbíre o, tí Jésù láti sọ pé nínú Jòhánù orí kẹẹ̀dógún ní ẹsẹ̀ ìkíní, èmi ni àjàrà tòótọ́. Èyí ni àjàrà, àjàrà irọ́ wà, àjàrà èké wà, igi èké pẹ̀lú wà, tí ọkùnrin tàbí obìnrin ẹlẹ̀sìn tán lè so ara wọn mọ́ nígbà tán bá ní ẹsẹ̀ kan nínú ìjọ, wọ́n tún ní ẹsẹ̀ kejì nínú àṣà ìbílẹ̀ ayé, nínú ìbọ̀rìṣà, nínú ayé, nínú ẹ̀sìn ayé. Wo náà gbọ́, ó lè já ẹ̀ka lára àjàrà tòótọ́ yẹn. Èrèdí nìyẹn, nípasẹ̀ ìrònú padà àti ìgbàgbọ́ nínú Kristi Jésù. Èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Ní ẹsẹ̀ ìkejì, ó sọ wípé gbogbo ẹ̀ka nínú mi, gbogbo ẹ̀ka nínú mi, kò sọ pé gbogbo ẹ̀ka nínú mi àti nínú Mose, gbogbo ẹ̀ka nínú mi àti nínú ẹ̀sìn mìíràn rárá o. Ẹ̀ka ó lè wà lára àjàrà igi kan ṣoṣo lẹ́ẹ̀kan ṣoṣo. Ó sọ pé ẹ̀ka tí kò bá so èso, ó wá mú un kúrò. Irú èso wo là ń retí yìí gan? Nígbà tí ẹ̀ka kan tó bá ní sàsopọ̀ pátápátá ní ti òtítọ́ porogodo pẹ̀lú igi kan, yóò sèso. Ẹ̀ka lórí igi mangoro yóò máa so mangoro, èso mangoro ni yóò máa so. Igi ẹ̀ka tó bá wà lára igi òròǹbó yóò máa so òròǹbó. Kristi wípé òun ní àjàrà tòótọ́, àti pé gbogbo ẹ̀ka nínú rẹ̀ yóò máa so èso. Èyí tó bá Kristi mu, tó yẹ Kristi, èso ti ẹ̀mí ìfẹ́. A mọ̀ pé Ọlọ́run ìfẹ́ ni. Bí àwa bá jẹ́ pé lóòótọ́ la wà nínú Kristi, ìfẹ́ yóò wà, ayọ̀ yóò wà. Ayọ̀ Olúwa kì í ṣe ayọ̀ pé èèyàn mu ọtí, ẹmu, tàbí àwọn nǹkan mọ̀ọ́nì tó máa yí orí fún àkókò díẹ̀ nínú ayé. Nígbà tá a bá ní, a máa ní àlàáfíà Ọlọ́run. Nígbà tá a bá ń dá wa láre nípasẹ̀ ìgbàgbọ́, a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. A ó ní ìpamọ́ra, a ó máa wo Ọlọ́run. A mọ̀ gbogbo ẹlẹ́ṣẹ̀ ní àkókò tán bá dẹ́ṣẹ̀, Ọlọ́run ò lù wọ́n lóòlù kó pa wọ́n, torí pé Ọlọ́run ní ìfaradà, ó farada fún wọn. Ọlọ́run fẹ́ pé kí gbogbo wọn kọ́ padà, kọ́ ronú pìwàdà. A máa ní ìpamọ́ra, a ò ní máa jẹ́ pé nígbà gbogbo ìyàwó rẹ ṣe nǹkan tó tẹ́wọ́gbà. O gbàgbé pé a gbé wa dìde, a wá láti ẹbí tó yàtọ̀ sí ara wọn. Ohun tí ẹni yẹn gbé yelé lórí, ó lè má jẹ ohun tó gbé yelé lórí. Ohun tó kà sí bàbàrà, ó lè má kà sí bàbàrà. Ó máa gba àkókò fún ọkọ àtẹyà láti jọ máa wà papọ̀, láti lóye ara wọn, láti mọ ìṣe pàtàkì bá a ṣe jẹ́ sí ara wa. Àwọn kan ò ní èso, èyí tí Kristi ń retí. Kò sí ìpamọ́ra nínú ayé wọn nígbà gbogbo. Tí obìnrin yẹn bá ṣe nǹkan kan, wọ́n ronú nípa pé a ti pínyà, já túká, ká máa lọ, ohun tó yẹ kó ṣe gan kọ́ nìyẹn nígbà gbogbo. Tí ọmọ yẹn kí lọmọdé mọ, wọ́n ń gbénú ayé yìí fún ọdún mélòó gan lanáṣẹ̀ dáyé. Wọ́n ti pé ọdún mẹ́wàá, ọmọ yìí àṣẹ̀ṣẹ̀ gbé, ọmọ yìí ò mọ nǹkan kan. Lẹ́yìn kó jẹun, kò sí ohun tó mọ̀ nígbà gbogbo tí ọmọ ẹ bá ti wá ṣe nǹkan. Wàá wá máa bawú bẹ́ẹ̀ ni.

0: bẹ́ẹ̀ni ṣé ọmọ ọgọ́jì ọdún ni ọmọ ọgọ́jì ọdún lé márùn ni ọmọ ọdún méje o mọ ohun tó yẹ kí ọmọ ọgọ́ta ọdún lé márùn ṣe o ń lè retí pé kí ọmọ ọdún méje ṣe nítorí pé ìwé tó kà ní pé nítorí pé o ti dàgbà nítorí pé o àwọn ohun tó mọ̀ nítorí òye tó ní nínú bíbélì o gbọ́dọ̀ jẹ́ kí ààyè wà níbẹ̀ àwọn ènìyàn kan wà nígbà gbogbo tí ọmọ yẹn tó bá fi nǹkan kan sí ìṣe tí ó dàbẹ́ ni pé kò lóye bàbá àti ìyá rẹ̀ wọ́n wá máa wà ìkà sí ọmọ yẹn ọlọ́run retí pé nígbà tí a bá wá sọ́dọ̀ rẹ̀ ká sèso bí olúwa tó bá ń wá èso nígbà mọ́ ni mo sọ pé mo ti dà tún bí fún ọdún mẹ́ta àbọ̀ ó wá èso yìí kò sì rí kankan níbẹ̀ ó sọ pé gé lulẹ̀ kí ló dé tó máa gbilẹ̀ lásán kó máa gbilẹ̀ lásán ṣùgbọ́n ó sọ wípé gbogbo ẹ̀ka tí ó bá so èso òun wá wẹ̀ mọ́ kí ó lè so èso sí i báyà ń sọ nípa àìṣeéṣe tí ẹ̀ka kan kó wà lára igi méjì lẹ́ẹ̀kan ṣoṣo a ò tí ẹ̀ lè ròyìn rárá pé ẹ̀ka kan ṣoṣo a wà lórí igi mángòrò a tún wà lórí igi òròǹbó lẹ́ẹ̀kan ṣoṣo yẹn tẹ́lẹ̀ bá máa ṣẹlẹ̀ irú àìsó wo ló máa so ṣé òròǹbó ni àbí mángòrò kò ṣeé ṣe èrèdí nìyẹn tí olúwa sọnù mátì orí kẹfà ní ẹsẹ̀ kẹrìnlélógún matthew 6:24 ó ní kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí yálà yóò kórira ọ̀kan yóò sì fẹ́ ìkejì tàbí yóò fara mọ́ ọ̀kan yóò sì yan ìkejì nípọ̀sí di yóò yan ìkan yóò yan ìkejì nípọ̀sí tàbá mọ ká fara mọ́ kristi ká yan igi ìkéyàn nípọ̀sí ẹ̀sìn èké ìbọ̀rìṣà àbí ohunkóhun tó wù kó jẹ́ tán lè pé wọ́n lè pé nípa orúkọ kristẹni wọ́n kàṣe bíbélì kan nítorí ìṣe wọn síbẹ̀ tó bá wo gbogbo òtítọ́ tó wà ńbẹ̀ tó wá gbogbo ẹ̀ka tó bá wo gbogbo gbogbo rẹ̀ ìbọ̀rìṣà ni àṣà ẹ̀sìn ìbílẹ̀ lásán ni gbogbo rẹ̀ ẹ̀sìn asán ni ẹni tó bá ń sin olúwa kò lè ṣàì má sìn ní ẹ̀mí àti ní òtítọ́ ìrere ó gbọ́dọ̀ wà níbẹ̀ àti ẹ̀mí ti ẹ̀mí mímọ́ tó ń fún wa lágbára tó nípá lórí ayé wa tó ṣàkóso ayé wa tó ń túmọ̀ ìwé mímọ́ fún wa ó gbọ́dọ̀ wà níbẹ̀ kí iṣẹ́ ẹ̀sìn rẹ kó lè jẹ́ ìtẹ́wọ́gbà o gbọ́dọ̀ yan ọ̀kan kí o kọ ìkejì ní pọ̀sí o ò lè yan kristi lẹ́ẹ̀kan náà kó o tún yan òfin mose wọn ò mọ rírì kálfárì kan tún mọ rírì ìrúbọ ẹranko lẹ́ẹ̀kan ṣoṣo náà nígbà kan náà ní ìjọ kan náà láti ọ̀dọ̀ àwọn tán pera wọn ní kristẹni wo ìkejì ìdàpọ̀ onígbàgbọ́ ẹ̀ka pẹ̀lú igi àtọ̀run wá tòótọ́ àwọn onígbàgbọ́ atọ́ka sí wọn gẹ́gẹ́ bí ẹ̀ka adàpọ̀ mọ́ a wà pẹ̀lú rẹ̀ ìyẹn túmọ̀ sí pé tẹ́lẹ̀ a wà lóde kristi báyìí kristi wá a gbọ́ ìwàásù kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn àyàfi orúkọ jésù nìkan a jẹ́ kó yé wa pé gbogbo ìjọsìn gbogbo ìrúbọ gbogbo iṣẹ́ rere èyí tá a ti ṣe yẹn ka to ba Kristi pade ni waju Olorun ni waju Orun ko wulo to ba nteni ko ni lari tori na a nse un ti ko wulo o a nse un to je asan a o ye pada kuro nnu ti ko je itewogba si ohun ti Olorun fe iye pada yen ohun la pe ni ronu piwada bayi ironu piwada jo je ko yeye o awon kankan wa ti ko dara to ye ka ronu piwada kuro nnu re awon kankan wa ti a pe ni awon kan rere to ye ka ronu piwada kuro ninu re bi mo ba fi owo fun alagbe ohun to dara ni sugbon bi mo ba ro pe owo ti mo fun alagbe yi yo la ona fun igbala igbala mi mo gbodo ronu piwada nu eleyi bi mo ba se awon ise rere kan ti mo ro pe ise owo mi oni o ma fun mi ni igbala ti mo wa fagagbaga pelu oro mi ati ohun ti Jesu se lori ise owo mi ati ohun ti Jesu se lori agbelebu lori ni Calvary ifagagbaga fi weyi yo je ki ise rere mi yo je ki o je ibi ko ma wulo ko ma ni lari ni waju olu ambo gbodo ronu ku ada kuro nu eleyi bi mo ba ro pe yiyi girigiri nile mi tabi awe ti mo n gba awe ma dara o sugbon bi mo ba ro pe awe ti mo n gba ohun lo ma fun mi ni idariji lo ma fun mi ni igbala awe yi mo n lati ronu po ada kuro nu re eyi ni o to tumo si nigba to ba mo pe o n se awon kan to dara to je rere ani bibeli gan te pe won ni ohun to dara to je rere sugbon o wa so nkan rere yi n to dara yi derede fun igbala re ko si ohun kohun to gbodo fi fagagbaga pelu Kristi olugbala wa o nikan ati o nikan soso lo gbodo je olugbala wa nitori na a ma ronu pe wa da nipa re a wa fi gbagbo wa igbekele wa isimile igbekele wa sinu Kristi nikan lati je olugbala wa erede niyan bi a se wa n dapo mo ta n wa pelu Oluwa niyan bayi bi o ti n wa awon omo eyin Kristi wa mo pe awon omo eyin yi won o ti je lesin kan to ba Kristi pade kile le tumo si Filipi wa o so fun Nathaneli o so pe awa ti ri Jesu Mesaya eni ti Mose so nipa re won ti mo iwe mimo won reti pe kan ma dabi obirin to wa leti kanga won ti tesiwaju won ti lo ani Sakeu gan Sakeu pelu o pelu o mo pe Kristi yo wa Mesaya wa eredi niyan to fi wa to gogi ogi skamore won o kin se ope patapata sugbon kan to jo wa ara won patapata kan to so Kristi di Oluwa ti olugbala won won o ti dapo won o ti wonu ajara to to yen opolopo wa ta n lo si church ko to di pe ani asopo pelu Kristi a ti n ka bibeli wa a bo te je pe oye re oye wa pupo pupo nigba na mo ton ba fun mi mo ni opolopo orisirisi ijo ti mo lo nigba na mo te n gba we mo n gbadura mo so opolopo ohun to je ti elesin mo ro pe ise owo mi lo ma gba mi tibe bi mo te n korin pe kin se ise owo mi oye o wa ye mi pe bi omi je mi ti le n san titi bi tara mi ko laare mo tin ko eleyi pelu orin mo ni ko le gba mi la mo iwo ani iwo nikan soso lo le gbala
1: mo ti ko le lori mi o te le kaye igba ti mo ti ka ti mo ti ko lori sugbon oye oye mi pe o ti gba nba jo wo ara mi fun Kristi ti mo ronu pada kuro na se mi mo gba gbo pe Jesu ani Jesu nikan soso ni olugbala ati oluwa mi eyi ni nini asopo pelu eka atorun wa to to ninu ise ori keji 237 nigbati won sin gbo okan won gbogbe awon wo leleyi ta pe ni awon yi ni awon ju awon lesson no synagogue re awon to njosin re awon eniyan kan re ton so pe won gbagbo ninu olorun o da ko kan to mo gbagbo na olorun jesu wi pe se eyin gba olorun gbo e gbagbo pelu ninu mi agbodo gbagbo ninu re gege bi oluwa gege bi olugbala kan soso okan won gbogbe won sin so fun peteru ati awon aposteli yoku pe ara kene ki awa ki o se ni ese keji din ni ogbon 38 o so pe peteru sin we fun won pe e ronu piwada kina fe ronu piwada kuro ninu re won ronu piwada kuro ninu kiko Kristi nitori pe Kristi a o ati fi han fun won ugbon pilato wi pe kini ki n se pelu oba yon le kan ma gbelebu won ronu piwada kuro ninu kiko Kristi olugbala kini won ronu piwada kuro nu re won so pe eje re ki o wa lori wa ti lori awon omo wa won ronu piwada kuro ninu iru egun ton mu wa sori aye ara won nitori pe bi o tile je pe won je lesin won o ni Kristi won ronu piwada kuro ninu ton ti so okunrin yi ko le meju jade bi ko se nipasẹ besebubu won ronu pada kuro ninu eleyi won ronu piwada kuro ninu jije pe won yin awon ohun ti awon ohun elo ti awon sadusi ati farisi lo lati kan Kristi ma gbelebu o ni ki a sin bamtisi olukuluku yin ni oruko Jesu Kristi fun idariji ese imukuru ese yin eyin o sin gba ebun emi mimo ni ese kokandini ogoji 39 nitori fun yin ni ileri naa ati fun awon omo yin ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe weleyi oluwa olorun wa yo pe ati pe ni awon omo omo yen na gbodo run puwada a pe awon aladugbo yin awon aladugbo yin pe du gbodo run puwada yo pe awon orilede to yi oka awon orilede yi pelu fun won won ni asopo pelu Kristi won gbodo run puwada ni ese ogoji 40 ni ese ogoji ati oro pupo miran ni o fin jeri ti o si fin gba won ni yanju wi pe egbara yin la ejo ara yin egbara yin eyara yin soto kuro lowo eran arekereke yi eyi ni abala fi soju se ti ronu piwada won ironu piwada ke kan se pe oluwa elese ni mi be ni amo pe lese ni o gbogbo ki lo ti ese wo lo da oluwa mo ti je lese be ni o wa ni o nje lese to dese o mu ese bi oni mo mi ta lo dese si ta lo so kan re mo asopo to ni ife re egbe to nko yen a pelu awon abani ore abani dese to awon alabakegbe re nu ese ironu piwada nbere wi pe ko yara re soto ko gbara re ko yapa ko pin ara re niya pelu iran re kereke yi ni ese kokan le logoji 41 nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ ìrònú pè wá dà wọ́n ò ṣe àwuyewuye ọ̀rọ̀ àríyànjiyàn mo ti ń sin olúwa kó tó bí ẹ sáyé mo mọ ọ̀pọ̀lọpọ̀ sáàmù tẹ́lẹ̀ kó tẹ̀ tó sọ pé o mọ kristi bóyá o ènìyàn búburú ni ọ́ ṣùgbọ́n èmi o ohun rere ni mò ń ṣe kó tó di pé o bẹ̀rẹ̀ sí ń wàásù pẹ̀lú ìrere rárá kò sí awuyewuye wọ́n fi ayọ̀ gba ìwàásù rẹ̀ wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀ náà abamtisi wọn ní ọjọ́ náà a sì ń ka ìwọ̀n 3,000 ọkàn kún wọn nígbà náà ní ẹsẹ̀ 42 42 ó sọ pé wọ́n sì ń dúró ṣinṣin ẹ̀rí máa jẹ́ mi ìṣòrí pé wọ́n ti yára wọn nípa kúrò látẹ̀yìnwá àtijọ́ wọn báyìí wọ́n ti wá gbàgbọ́ nu jésù kristi olúwa gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà lọ́wọ́lọ́wọ́ wọn ò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kán tún wọnú ẹ̀ṣẹ̀ ní ọjọ́ kejì àbí ní ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n tẹ̀síwájú wọn dúró ṣinṣin kì í ṣe pẹ̀lú abalayé wọn kan kì í ṣe pẹ̀lú ọkàn àbọ̀ pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo ayé wọn wọ́n mọ̀ dẹni gbàlà wọ́n sọ pé àwọn fẹ́ dẹni gbàlà wọ́n sì dẹni gbàlà pẹ̀lú gbogbo ọkàn wọn wọ́n fi gbogbo ayé wọn fún un láì pa ohun kó mọ́ fún olúwa wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì àti ní ìdàpọ̀ àti ní búbu àkàrà àti nínú àdúrà jẹ́ kí òye yìí yí ọ wọ́n kọ ìrékọjá àsèrékọjá wọ́n pátì nínú májẹ̀mú láéláé ohun tuntun ti kristi tó wá ṣe tó fi lọ́lẹ̀ báyìí wọ́n fi àtijọ́ sílẹ̀ wọ́n wá tẹ̀síwájú báyìí nínú bíbu àkàrà àti nínú àdúrà à ń wo ìkẹta níbẹ̀ ìkẹta òun ni ìdánimọ̀ àwọn ẹ̀ka tí ó jẹ́ ààyò nínú igi tí a kẹ́gàn àwọn ní èdè ní àwọn júù wọ́n kẹ́gàn rẹ̀ wọ́n kẹ́gàn kristi ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí àwọn tó ní àsopọ̀ pẹ̀lú kristi àwọn tó ní ìfẹ́ fún kristi àwọn tí ó fi ara wọn fún kristi pátápátá wọ́n fi ara wọn mọ́ pátápátá pé ọmọ bí ẹ̀ka kan ṣoṣo nínú pétérù kínní orí kínní ní ẹsẹ̀ ìkẹta 1:3 ní Paul apostoli ní pétérù ará júù tó sọ pé jésù kristi ó ní bàbá olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa pétérù mọ eléyìí àwa náà gbọ́dọ̀ mọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tí jésù tó jáde kúrò lódò jọ́dánì bó ṣe ń jáde kúrò lódò jọ́dánì ohun kan sọ láti ọ̀run jáde láti ọ̀run pé èyí yìí ni ọmọ mi kan ṣoṣo ọmọ àwọn júù tó wà ńbẹ̀ wọ́n mọ̀ pé jésù jẹ́ ẹni tó yàtọ̀ pé láti ọ̀dọ̀ bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run ó sọ pé ẹ̀mí mímọ́ àwọn méjèèjì ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àdàbà wọ́n mọ̀ pé jésù jẹ́ ẹ̀dá kan tó yàtọ̀ ọlọ́run jẹ́ ẹni tó yàtọ̀ ẹ̀mí mímọ́ sì jẹ́ ẹni tó yàtọ̀ kò sí ìpòrúurú nínú ọkàn òyeyè má yí ọ ṣùgbọ́n o lè má yí lóye ọlọ́run pátápátá o lè níṣẹ́ ló dàbí ọmọ kékeré kan tó wà nínú oyún ìyá rẹ̀ bí kò ti lè lóye bàbá àti mọ̀mọ́ rẹ̀ kí ọmọ yìí ká tó bí i àní lẹ́yìn ìgbà tí ọmọ yìí tá a bá bí tán gan ọmọ yìí kò lè lóye àwọn ètò ìṣẹ̀dá ìwà ìyá ohun tí ìyá jẹ́ àti bàbá rẹ̀ bákan náà ni àwa tá a wà nínú ara oye meta lokan o le ye wa tan patapata ṣugbọn oro Olorun fi han fun wa pe Jesu Christi pe to je apere pipe wa o fi han fun wa baba omo ati emi mimo o so pe olubukun ni Olorun ati baba Jesu Christi oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re anu ni anu atori ofe ni ife ni ati ore re gege bi opolopo anu re sinu ireti aye nipa jinde Jesu Christi kuro ninu oku kuro ninu oku bi a se ndomo bibi re ri bi a se ndi omo ri omo Olorun nipasẹ Christi Juanu kini ori karun ni ese keji din ni ogun 118 awa mo pe eni ti ati pa Olorun bi omo bibi Olorun kan soso ki dese bawo ki dese o mo ko to di pe a bi wa lati odo Olorun ko Olorun to bi wa a ti n se awon nkan to lode ta gbo nipa re niyan o ro pe o n le la eniyan o ro pe o n le gbe mi lule ko gbe mi san le won gbianjo e sugbon mo sasi mo kolu mo te mu kan lara awon eyin e kuro nigba ti mo wo lule ti mo mu bale tan ti mo fe eyin e jan le mo joko le lori un ta je niyan sugbon bayi ati da tun bi aye wa ti ye pada aye ta n gbe tele ko la n gbe bayi laarin awon omokunrin odomokunrin ati lara awon agbalagba pelu won ma hale pe en obirin yen tenikan o le ba soro a kan ma gbera ikiri be ni pe ko seni to le bo omobirin yen soro emi mo mu omobirin yen mo te ba se le tabi se toni won ma fonu nipa o ton se sugbon so mo ba ya kaanu pe a seru nkan be a o ni ma fonu nipa ese mo a n kaanu fun ese a sin ko ese sile nigba ta ti je gaba te ese o le joba lori wa mo ta ti so pe a ti gba ori ofe Olorun igbe aye atijo ta n gbe tele yen a o ni gbe igbe aye atijo yen mo ki ore ofe Olorun ko ma po si inu aye wa loruko Jesu amo awa mo pe enikeni ti ati pa Olorun bi ki dese sugbon eni ti a bi nipa ti Olorun a ma pa ara re mo eni buburu ni ki si n fowo kin fowo kan fun mi ni ami to dara nibe o para re mo awon kankan wa ta ma nse ta gbodo para wa mo ka dabu bu ara wa ka siji bu ara wa ke ni buburu ni ko ma se fowo kan o ko ni fowo kan mi a o si wa a o ma dronu Christi ni gbogbo ọjọ́ ayé wa tó kù lórúkọ Jésù a wá sí kókó ìkejì báyìí kókó ìkejì òun ni ìwẹ̀nùmọ́ fún àwọn olóòótọ́ tó ń gbé inú rẹ̀ ìwẹ̀nùmọ́ fún àwọn olóòótọ́ tó ń gbé inú rẹ̀ à ń wo Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ ìkẹta ẹ̀yin mọ́ nísìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín àgbàyanu rèé o nígbà tí Jésù bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń ṣe iṣẹ́ bí omi gẹ́gẹ́ bí ọṣẹ gẹ́gẹ́ bí kọ̀ọ̀kan yóò wọ ni mọ́ yóò wọ ènìyàn nù ìwàásù rèé nígbà tí Jésù bá kọ́ni òun ló máa ń wẹ àwọn ènìyàn mọ́ ó ń wẹ ọkàn wọn mọ́ ó ń wẹ ọpọlọ wọn mọ́ ó ń wẹ ọkàn wọn mọ́ ó ń wẹ ẹni tán jẹ́ gan ìrísí wọn lóde ara mọ́ Christi kò ní kàn fúnni ní ìfitónilétí lásán ko wasu lati mori eni ya o so pe eyin mo nisisin yi nitori oro ti mo ti so fun yin bakan na ni loni nigba ta ba gbo oro kristi kin se oro eniyan sugbon oro kristi ni asin mo pe okunrin yen o kan dabe agbenuso o je bi gbongbohun oro yen to wa latodo kristi o se n gba agbenuso tabi gbongbo ikoja wa sodo mi oro yi o n we mi mo bayi agbongbo yi o ni awon kankan ti o je bi ododo dudu pupa funfun kin se un to fi bo gbongbo yen speaker yen o n gan lo n se oro yen o de ara yen gan ko lo se pataki sugbon oro to n wa latodo kristi wonu gbongbo yen o le je eniyan dudu o le je eniyan to mo lara o le je eniyan oyinbo funfun o le je eniyan to kin sawuran gan kin se awo sugbon ohun to n jade latodo kristi nipase gbongbo yen ohun lo so aye wa dotun sugbon o nigba ta ba fokan si ta ba wo gbongbo yen ati awo gbongbo yen ati bi gbongbo yen bo se tobi to abi bo se wuwo to abi bo se fuye to kilo de tin kan yin fuye bayi ta ba ronu ta ba wo gbongbo yen agbagbe yen an wo a o foju wo oro to n jade ninu re ko ni yi mi pada sugbon bayi eyin mo nitori oro ti mo ti so fun yin wo ese ikerin nibe 4 ni ese ikerin o so pe ni ese ikerin 4 o ni e ma gbe inu mi emi yo sin ma gbe inu yin gege bi eka ko ti le so eso fun ara re bi ko se pe o ba n gbe inu ajara be ni eyin bi ko se pe e ba n gbe inu mi o so fun wa pe leyin igba ta ti gba wala leyin igba ta ti datun bi a o gbodo dara wa loju de bi pe mi o nilo adura mo mi o nilo akoko idakeje mi o nilo idapo mi o lo kin ka bibeli ma ti gba mi la o da mi loju mo mara mi mo meni ti mo je rara o bo ti je pa ti gba ola ba o ti wa nu kristi o gbodo ma gbe gbiyanju ko ma la kaka lati ri pe ori ofe yen ko ma po sinu are ka bibeli gbadura si oluwa so fun nipa isin ise isin to nse ise isin yi fun awon elomiran ko ma dode oluwa o n gbe ninu oluwa nitori pe ne lai si a o le sonkohun ne ese karun so pe emi ni ajara 5-5 emi ni ajara yin ni eka eni ti o n gbe inu mi ati emi ninu re o ni yo so esu opolopo esu opolopo waasu esu opolopo ife re ife opolopo alaafia lopolopo ayo lopolopo ipamora lopolopo fun mi ni ami to dara o mo abala ipamora ka ba awon elomiran lo papo yi lopo a ni lopo igba a ni ipamora ti ogun mi o le fara down to se lana yen o o dabe ni pe o se se ko tun se ohun to se lana yen loni ma wa emi gan ma wa dun koko mo ma hale mo ko to se ipamora ko re agbodo ni ipamora to gun ipamora pupo ta ka ni suru pelu ara wa ta ba ni suru ko ni si ja a ni ma fa gagbaga o ni ma fa ka ja ko ni si achi tu ma ni oye ara wa oun yo wa fun ara re mi na yo wa fun ara mi ta ba oun ta ta ba wa papa o sopolopo nu aye loruko jesu awa ijo agbodo se leyi na abambara lo ijo elemi ni awa na jeje elemi pelu sugbon won ohun ta nse gbogbo ohun ta nko awon oko gbogbo ta nse agbelebu yen won o kin gbe sorun ti won ipamora ka ne ipamora pelu ara wa ijo evangelical ti ijo pentecostal se won ni emi be ni ti abada tun bi ani emi ifi si ise emi yen o le mari bi ijo elemi ba se nfi si ise te pelu agbara ati pa ti emi ta ba wa ni ipamora lopolopo pelu ara wa a o sokan a o wa papo to ba ri mi a fowo sowopo o ni ma ronu pe ba mo se yato ngba temi na ba ri o mi o ni ma to woro nipa bo se yato si mi a o sise papo si ko se dalebi a o dara wa lebi mo ko se ka ma te ara wa mo le mo a o so iso lopo lopo lopo te fara ifarada ati ipamora ni oruko jesu o so pe nitori lai si emi e ko le se nkan o meta la nwo nibe akoko o ni ijoloto o ni gbagbo to ngbe ninu re gege bi eka ikeji o ni wiwa ni dapo nini asopo gege bi eka iketa o ni iranse ti anyan ti so iso gege bi eka e je ka wo akoko nibe akoko o ni ijoloto o ni gbagbo olooto onigbagbo to ngbe ninu re gege bi eka ori iket ori kedogun ese iketa sese karun a nwo ise bayi ise ori kokanla verse 23 eni nigbati o de ti o sin ri ori ofe ori ori ofe olorun o yo eleyi nso nipa iranse olorun o so nipa banaba kin se ohun lo fijo yen lole nibe ni antioku ohun ko lo gbe ijo yen dide ohun ko leni na to ran ijo lowo awon apostle ni jerusalem won lo se antioku nigba to sin de ori ofe olorun nibe agbodo ma kiye sara ma ri ohun ti o da nigba gbogbo ninu ijo miran lo si ijo miran lo si ijo miran lo sinu ise iranse miran wa n to dara nibe ri ori ofe olorun nibe o ti debe iwo ko lolorun lo lati gbe ijo yen kale so le ri pe won da tun bi so le ri ori ofe olorun to mu igbala wa fun gbogbo eniyan o ti fara han fun won pelu ori ofe olorun o yo nigba to ba yo o ni ma kan ijo yen ni ko nitori pe awon kan to ba je pe mi ni mo bere ijo yin ni mba ti se bayi mba ti se bayi rara ma runu be ri ori ofe olorun nibe ko ri eso nibe na eyi ta ti gbin inu re o yo o sin gba gbogbo won ni yanju pe pelu ipinu okan ni ki won ki o fi ara mo oluwa ohun to afikun leleyi ìlọ́wọ́ sí ti ìjọ tó ṣẹ̀tẹ̀ lọ ìjọ tuntun yẹn nìyẹn pé kán lè wà nínú olúwa pé kán lè fara mọ́ olúwa ohun tí ó yẹ ká ṣe rè ká gba ìjọ níyànjú ká gba àwọn ẹ̀ka níyànjú ká gba àwọn ẹlòmíràn níyànjú nínú olúwa kán lè dúró ní olúwa àti pé kí àwọn olóòótọ́ onígbàgbọ́ tó ń gbé nínú rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ka ìkejì báyìí wíwà ní ìdàpọ̀ níní àsopọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ka wíwà ní ìdàpọ̀ níní àsopọ̀ pẹ̀lú ẹ̀ka níní àsopọ̀ pẹ̀lú olúwa níní àsopọ̀ pẹ̀lú ara wa johanu kínní orí kínní anka nibe ni ese karun Joanu kini ori kini ese karun Joanu kini ori kini ese karun eyi si ni ise ti awa ti gbo lenu re agbo lati bere pepe pe Joanu o chi o di ohun to gbo yen mu a so fun wa ninu itan ijo pe Joanu ohun ni o kere ju ninu awon aposteli boya bi marun din ni ogbon o gbe titi di omodun marun din ni ogorun to ba yo marun din logun kuro ninu marun din ni ogorun a ko me mokan le ni adorin nigba to ko iwe yo ti le ni omo adorun odun o ni o ta gbo ni bere pepe bi adorin odun seyin ogo adorun odun seyin o la tin gbe ninu re eyi lo ta wa fi fun yin ko ni ko ma lo soke sodo ko ma subu sere ohun to ti mo ohun to ti gbagbo nipa Jesu Christi o tesiwaju lati ma gbagbo oluwa yo fun gbogbo wa ni iduro sinsin iduro dede ninu igbagbo wa ninu ijewo wa ni oruko Jesu eyi si ni ise ti awa ti gbo lenu re ti awa si nje fun yin pe imole ni olorun okunkun ko sin si lodo re rara wese kefa ni ese kefa bi awa ba wi pe awa aposteli bi awa aposteli awa woli awa evangelist awa oluso agutan awa olukoni awa iranse olorun bi awa ba wi pe awa ni dapo pelu re ti awa sin so awon kan lala to iran to jinle to tobi bamba amoluwa sibe arin ninu okunkun igbe aye wa lo se pataki kin se nipa gbogbo iran lala awon eri lala ta nso apostoli woli evangelist oluso agutan olukoni iranse olorun bishop kin se awon lala ta nso yen mo ni dapo pelu e rara o bi awa iranse olorun awa dari bi awa ba ni dapo pelu re a so pe a ni dapo pelu re ti awa sin rin ninu okunkun awa nseke awa ko si se otito boya awa omo ijo ninu ijo kijo ta da tun bi omo olorun ni mi mo si fi eri lala nlala eri yen mo gbagbo nu olorun mo ni dapo pelu olorun ta si se awon ohun ikoko ninu okunkun to je etan ta nse awa nseke awa ko se otito aso fun wa ni ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole oni gbagbo kristeni ekanu kristi teni to ti fi aye re fun kristi kin se fun mose o kin se fun abraham o kin se fun david o kin se fun solomon o kin se fun enikeni ninu majemu lale ki kan se fun enikeni gan ninu majemu titun bi awa ba rin ninu imole bi o te nbe ninu imole o mo enikeni to ba kuna to ni ijakule o le fara re we enikeni pe mo dara ju eniyan lo nigba ti a kere jojo nigba na a pada wa lati ile iwe ta ba de baba wa yo bi wa lere pe ipo wo lo se a ma paro a so pe bawo lo se le se po yen so pe da be bi ogofa la obe ogota la se nu class yen mo ipo mo kan din ni adota ni mo se mo je adota o le kan adota le meji o mo pe ipo mi po ninu won mo da ju awon eniyan yi lo mo kan la lo si wa niwaju baba inu baba o ni fe dun se leyi ipo wo lo gba ki lo gba mo mo gba meji din logoji nu gbogbo re baba ko to so aso ka gba lori ta so yi awon to ni meji din logbon mo kan din logbon o baba inu baba o ni dun se leyi o ni ma wa eniyan kan lati fara re we to kuna o mo inu abi wa sugbon olorun ko to soro se mo le ran o leti nipa mose inu bi mo gbo eni so pe mo se panshaga sugbon ko olorun ko to so nkan kan dafidi ma se panshaga ma fi ara re we awon atokuna o ni je ni to kuna loruko jesu o so pe sugbon bi awa ba rin ninu imole bi o tin be ninu imole awa ni dapo pelu ara wa e mo gba ro ki lo de ti awon eniyan ton ma lo le sinu ipada seyin ninu dapo won won mo pe eni yi o je elewu eniyan elewu eniyan ni eyi la fi ara won ton darapo mo ninu idapo won mo pe eni ara ni ninu idapo eni aye eni ara ni won wa lo sodo re o na ba kegbe ohun lo re timoti mo le se be to ba rin ninu imole bi o tin be ninu imole nigba na awa ta rin ninu imole a ni dapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo so ni ami kan to ku nibe yen wo iketa nibe epinro keta iranse ti ayan tin se so gege bi eka iranse la wa na gege bi awon omo Jesu Christi to ba soro won je apostoli won je iranse gege bi eka ninu ajara o so pe ninu Johana ori kedogun ni ese ikeje o ni bi eyin ba ngbe inu mi peteru kiyesara ma ni igbekele inu ara re ma gbe inu mi ti oro mi si ngbe inu yin bi oro ba si ngbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin nese kejo nese kejo 8 ninu eyi ni anyin baba mi logo pe ki eyin ki o ma iru eso wo le nso ki o ma so eso ki eyin ki o ma so fun mi so longoro gbogbo eniyan nipa ore ofe olorun bayi eso pupo eleyi ge ede yen kuro lenu wa o mo lopo igba boye mi na je bi eleyi pelu lopolopo odun seyin pelu ki lo fe kin se mo ti se leyi se leyi o to ni kudo ko to lopo eso pupo mo ti fi ara mi ji fe leyi kina tun bere ye fe kin para mi se leyi o to ni ko to eso pupo la nso yi mo ti lojina rere mo ti sa gbogbo re ti mo le se a ki lo de ki le tun bere si lowo mi ni o da be ni tori pe won mo pe o n gbenu Kristi ni bo ba se ni asopo pelu Kristi si to be lo ma ma se so si siwaju siwaju si eyi lo sin ma yin baba olorun logo eyi n don tolorun bere ninu olorun dun si pe o ni te lorun pelu o to ti se sugbon o fe ko se si nipase re wa se si a se si nipase re ninu eyi ni anyin baba mi logo pe ki eyin ma so eso pupo eyin o sin je omo eyin mi amen Johana ori kejila mo ka nibe ni ese ikerin o le ni ogun 12:24 looto looto ni mo wi fun yin bi ko se pe woro alikama ba bo si ile ti o ba sin ku o wa ni o nikan sugbon bi o ba ku a sin so opolopo iso opolopo iso ba oye ye mi bayi opolopo iso bo ba wa laarin meji ninu suso iso agbede meji awon kankan wa to gba laaye pe ko kunu aye re ekiye sara ni ju keyan gbekele keyan gbe ara re gese ayan keyan ro ara re seni to se pataki ju keyan ma yan ara re ju keyan ma gbe ara re soke nitori pe o gba le laaye ko ku mo se leyi ke la ri gba eyin wo na fun mi gan keyan ma yan ara re mo se leyi e boriyin wo na fun mi o ki ara re ku orire mo se leyi mo sa ere yen debi ti mo sa deyi se won da mi mo ni iru oro wo na so fun mi nitori pe a o kiye sara re ju mo wa su gbogbo okan mi jade awon eniyan yen won o da mi mo nitori pe woro alikama yi o da be ni ko dara o da ri pe ara re da o da be ni ko re wa ko bo sinu ile ko ku erede niyan ti o se opolopo iso sugbon nigba to ba ro nipa teni keni so nipa re bo be awon ohun ta weyan ro nipa re ohun ta weyan ro nipa re gbogbo to kan fe ni pe lati gboran si Kristi ati lati mu ase nla se ati lati je ran lowo si aini awon eniyan mimo ati lati je ran lowo fun iyipada awon elese ni awujo re wa se so opolopo opolopo iso yo ma wa sinu ise iranse re loruko Jesu ofisile si mo ti fi opolopo sile na sibe ijo tun so pe koto mo mo lagbaja ti lagbaja o ni ile ise nla o ni bi to tin sise ise dada loni ti mo ba to ba fi sile to mo ti fi sile mo ro pe opolopo nu ta fe se la ba ti ma so be se ti e se won to le se oluwa yo fun olere loruko Jesu mama wa pe ne mo se leye fun eleyi mi o ni so fun o kini langbaja ti langbaja fi sile langbaja ki lo fi sile mo fe mo fun ara mo fe mo bi eno yen ti o eni to ngba ewo yen ti o ba loye a so pe ohun to fi sile re ohun to fi sile ye wa so pe awon oloro bi meta merin ye pelu gbogbo ton ko jopo ele ti mo fi sile o ju gbogbo won lo mi o ni fi kankan sile mo oluso agutan lo ma se ohun to ba wu o pelu awon to ku to ba se be o se so pupo o so opolopo iso sugbon negba o wa sibi loni ko le lo soke tente wa lo soke tente bi o tin fi sile olorun yo fun o ni pupo si loruko Jesu o so pe sugbon bi o ba ku aso asin so opolopo iso ni ese kerin din ni 26 bi enikeni ba sin mi si oluwa o ma sin eniyan be ni o ran eniyan lowo o fowo so opo pelu awon eniyan o ti enikan leyin o wa so igbala fun eniyan sugbon ta ba wo ni ti otito o sin oluwa bi enikeni okunrin onigbagbo e obirin tabi okunrin to ba sin mi ki o ma to mi leyin ati nibi ti emi ba wa nibe ni iranse mi yo wa pelu nibo ni Kristi wa bayi o to ba da oloju so fun mi wa wa ni orun rere ni gbose bi enikeni ba sin mi oun ni baba mi yo bola fun baba yo bola fun baba yo mo riri bi awon eniyan o ti le ri ohun to n se baba yo ri yo mo riri re ni oruko Jesu awon eniyan to ye oka pelu won te le ma lero pe o mo ki le leyi mo ranti nigba ti alakoso agba wa ni ile eko university nibi ton wa nile ifini wo si won nibe ni room 3 awon ton jo wa nbe o ni owo kan owo to ni ye enikan wa ji owo yen awa meji la dejo wa nu yara yen nibe nitori pe mo ti da tun bi nigba na odu lowo nigba gbo to da tun bi asi mo pe awon omo olorun a o kan jale se mo tona sugbon ko ni onkankan to le fi jeun oluso agutan wa gba ni ona ton tin gba lati fi sise ojo lati jeun eni ti o ran won lo sile iwe yen o ma nwa o ma nwa o ma fun won lowo fun won lonje won o ji owo oluso agutan wa gba sugbon owo teni e na ji dipo kan fun lowo yen tarata o ton se ni pe iye ti o ton ji lowo eyen to to won lo ra wa won o ti nkan yen to to won ko oruko yen sibe won wa fi ranse si no pe ngba to gba nigba to ri owo yen gba ne won gba to so fun mi nibi tan ti ji owo yen bayi a ton so fun mi o ni William o ni hen o ni so mo nkan eni to ji owo mi o ni dale bi wo owo yen wo bayi wo owo yen iye owo yen gan to di gan lo fi ranse pada mo wa so pe ke haleluya o ti ri owo re gba pada mi o so fun pe emi ni mo fowo yen sowo si awon eniyan le ma si nbe lati yan lati gbori yin fun abi lati bola fun o sugbon serere nitori ore ofe olorun to wa ninu aye re oluwa yo bola fun o oluwa yo ranti re ise ife re ko ne ja sasan ni oruko Jesu ami to dara koko iketa bayi koko iketa eri tabi ami seso ti a fi owo si a nwo Johanu orike dogun mo nka nibe ni ese kefa 6 bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asin gbe won asin ko won jo won asin so won sinu ina won asin jona ese keje 7 bi eyin ba ngbe inu mi ti oro mi ba si ngbe inu yin o bere ohunkohun ti e ba fe oluwa yo dahun adura re o wa a o si se fun yin ese kejo o so pe ninu eyi ni baba na yin baba mi logo pe ke eyin ki o ma so eso pupo eyin o si je omo eyin mi we se ke dogun nibe 15 ese ke dogun emi ko pe yin ni omo odo mo nitori omo odo ko mo ohun ti oluwa re nse sugbon emi pe yin ni ore nitori ohun gbogbo ti mo ti gbo lati odo baba mi wa mo ti fi han fun yin ni ese kerin din ni ogun 16 o so pe ki n se eyin ni o yan mi sugbon emi ni o yan yin mo sin fi yin sipo ki eyin ki o le lo ki e sin so iso ati ki eso yin le duro eso re yo duro ki o nkohun te ba bere lowo baba ni oru

0: ti o sin ye fun lilo ba le ti a sin ti pese sile si ise rere gbogbo fun mi ni ami to dara nibe ti a pese sile si ise rere gbogbo arakunrin wa se leyi alagba ele kon mo jade wa se o ta ba ti we ona ta ba ti so di mimo to ba ti fi ara re fun oluwa o le ma ti se ri sugba ti pese sile ti ise rere gbogbo bo ba se n pari yen nkan kan wa to ti se ri arakunrin arabinrin ma bo wa se leyi ah oluso aguta e mo mi ah mo ti wa nu ijo yi fun opolopo odun bayi e mo ti mo le se e mo ti mi le se be ni a mo sugba ro pe ati we onu ati we onu ati we onu ati pese re sile si ise rere gbogbo awon egbe ajere okan ton jade lo iwo lo sibe lo si pelu won ni koko o wa wa a alagba e jo sa se mo le gba aye iru aye wo lo fe gba mi o ba iru awon egbe bayi jade ri kin lo se nte ni kin lo se yi ta ba ti we onu ta ti we omo a ti pese re sile si ise rere gbogbo ni lowo si agbodo lowo se le ka nowo se le yi alagba mo fe je olooto mi o gbodo tara mi ni won gba ti mo ba ti san da mewa mi mi o te ronu mo nipa afikun kankan mo ti san owo ida mewa mi sugbon la tun lo jinaju eleyi kin tun se leyi mi o se yen ri mi o fi ara mi fun yen ri so mo nkan a ti pese re sile si ise rere gbogbo loni olorun yo gbe o soke mo ni olorun yo gbe mi soke yo se nu aye re loruko jesu o mo lopo igba nigba ta ba se gbogbo eleyi awon eniyan won le foju tembelu re won le so awon ta bola fun awon ta mo riri won wa foju tembelu wa mo ranti nigba ti mo je omo ijo oluso aguta agba ni omo ijo kan bi o tile je pe mo won ta won o le gbagbe igbala isodi mimo ibaptisi emi mimo won mo nipa won se ntumo iwe mimo won mo nipa pe ka ibe ohun ti beli so laso ye aso atupale iranse olorun awon oniwaasu awon oluso agutan to ba won soro ohun kekere yi amoriri e sugbon ni gbose won ran won lo pupo eredi ni e ton fi wa nbi loni ton du nipa ori ofe olorun koko ti mo fe so fun yin na ni pe ninu ijo wa nigba na ijo ti mo nlo nigba na ijo yi won ni oko ijo to je ti ijo to na oluso agutan kede ase kede yen ni gbogbo igba ta ba tun pe ipade awon onigbagbo won so pe awon to le fi 100 awon onigbagbo awon ijo ati pari ijosin fun awon to je ero won ti lo ewo eyin o wa jedun okan fun mi nigba na mo ba bere sin pe owo kan pamo fun ara mi emi nikan ohun ti mo seto fun ara mi ni lati se pelu fun ijo adugbo ti won o le se nigba na won ti n pe ipade mo ti wa laarin ma ipade yen mo n gbo gbogbo ton so ti iranse olorun yen so edun okan pelu itara lo fe n se te ko ye ka ni oko ni ka le se le ka le gbe oko elodun abayi mo n gbo ni gbo se nigba na bi o tile je pe iranse olorun to wa nbe gan a wa wa sodo mi leyin ogba ta ba pari ipade ku mu yi obo ona to gba woso yi woso daadaa ra ile yi won le mo gege bi oga oluko nla nigba na won fo yen pamo won o le ra nkan kan nigba na tori owo won o te so fun alagba mi o le se yen mi o le mara ile yi nitori ewo ti mo fe se fun ijo ra mi o so fun e kankan ri nigbo se negbati won pari gbogbo re tan se tan ijo ti se tan nitori pe mo so ijo wa nigba na kin se ijo nla kin a o gba owo to po negbati mi le se ni kokko bayi mo wa wa sodo olusu agutan iranse olorun wa so pe owo ta tin so nipa re owo yen ri o wa so pe iwo owo to po bayi lo ni mo ni ara mo lo iko mi kekeke lo ndo mi la mo kojo ni mo la fi le se leyi won o wa so mo nipa pe mi o wocho bayi mi o wocho bayi mi o wocho daada koko ta so na ni pe nigba ta ba ti so de mimo ti a ti ta fun oluwa nigba boya won eniyan mo tabi won o mo boya won foju ben tembelu ta be ko wa se gbogbo ti oluwa to ti yan fun o lati se ni oruko jesu oke giga wa ga ninu lona gbogbo oke giga wa ga ninu ifara ni jire giga oke giga ninu ififini re wa ga ninu iyara soto re ni oruko jesu mo nwo ikeji ni ikeji ikeji gige kuro tabi wenu ma ti gba de gba fun iseso ti npo si malaki malaki ori keta ni ese keta malaki 3:3 oyosin joko bi eni tin yo ti o sin da fadaka yo sin se awon omo le fi mo yo sin yo won bi wura o fadaka yo we won yo yo won awon iranse olorun awon omo lefi awon omo lefi yo we mo yo ge awon nkan to ba ye ka ge kuro nu aye won ti o ne gba won laye lati so eso pupo ki won ki o le ma ki o le mu ore wa fun oluwa ninu ododo anwo iketa ba iketa iketa iwenu mo to ni ete fun iseso ninu ise iranse mo gbadura o pe wa seso eso si ni oruko jesu eberu ori kejila anwo ese ikefa eberu ori kejila ni ese ikefa ori kejila ese ikefa nitori pe eni ti oluwa ba fe oni ba wi yo ge nkan kuro yo mu nkan kuro yo mu iyan gbo kuro nu aye won nitori pe eni ti oluwa fe oni ba wi asi ma na olukuluku omo ti o gba wese kewa nibe 10 nese kewa o so pe nitori won to wa awon obi wa ninu aye nitori won to wa fun igba die bi o ba ti to bi o ba ti dara loju won sugbon o n fun ere wa olorun olodumare eleda orun ataye ati olorun wa baba jesus christ oluwa wa o n to wa fun ere ere wa ki awa ki o le se alabapin iwa mimo re alabapin iwa mimo re eredi ni e ta fi dagba ninu iwa mimo nitori pe nigba ta ba so de mimo be ni e da damu ati mu kuro nu aye re iwa ara iyen ti lo okan ti aye to ni bare aye iyen ati mu kuro nigba na Olorun je mimo mimo mimo mimo o ipele to gaju ni orun niyan bayi o fe ki awa ka je alabapin giga oketete ti wa mimo eredi niyan to fi we wa mo eredi niyan o to fi ge won kankan kuro lara wa to na ta ba je omo Olorun tooto to ba je onigbagbo nu Kristi iranse eka ninu Kristi o ti tewo gba o o ti tewo gba o o ti yan pe ko jade lo ko ma se so eredi niyan o ti yo fi we omo yo we onu yo yo ko ba le so eso si wa so eso pupo si o ne dawo duro lati ma se so ni oruko Jesu eso ti emi eso nipa emi ati eso ijere okan a pa omo lati ma se so si wese kerinla ese 14 o so pe e ma lepa alaafia pelu eniyan gbogbo o mo ninu eso alaafia o mo mo da tun bi ni ijo kekere eyan melo melo ni mo mo ni ijo kekere ti mo wa alaafia pelu ijo kekere ti mo wa yen mo ti wa ndagba ti mo ndagba ti mo ndagba ninu oluwa bi ti mo wa wa yen wa ngboro si mo wa mo awon eniyan to po si awon eniyan ti mo mo awon ti ko ti mi mo awon to sumo so se awon ti won o simo to si mo mo ti awon ton le se awon ti won o le se awon ti won o sumo mi pupo mi o le gba ton le se gbo sugbon sibe mo wa ni ijo to gboro mo wa mo pe ma ti ma le pa alaafia pelu eniyan gbogbo alaafia si alaafia pupo alaafia to jinle alaafia to ga alaafia to jinle pelu gbogbo eniyan negba to ba wa se igbe yawo agbegbe re wa gboro omo wa nbe yawo re wa nbe awon ebi re wa nbe bayi alaafia pelu gbogbo eniyan negba to ba mo awon ijo miran e awon ijo to mo tele ai agbegbe re wa gboro si ma kon koni si ija ko si fagagbaga o ni alaafia pelu gbogbo eniyan ati iwa mimo laise ti ko se ni to ma ri Olorun alaafia to ye ka ni gbogbo iwa mimo to ye ka ni oluwa yo tesiwaju nigba gbogbo lojojumo ni gbogbo igba ni gbogbo akoko yo ma fi fun wa ni oruko Jesu lona to ni eto oluwa yo ma we awon ire re mo ko ba le je pe ka le so eso si eso pupo si o ni dawodo lati ma se so si ni oruko Jesu amen eje ka de duro bayi ka ba oluwa soro ninu adura so pe oluwa ni ni mo wa mo ti gbo oro re mo fe tesiwaju lati ma se so si ri daju pe o ni asopo pelu olorun gege bi eso ko ma je eso to ajara eka to wa lori igi meji le kan soso ma se so si eso pupo si oluwa ti je olori ofe fun wa oluwa ti je alaanu fun wa pe o ti fun wa ni ohun ta nilo fun akoko yi wakati yi a ti so fun wa laaro yi pe anilo ka gbe wa ka mu awon kankan kuro lara wa latoke wa ati wenumo fun iseso to nga si ife olorun ni fun wa lati ma seso eso to ga gege be to ti gbo bayi eredi niyan pe laaro yi o fi han gbangba fun wa o sipaya fun wa o tu yebeyebe fun wa ohun to ta nilo to ma je ka je ere fun ka se so se nu ogbajara re agbodo line wa laaro ka kepe oluwa ka be lowo oluwa oluwa nipase mi oluwa we mi oluwa we mi mo oluwa so mi dun funfun gege bi a se so fun wa lati gbongbon olorun lati odo iranse olorun pe anilo lati jo gbogbo eyan gbo kuro gbogbo eyan gbo eyi to tin di lo siwaju wa lowo to di seso wa lowo ko we wa nu looro yi eje ka mu wa sinu aye wa kini awon eyan gbo yen kini awon eyan gbo e to di
1: ìsèso tí ọlọ́run retí lọ́wọ́ wa ìdàgbàsókè tí ọlọ́run retí ìsèso tí ọlọ́run retí ẹjẹ́ ká képe orúkọ olúwa ká bèrè lọ́wọ́ olúwa olúwa wẹ̀ mí nù láàárọ̀ yìí olúwa mú gbogbo èèyàn bò kúrò olúwa mú gbogbo koríko kúrò tí ọ̀tá ti gbìn sínú ayé mi tó ti gbìn sínú ayé mi tó ń dín ìsèso mi lọ́wọ́ ẹjẹ́ ká képe orúkọ olúwa ká bèrè lọ́wọ́ olúwa láti jẹ́ ẹni tá a ti wẹ̀nù mọ́ ìwẹ̀nù mọ́ pátápátá nínú ayé wa láàárọ̀ yìí gbogbo ètò ọ̀nà ènìyàn tó takò ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ ká gbẹ́kẹ̀lé olúwa pátápátá ká lo àwọn àlàkalẹ̀ ìwé mímọ́ ẹ má jẹ́ ká lọ sínú ayé ìlànà ayé ẹ má jẹ́ á mú lò kí lè ṣe iṣẹ́ pípé tó yẹ kí n ṣe ohun pípé àtọ fún wa pé tó bá máa sèso sí fún olúwa gẹ́gẹ́ bí ẹ̀ka a gbọ́dọ̀ ní àsopọ̀ pẹ̀lú igi Jésù Kristi igi ó sọ pé dìgbà tá a bá ní àsopọ̀ pẹ̀lú rẹ̀ la tó lè sèso ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ ara ṣé pé ṣé mo sì ń gbé nínú Kristi ṣé mo sì ń gbé nínú ìkọ́ni rẹ̀ ṣé mo sì ń gbé nínú ẹ̀kọ́ rẹ̀ ṣé ó dìgbà tó bá ń gbé nínú rẹ̀ pátápátá la tó lè sòsọ sí i fún olúwa nígbà náà nìkan la tó lè sòsọ sí i fún olúwa o gbọ́dọ̀ ní àsopọ̀ pẹ̀lú rẹ̀ pátápátá láti mọ bó ṣe ń sèso sí i kristi wípé èmi ni ọ̀nà òtítọ́ àti iyè kò sí ọ̀nà mìíràn tá a fi lè sèso bí kò ṣe pé a bá ń gbé inú kristi bí kò ṣe pé a bá ń gbé inú rẹ̀ bí kò ṣe pé a bá ń gbé inú òtítọ́ ó dìgbà bá ń gbé inú rẹ̀ nígbà náà la ó máa sèso èso tó ń retí lọ́wọ́ wa ẹ jẹ́ ká yí ayé wa wo lóòrọ̀ yìí ẹ jẹ́ ká ruyẹ èso tá à ń so wò ṣé àwọn èso tí èyí tó fi ògo fún kristi ni ṣé èso ayọ̀ ni ti àlàáfíà ni àbí ti ìpamọ́ra tó bá jẹ́ pé lóòótọ́ lo ní àsopọ̀ pẹ̀lú kristi lóòótọ́ wà á se èso èyí tó bọlá fún kristi èyí tó bu fi ògo fún kristi o lè jẹ́ àjàrà lára igi méjì lẹ́ẹ̀kan ṣoṣo lára igi kan lẹ́ẹ̀kan ṣoṣo lọ́dọ̀ olùṣọ́àgùtàn wa ohun ọlọ́run lóòrọ̀ ìyá ti gbọ́ pé a ò lè jẹ́ ẹ̀ka lára igi méjì lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú pé kò ṣeé ṣe a ò lè ní ẹsẹ̀ kan nínú ìjọ ẹsẹ̀ kan lóde nínú ayé lọ́hùn-ún ó ti sọ fún wa pé a ò lè sin ọlọ́run àti mámónì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo a ò lè sin ọ̀gá méjì lẹ́ẹ̀kan ṣoṣo ó ń fẹ́ ká sin òun nìkan ká sin nínú ẹ̀mí àti ní òtítọ́ ti ń rere ká máa sìn pẹ̀lú gbogbo ọkàn wa pẹ̀lú gbogbo inú wa pẹ̀lú gbogbo iye wa a ò lè pàdánù kálfárì pẹ̀lú ìrúbọ a ò lè fi kálfárì pẹ̀lú ẹ̀jẹ̀ ẹranko ká gbé papọ̀ a ò lè fi ìjọsìn ayé wá sínú ìjọsìn olúwa kristi sanwó rẹ̀ kristi ti san gbogbo rẹ̀ gbogbo àwọn ìlànà yẹn gbogbo àwọn ayẹyẹ mose àwọn ẹ̀sìn mose yẹn a ò lè fi wé ìjọsìn tó tá a bá fẹ́ sin olúwa ní ti òtítọ́ ó sọ pé a gbọ́dọ̀ sìn nínú ẹ̀mí àti ní òtítọ́ a gbọ́dọ̀ sìn nínú ẹ̀mí àti ní òtítọ́ ẹ jẹ́ ká fi ìsèso tó jẹ́ tẹ́wọ́ gbà fún olúwa ìsèso tó jẹ́ ìtẹ́wọ́ gbà ká pèsè ara wa sílẹ̀ ká rí i dájú pé nípasẹ̀ ìrònúpàdà tòótọ́ ìrònúpàdà tó jẹ́ ojúlówó ìrẹ́pasẹ̀ ìrònúpàdà tòótọ́ èyí ló mú a wá sínú ara kristi kì í ṣe iṣẹ́ rere wa o ẹ̀rí yẹn gbọ́dọ̀ wà pé a dá yàtọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ̀rí gbọ́dọ̀ wà pé a ti yapa ayara wa nípa kúrò nínú gbogbo tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ká tó lè tó wá pọ̀ pẹ̀lú ẹ̀ka ká sì máa sèso fún un.
0: ẹ̀rí ti níní àsopọ̀ pẹ̀lú Kristi. Ó ní pé ká tẹ̀síwájú nínú ìdúróṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì, ká tẹ̀síwájú ní òtítọ́ ti ọ̀rọ̀ Ọlọ́run, ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà láàárọ̀ yìí tó lu ayé ràn wá lọ́wọ́ láti kọ gbogbo àwọn nǹkan wọn ni tó jẹ́ àtẹ̀yìnwá, gbogbo àwọn nǹkan àtijọ́ onígbàgbọ́ àwọn ìgbàanì wọn kọ gbogbo àwọn ìrékọjá àtijọ́ gbogbo rẹ̀ wọ́n kọ sílẹ̀, wọ́n ara Olúwa àwọn àtijọ́ yẹn má jẹ̀mú láéláé. Wọ́n wá tẹ́wọ́ gba ìrúbọ Jésù Kristi pátápátá, èyí tá a ṣe lórí àgbélébò ò wá máa sèso, tó bá máa sèso wá tẹ́wọ́ gba òtítọ́ pátápátá àti ìrere. Ẹ jẹ́ ká gbàdúrà láàárọ̀ yìí o, ká bèrè lọ́wọ́ Olúwa kó fún wa lórí ọ̀fẹ́ yìí láti ní àsopọ̀ pátápátá sínú àjàrà tòótọ́. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, a sọ fún wa pé ẹnikẹ́ni tá a ti pa Ọlọ́run pé kì í dẹ́ṣẹ̀, kò lè dẹ́ṣẹ̀ mọ́, kò lè máa dúró lórí àwọn nǹkan tàtijọ́ mọ́ rárá o. Ìgbé ayé rẹ ti yí padà pátápátá, ó ti dòmìnira, ó dòmìnira pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀, ó para rẹ̀ mọ́ kúrò nínú ìdíbàjẹ́, kúrò nínú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀, kúrò nínú ìdíbàjẹ́ ẹ̀ṣẹ̀, kó lè máa sèso sí fún Olúwa. Ẹ jẹ́ ká bè lọ́wọ́ Olúwa láàárọ̀ yìí kó fún wa lórí ọ̀fẹ́ láti gbé ìgbé ayé mímọ́ níwájú rẹ̀. Ọ̀rọ̀ Kristi, òun ni ìwẹ̀nùmọ́ náà, òun ló wẹnumọ́, ọ̀rọ̀ rẹ̀ ni ló sọ ní di funfun. A lè sòso sí i nígbà tá a bá gba ọ̀rọ̀ yẹn láàyè láti wẹ̀wá nù, láti wẹ̀wá mọ́. Nígbà tó ọ̀rọ̀ yìí bá wẹ̀ mọ́ dáradára, a wá máa sèso sí i fún Olúwa. Èso ayọ̀, èso ìpamọ́ra, èso tó yẹ, gbogbo nǹkan tó yẹ nínú ayé wa, a ó máa fi ìdólóòótọ́ máa gbé nínú àjàrà nígbà gbogbo. A fà mọ́ Olúwa, a ó wà nínú Olúwa, a ó máa mú àwọn ẹlòmíràn lọ́kàn le láti dúró mọ́ Olúwa, a ó wà nínú ìdàpọ̀ nígbà gbogbo pẹ̀lú Olúwa. A ń wà nínú ìdàpọ̀ nígbà gbogbo pẹ̀lú Olúwa, à ń pa ohun tá a ti gbọ́ mọ́, à ń jẹ́ olóòótọ́ sí ohun tá a ń gbà. A sọ fún wa, àwọn àpọ́stélì olùfẹ́ Jòhánù fún ọdún mọ́kànléní àádọ́rin ló fi ń pa àwọn tó gbà, tó fi pamọ́ Olúwa fún, ló fún wa lóore ọ̀fẹ́, yóò fún wa lóore ọ̀fẹ́ nígbà gbogbo. Olúwa oore ọ̀fẹ́ tẹ fún àwọn ẹni ìgbàanì yóò fi fún èmi pẹ̀lú ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká lanu wa ká gbàdúrà o. Tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tòótọ́ ni ọ́, kò sí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan, kò sí ibi à ń yàgò fóun gbogbo tó lè mú wa dìbàjẹ́, tó lè sọ wá di ìbàjẹ́, tó lè bà wá jẹ́. Ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ kò ní jẹ́ ká sèso fún Olúwa. Rántí o, Olúwa ti yàn wá, ó ti yàn wá láti sèso, ó ti yàn wá láti sèso sí i fún. Olúwa ń retí lọ́wọ́ wa èso sí i, èso púpọ̀ sí i, ó tó ṣe kò tí tó náà, ó fẹ́ ká ṣe sí i fún un. Nítorí oore ọ̀fẹ́ lórí ayé wa ó ṣe sí i, ṣùgbọ́n a nílò ìwẹ̀nùmọ́, a nílò ìwẹ̀mọ́, a nílò ká wẹ̀wá nù fún eléyìí láti wá sí ṣíṣeéṣe. Màá sa ipá, ipá kan wà tó máa sà, ìwẹ̀nùmọ́ ti ara ní gbọ́dọ̀ wà. a o se nu aye wa ohun kon to ba ye ka mu kuro a o bere fun ore ofe olorun lati mu kuro patapata kara ma gbelebu iwe nu kara ni ma gbelebu patapata ka igberaga re kan ma gbelebu gbogbo nkan won yen e to tin di wa lowo lati seso lati dagba ka kan ma gbelebu patapata ka keyan ma kiye saraju keyan ma gbe ara re gese ayan keyan ma wa yin keyan ma ki ara re ku orire ju ti oni je ka le goke a fe gbadua pe oluwa kan ma gbelebu patapata lojojumo o nlo sodo oluwa a ye aye wa wo a nri a ye wo se alebu kan wa ni gbogbo aye wa to ni lo ka ka ye ara wa soto patapata fun oluwa fun igbe aye aseya de otun nigba to ni ifara isipaya ifarahan oluwa lati oke wa olorun mu eyin na lati oke wa fi kan ni aran oluwa yo mu kan iwa sinu aye wa loni leyin eleyi o le wa so pe be ni mo wa oluwa ran mi e je ka gbadura pe oluwa e we wa nu ahan wa enu wa okan wa oju wa gbogbo e aye wa e je ka fi fun oluwa patapata gege bi ore irubo fun oluwa ko ba le je pe a o le seso si fun e je ka gba oluwa laaye lati we wa nu laaro yi e je ka gba oluwa laaye lati sise ipatapata nu aye wa laaro yi ka le seso si ka le seso pupo si fun oluwa yo se mo ni yo se to ba ti ran baba wa oluso agutan wa gba lowo fun gbogbo awon odun wonyi lati duro pelu igbelo to fun oluwa lati ma seso fun oluwa sibe be ni yo ran wa lowo yo le se wa lo ran wa lo be ni a o gbe ni akoko Johanu olufe a n gbe ni akoko apostoli ti ran wa yi oluso agutan wa a le ri apere kristi nu aye won a le ri iwa mimo a le ri ododo a le ri iseso nu aye won a le ri itara a le ri epo kaka nu aye won yo se to se nu aye won yo se nu aye wa won fi ohun gbogbo sile lori pepe won fi ohun gbogbo sile lori pepe e je ka be lowo olu alaro oluwa ise kan te se nu aye won yi se nu aye ti wa na nigba gbogbo nigba gbogbo na so pe won fi nkan isowo sinu aye wa e je ka so fun olu olua se nu aye mi looro yi wa lo ni wa ma se so si fun oluwa ni oruko jesu lato ni lo ise iranse re yo gba ara otan lato ni lo ki je pe o ma ma se so nikan wa se so si wa se so pupo si fun oluwa ni oruko jesu lato ni lo o ni ri bakan na mo loruko jesu inu oluwa yo ma donu okan wa ninu aye wa ninu okan wa ninu emi wa ni oruko jesu e je ka gbadura papo bayi ni oruko jesu ni agbadura baba adupe lowo re ajuba re nitori pe e mo ipo ta wa eredire te fi ran iwasu si wa e mo pe a ti kuna ireti te ireti lowo wa eredi niyan te fi ran iwasu si wa e mo pe ise to ga le le fe ka se eredi niyan te fi ran iwasu si wa oluwa a bere laaro yi pe kenne ona yin patapata inu aye olukuluku wa ni oruko jesu baba n bere oko to ba nilo ka ge kuro nu aye wa oluwa e tesiwaju e mu kuro nu aye wa loruko jesu oluwa iwa numo to ba nilo ka se oluwa olorun wa e tesiwaju e we wa nu ni oruko jesu olorun ni fe an bere an gbadura ohun te se
1: nínú ayé àìsáyà èyí tó jẹ́ kó jẹ́ eléso fún yín ẹ ṣe nínú ayé wa lórúkọ jésù ó tẹ́ ṣe nínú ayé pọ́ọ̀lù ó tẹ́ ṣe nínú ayé jòhánù àwọn àpọ́stélì jòhánù olùfẹ́ ẹ ṣe nínú ayé wa lórúkọ jésù olúwa ohun tẹ́ ti ṣe ohun tẹ́ ṣì ń ṣe nínú ayé bàbá wa olùṣọ́àgùtàn wa bàbá wa ní olúwa ohun tẹ́ lò fún wa láàárọ̀ yìí láti gbé wa dìde láti jẹ́ ká rí jẹ́ ká mọ̀ ibi tẹ́ fẹ́ ká dé ká lè débẹ̀ ohun tẹ́ ṣe nínú ayé wọn ẹ ṣe nínú ayé wa pẹ̀lú ní orúkọ jésù olúwa ẹ fún wa ní ìtara èyí tó máa máa sáré pẹ̀lú wàásù ìrere ẹ fún wa ní ìtara èyí tó máa máa gbé nínú ìgbé ayé wa nínú àti òdodo ní gbogbo ọjọ́ ayé wa lórúkọ jésù ẹ fún wa ní ìtara olúwa ọlọ́run wa ẹ̀dùn ọkàn láti sèso èso púpọ̀ sí ní orúkọ jésù bàbá àgbàdúrà pé olúwa ọlọ́run wa ìrètí tẹ̀ ń retí lọ́wọ́ wa a ò ní já yín kulẹ̀ lórúkọ jésù látòní lọ iṣẹ́ ìránṣẹ́ olúkúlùkù wa yóò gbàrà ọ̀tún ní orúkọ jésù olúwa fún àwọn olùṣọ́ àgùntàn wa àwọn ìránṣẹ́ ọlọ́run tó kù ní àwọn ìjọ mìíràn nítorí ìwàásù yìí ẹ ó múṣẹ́ ìránṣẹ́ wọn gbòòrò sí ní orúkọ jésù iṣẹ́ ìránṣẹ́ wọn yóò mú èso wá yóò máa sèso ní orúkọ jésù fún gbogbo wa níhìn-ín àwọn ìránṣẹ́ ọlọ́run nú ìjọ àwọn òṣìṣẹ́ nú ìjọ a gbàdúrà pé lópin iṣẹ́ ìránṣẹ́ tẹ́ fi lé wa lọ́wọ́ a ò ní kú kò ní kú iṣẹ́ yìí yóò tẹ̀síwájú láti máa dàgbà sí ní orúkọ jésù a ó máa sèso ní gbogbo ọjọ́ ayé wa ní orúkọ jésù olúwa fún bàbá wa ní olúwa fún olùṣọ́ àgùntàn wa fún àpọ́stélì ti ìran yìí èyí tẹ́ ti lò láti ṣe ìránṣẹ́ fún wa ní àárọ̀ yìí bàbá wa ti ń bẹ ní ọ̀run ẹ tún wọn kè bàbá wa ti ń bẹ ní ọ̀run ẹ tún wọn ṣe bàbá wa ti ń bẹ ní ọ̀run ẹ fún wọn ní okun sí ní orúkọ jésù ọlọ́run wa ìfihàn tó ga látọ̀run wa lọ ẹ fi fún wọn ní orúkọ jésù a sì ń gbàdúrà pé lópin gbogbo rẹ̀ nígbà gbogbo wọ́n tán bá fẹ́ wàásù wọ́n máa gbọ́ látọ̀run kedere ohun tẹ́ fẹ́ kàn fi fún àwọn ènìyàn yín lórúkọ jésù olúwa sì ń gbàdúrà pé olúwa ọlọ́run wa ní ti àfojúrí ẹ fún wọn lókun ẹ fún wọn ní agbára ẹ gbé wọn sókè bàbá onífẹ̀ẹ́ ti ń bẹ ní ọ̀run ẹ ní jẹ́ kó rẹ̀ wọ́n ẹ má jẹ́ kó sún wọn lórúkọ jésù bàbá gẹ́gẹ́ bí ọjọ́ wọn bẹ́ẹ̀ ni agbára wọn yóò rí lórúkọ jésù wọ́n á sì tẹ̀síwájú láti máa ṣẹ́gun gbogbo ilẹ̀ sí fún ògo rẹ fún ọlá rẹ ní orúkọ jésù àti àwa pẹ̀lú tán pèsè sílẹ̀ fún ìkórè tó tóbi ẹ ó rí wa pé à ń sèso sí i ní orúkọ jésù àwa yóò máa yọ̀ ọkàn wọn yóò yọ̀ ní orúkọ jésù adúpẹ́ baba nítorí pàmpẹ́ ti dáhùn ní orúkọ jésù tó lágbára ni a gbàdúrà.

0: ki eni to farahan ma so pe o da be be ni ba wa nbi emi emi o mo iru emi to wa nu re emi yi mi ko ye mi mo gbadura pe oluwa yo fagile le inu aye re loruko jesu sugbon to mo nigba ton sumo peteru nigba ton ba sumo o agbara yo wa sinu aye won won sin gba okun ni oruko jesu wese kejo ni ese kejo o so pe ohun o sin fo soke o duro o sin bere sin rin o sin ba won wo inu temple lo o rin o sin fo o sin ni olorun wa si ese kerin din ni ogun 16 ari eredi fun eleyi o so pe ati oruko re nipa igbagbo ninu oruko re o ni o mo okunrin yi lara le eni ti eyin ri ni oruko re o ma di alagbara alagbara ni okan alagbara nu emi re wa di alagbara nu agwara re wa di alagbara nu inu re wa di alagbara lati duro wa di alagbara lati rin wa da lagba lati ma sa ere ije eti agbe ka iwaju re o so pe eyin ri eni ti eyin ri ti esin mo ati igbagbo nipa re o ni o fun ni didara chacha yi ni oju gbogbo yin didara chacha kuro ninu gbogbo arun ni aro yi imularada wa sinu agwara re ilera fun igbe aye re loruko jesu bai oye wa ye o pe okunrin yen okunrin aro yen ko ni eko kankan lori imularada ere to fi wa nbe ni gbogbo igba niyan a ma ngbe ni gbogbo ojo ko ni eko ijo kankan lori imularada kin se nipa eko nipa ifisi ise ni ifisi se nu aye re imula danu aye re agbara ti okunu aye re ni oruko jesu bo se gba didara sasa jesu cho ranti jesu christ okan ni lana loni ati titi lai lai yo sise nu aye re o kan ni ma wa bi alaare gege bo se je tele mo okun otun didara sasa otun agbara otun yo wa sori aye re ni oruko jesu wo iketa nibe iketa bibo kuro lowo awon emi esu awon emi esu won o ni yo aye re lenu mo ni osan ni oru loju ala ni ti otito ni bi kibi to ba wa ifarahan oluwa ti agbara oluwa ti emi mimo yo wa larowo to wa pelu re debi pe won o ni sunmo omo ni oruko jesu wo ise awon apostle ori kejo an wo lati ese karun philipi sin sokale lo si ilu samaria o n wa su christi fun won o wa so christi fun won ninu ta mo nipa philippe evangelist o wa so christi olugbala christi gege bi olumularada christi gege bi oba christi gege bi oluwa christi gege bi omo olorun awon gan le so nitori pe iwe fara ethiopia o so pe ni ilo mi wa ki lo di mi lowo lati bamtisi philippi o te n ba soro ni to na philippi wi pe bi wo ba gbagbo ni okan re o wa dahun pe mo o n gbagbo ohun ti philippi to tin tupale to tin sipaya fun pe jesu christi o ni omo olorun kan soso na bi a se mo re pe philippi o wa so fun nigba to so pe o wa so christi fun wese kefa ese kefa awon ijo eniyan sin fi okan kan fiye si ohun ti Philippines so ti Philippines so nigba ti won gbo ti won sin ri ise ami
1: ti o se
0: oyeye o pe ohun gbogbo ti a wo ni ese ikeje ohun la toka si nibe yen gege bi ise iyanu nigba ton gbo ton sin ri awon ise ami ti o nse kini awon ise iyanu wo ta gbo ta to sin ri ni ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti o kigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amukun ise iyanu re lile awon emi esu jade Philippi o wa so Christi gege be evangelist o wa so Christi pe Christi ni gbogbo agbara ni orun ati ni aye o so pe o wa si Samaria lori akori lori ile lori abala agbara ye Jesu Christi ti so pe ami wonyi yo ma ba won to ba gbagbo lo ni oruko re won ma le awon emi esu jade o gbagbo ninu patapata ikede ti Christi tori na won ri won sin gbo awon ise ami ti awon emi esu to njade awon emi emo to njade ati awon ti egba nbaja ati awon amukun awon egba ati awon amukun asin se dida ara won dida ara yi atoka si gege bi ise iyanu ni ese ikejo o so pe ayo pupo sin wa ni ilu na Philippi o ti lo lati lo gba ere re iwo lokan ta lokan se ni ti otito ni ti ododo ta lokan iwo lokan loruko Jesu pe wa le gba wa le ni ominira ominira patapata fun awon eniyan ti emi esu nda loro ni totito otito otito ni Philippi to ba se leyi o funra alara re ko gbodo je iranse fun satani ko wa labesin ru fun satani to ba le da awon eniyan kuro lowo idaloro satani eru satani ohun pelu gbodo ti dominera bi o se npada lo to n kuro nbi lati so awon eniyan dominera iwo gan domi aloruko Jesu awa si koko ikeji ayo isegun nipase oruko Jesu nigba ti a ba se ise iranse bi o te n sise iranse bi o se n waasu awon eniyan yo ni ayo isegun loruko Jesu wo ise ori kerin ni ese kejila o so pe ko sin si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a fi le gba wala mo fe jo mo ta pe ni gbala nbe yen gba wala o jinle o gboro o sin tobi ni ede awon griki so so o tumo si pe ka wo ka mgo san ka gba wala ka mu wa bo sipo ka mu ka to eniyan je o tumo si pe ka tu eniyan se o tumo si ohun gbogbo to mu iyipada wa to mu isodotun wa ninu aye onigbagbo eredi niyan kin kan se iriri o so nipa igbala o so nipa ekunrere igbala o tun fi eso di mimo kun o le ka eleyi lona yen gan nitori ko si igbala ko si so di mimo lodo elomiran nitori ko si irapada lodo elomiran nítorí kò sí òdodo lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí ìwà mímọ́ àti mímọ́ pátápátá lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a fi lè gbà wá là tá a fi lè wò wá sàn tá a fi lè sọ wá di mímọ́ tá a fi lè sọ wá dolódodo tá a fi lè jẹ́ ìtẹ́wọ́gbà fún ọ̀run tá a fi lè jẹ́ mímọ́ gbogbo rẹ̀ nínú orúkọ Jésù Kristi Olúwa ni wọ ẹsẹ̀ kẹtàlá nígbà tí wọ́n sì kíyèsí ìgbóyà Pétérù àti Jòhánù báyìí òye ìwé mọ́ gbọ́dọ̀ yé wa àwọn wo leléyìí àwọn wo gan la ń sọ pé wọ́n àwọn Sanhedrin ni àwọn wo ni wọ́n yẹn àwọn farisi àti sadusi àwọn wo ni wọ́n tó wà ń bẹ̀ yẹn àwọn adarí ẹlẹ̀sìn ní àkókò náà ṣé mo lè sọ kankan fún ọ ó lò láti ronú nípa eléyìí o àwọn adarí ẹlẹ̀sìn ní àkókò náà wọ́n mọ ọlọ́run bàbá wọn ò ní ìrírí yẹn ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọlọ́run wà èrè dínà tán fi sọ pé àwa ò ń ṣerú a ò bí wa lọ́dọ̀ àwọn panṣágà ọlọ́run ni bàbá wa wọ́n mọ Jésù Kristi gẹ́gẹ́ bí Jésù ẹni tó jẹ́ wọ́n rí àwọn iṣẹ́ ìyanu rẹ̀ gbọ́n wọn ò kàn tẹ́wọ́ gbà pé Jésù ọmọ ọlọ́run ni gbọ́n ṣó mọ̀ wọn ò mọ ẹ̀mí mímọ́ ó yanilẹ́nu wọ́n mọ̀ nípa bàbá wọ́n mọ̀ nípa ọmọ ṣùgbọ́n wọn ò mọ̀ nípa ẹ̀mí mímọ́ nítorí náà nínú èdè wọn nínú ìdáhùn wọn àwọn Sanhedrin àwọn adarí wọn ká báyìí òye yé wọn pé báyìí nígbà tí wọ́n sì kíyè sí ìgboyà Pétérù àti Jòhánù tí wọ́n sì mọ̀ pé aláìlẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n sì wòye wọn pé wẹ́lẹ́yìí wọ́n wòye wọn pé wọ́n á ti máa bá Jésù gbé wọ́n tọ̀nà wọ́n kùnà wọ́n á ti máa bá Jésù gbé lóòótọ́ ni wọ́n ti máa bá Jésù gbé ṣùgbọ́n ṣó mọ̀ gbogbo àwọn ọdún yẹn Pétérù tó ti wà pẹ̀lú Jésù kò ní ìgboyà kò ní okun kò ní agbára kò ní ipá kò ní ìgboyà eégún ẹ̀yìn ò sí ńbẹ̀ ó kàn ṣèlérí ìkéde rẹ̀ ó mú kó kùnà ó já kulẹ̀ nígbà tí ẹnìkan bá pe níjà ìwọ ó wà pẹ̀lú Jésù ti násárètì ó wà fún Jésù sọ pé rárá o mi ò mọ ọkùnrin yìí o tó ń sọ nípa rẹ̀ ó ti wà pẹ̀lú Jésù àgbàálà ó dàtún bí síbẹ̀ kò ní ìgboyà èrèdí nìyẹn nígbà tó bá rí i lẹ́yìn tó gba agbára ẹ̀mí mímọ́ ẹ̀yin yóò gba agbára ìgboyà okun lẹ́yìn ìgbà tí ẹ̀mí wọn bá ti bà lé yín atẹ́wọ́ gba pé a ní ìgbàlà ó ṣe pàtàkì èyí ni ìwé ìrìnà wa sí ọ̀run ká de àtún bí ó ṣe pàtàkì ṣùgbọ́n ó sì lè tẹ̀síwájú Jésù gbàdúrà bàbá sọ wọ́n di mímọ̀ nínú òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ wọn ò kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé gbọ́n báyìí sọ wọ́n di mímọ̀ èmi wà nínú wọn ìwọ náà wà nínú mi àwọn náà wà nínú mi kí gbogbo ká lè sọ wọ́n di àwọn ènìyàn rẹ di mímọ́ nínú wa pé bí èmi ti wà nínú rẹ tí wọ́n wà nínú mi kí èmi kí ó lè máa gbé inú kí ó lè máa bá wọn gbé àti kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi nítorí náà ohun tó fún wọn ní ìgboyà tán nírèé báyìí wọ́n wá dúró lẹ́yìn sọdí mímọ́ yẹn lẹ́yìn ìwà funfun ọkàn yẹn lẹ́yìn ìwà mímọ́ ti ọkàn wọn lẹ́yìn tá a fa idibaje eda are yen ta fa tu kuro nu aye bon se dominera re emi mimo wa de sori aye won bayi to ba kan je pe won gbekele ni fifede fo nikan eleye ba ma yanju isoro o mo pe jaju akoko yi won ti wa siwaju awon adari awon ju ki on to se pataki won bayi ki se fifede fo petero be sin fede fo nigba tan pe won nija pe oruko wo atabi ase wo le fin se leyi o so ede tan mo o ka bibeli fun won won sin ri pe ki se pe o fede fo e ka kabala kan niyan isura kan niyan nipa on te mo nse nu aye wa sugbon igboya ase ati imulokan le tan ri won so pe won ati ma ba Jesu gbe awon saidrin etona won ti wa pelu Jesu sugbon won ti lo ri koja iyen bayi won ti gba agbara emi mimo ati fe mo kun won ati kun won pelu agbara emi mo ti gbe agbara wo won asi ri pe ileri yen fun yin ni ileri igbala ileri so di mimo ileri iwa mimo ti okan ileri agbara lati oke wa o wa je fun yin bi o ti wa fun won ati fun awon to jina rere ani iya awon ti oluwa olorun wa yo pe eyi ni ohun to mu ayo isegun wa nipasẹ oruko Jesu nigba ta ba nsise iranse wo meta nibe akoko nibe o ni fara energy to duro sinsin si oruko Jesu ikeji pipa igboya mo fun oruko Jesu iketa igbekele to daju ti Jesu nfun ni eje ka wo akoko nibe o ni fara energy ti o duro sinsin si oruko Jesu ise ori kerin anwo ese keta dini ogun 417 sugbon ki o ma ba tan kale laarin awon saidrin le sugbon ki o ma ba tan kale siwaju mo laarin awon eniyan e je ki a kilo fun won ki a pase fun won ka di won lowo ki a pase fun won ka sakoso won pe ki won lati sin lo ki won ki o ma se fi oruko yi soro fun enikeni mo ni ese ikeji din ni ogun 18 nigba ti won sin pe won won pase fun won ki won ki o ma se soro rara ni o rara bẹ́ẹ̀ni kí wọn kí ó má ṣe kọ́ ni orúkọ Jésù mọ́ wọ́n sọ pé ẹ lè kọ́ ni o ṣùgbọ́n kì í ṣe ní orúkọ Jésù mọ́ Mose wà ń bẹ̀ ẹ lè mórúkọ Mose Abrahamu wà ń bẹ̀ ẹ lè kọ́ ni orúkọ Abrahamu gbogbo àwọn wòlíì àtijọ́ Jeremiah wà ń bẹ̀ Isaiah wà ń bẹ̀ ẹ lè kọ́ ni àwọn orúkọ wa wòlíì yẹn ẹ tẹ̀ lè kọ́ ni oruko Olorun gan ṣugbọn e o gbọdọ ko ni mo ni oruko Jesu eyin saidrin soye ye yin se gbọ ohun te nso pe eyi ni okuta igun le ti ati owo eyin amole ko gbọ o di agba o di pataki igun le Abrahamu nikan ko le se ani ni ti otito ko si igbala lodo enikeni e fun wa lanfani lati waasu ni oruko awon oruko miran bi ko se ni oruko Jesu a o ma fi akoko wa chofo ni tori pe ko si enikeni to le deni igbala nigba to so pe ma waasu e ma ko ni oruko Jesu eri ni e tan fi so ni ese ikokan din ni ogun 19 sugbon peteru ati Johanu dahun won sin wi fun won pe bi o ba to ni oju Olorun te so pe gbagbo lati gbo tin ju ti Olorun lo e gbaro o wa lowo yin ni ese ogun o so pe sugbon awa ko sa le ma saiso ohun ti awa ti ri ti asin ti gbo eyi ni ifara eni jitan ni won si duro sese nipa re pe ko jamo kankan bo se ukadun koko mo won ko jamo kankan ba se le ni won lara ko damo kankan mo se le gbe won so gba ewon ko jamo kankan ninu bi ni ti a le se fun won a o tesiwaju lati ma waasu ati lati ma ko ni ni oruko Jesu wo ikeji ni ikeji pe pa igboya mo fun oruko Jesu oro ti a pe ni pipamo yi o se pataki o enikan le ni igboya ni akoko kan nigbati nkan kan ba kolu ton ju lojiji pelu ibinu ton gbe sinu ogba ewon ohun ton wa se yi won mo se ni ona kan lona fogbon se won so pe won o ro nipa re pe nigboya won so pe o je olori kunkun won ni ori kunkun lo ni oye oye e o ibe aye ta ngbe lowo lowo akoko ta o je olori kunkun si ase to wa ni le na inu bi won won wa ju sinu o ko to giriwo awon kan wa to ni gboya tele be won le yi okan won pada bayi won wa ma ra wo ebe won ma be bi awon nu bi ni won ejo mo fe lorin kunkun tele dariji mi mi o ni se be mo je olorun lile tele e dariji mi won awon eyan yen won ni gboya tele sugbon igboya won o le pa mo igboya re a o pa mo pe ko jamo kankan won ko to sele o ma gba idani loju pe ko si oruko miran labe orun ti enikeni le data fi le gba enikeni la o si duro ninu ise iranse sibe to ba ti kuro ninu ise iranse o ti so pe o ni ohun gbogbo to ye ko ni lati waasu Kristi ni ogba to ba duro ninu ise iranse nigba na a o dun koko mo awon eyan yo ma se awon kankan to ma fe ma deruba o won le wa o le de koko pe ohun ta won ni bi ni nfe gan niyan o koko pe to a so pe mi o le gba mo nigba na igboya re o le pa mo niyan o sugbon ni gbogbo ojo otun igboya otun fun o agbara otun fun o egun eyin otun fun idaniloju re loruko Jesu o so pe ninu ikoni wa gege bi omo ile eko ni grama mo ni bo ba se nga si be lo ma ma tutu si sugbon nipa temi bo ba se nga si be lo ma ma ni nanu aye re si loruko Jesu bi ojo re ti ri be ni agbara re yo ri bi ojo re se ri be ni igbora igboya re yo ri bi ojo re se ri be ni egun eyin re idaniloju re yo ri ni oruko Jesu ati pe igboya ti a npamo wa fun oruko Jesu iredi ni e ta fi so fun wa wo ise ori ikerin mo n ka nibe ni ese ikokandinniogbon 429 nje nisisin yi oluwa won gbadura bayi kiye si ikilo won ki o sin fi fun awon omo odo re lati ma fi igboya gbogbo so oro re weleyi won ti ri ni ese ketala pe won ni igboya nitori iwa pelu eni emi mimo ninu aye won bayi won wa gbadura pe ki olorun ko fun won kini kan se igboya kekere gbogbo igboya ni wese kokan le ni ogbon 31 o so pe nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi o mititi gbogbo won sin kun fun emi mimo gbogbo won won sin kun fun emi mimo atenumo yen bayi ki n se ka fede fo fede fo won sin fi igboya so kin mi isoro olorun awa si iketa nibe iketa o ni igbekele to daju ti jesu nfun ni igboya to daju tan ni igboya yen jesu o mu dagba anwo joanu ori kerinla joanu ori kerinla na ese kejila john 14:12 looto looto ni mo wi fun yin nigba to ba so be gbogbo awon me yin re gbogbo awon apostle won gba won so di ti won wa so da tara eni won nigba to so bayi gbogbo wa gbogbo arakunrin gbogbo iranse olorun gbogbo awon arabinrin iranse olorun gbogbo awon odo gbogbo odokunrin odobinrin gbogbo awon to ti dagba awon arugbo won tewo gba pelu won so di tara won o so pe looto looto ni mo wi fun yin eni ti o ba gba mi gbo obirin to ba gba mi gbo okunrin to ba gba mi gbo ise ti emi se ni ohun na yo se pelu yo ohun na yo se pelu obirin ya pelu yo se pelu ami yen o dabi eni pe ka pin si ona meta ona kan lo nso bayi wa se ni oruko Jesu ise ti o tobi ju won yi lo ni yo si se nitori te mi lo sodo baba mi o so po ma se nigba ti Jesu ba so po ma se wa se o to Oluwa so po o le se wa se yo fun olagbara ko ni gba oro re laaye ati ile re ko bo sile lenu aye re loruko Jesu to ba je ala re tele saju akoko ye o ni je ala re mo to ba je ojo to gbon jini tele tele o ni gbon jini jini mo ni oruko Jesu mo le se mo ni mo le se emi yo se mo gbodo se ka mu se ninu aye re ni iran ti wa yi ni oruko Jesu awa si koko iketa bayi koko iketa o ni sodotun nipase oruko Jesu nipase awon iranse re nipase iranse awa ni iranse re a dupe fun peteru ko si nibi mo a dupe fun joanu won o si ni mo a dupe fun Matthew Luke ati gbogbo awon eniyan Timothy Titu a dupe lowo Olorun fun won o si ni mo iwo lokunrin na okunrin wakati yi iwo ni obirin wakati yi bi ko ba sele nipase re ati nipase wa niran ti wa yi ko le sele sugbon yo sele nitori pe awa ni eniyan Olorun fun wakati yi yo lo gbogbo wa fun ogo re ati fun kiko ijo ni oruko Jesu wo meta ni akoko wiwa su fun isodotun ninu Jesu keji gbadura lai si ese ninu oruko Jesu iketa o ni isodotun to sese nipase oruko Jesu akoko anwaasu iwo anwaasu gbogbo wa anwaasu ananfani fun isodotun eredita fin waasu niyan nu se oriketa ise oriketa ni ese kokan dini ogun 3 19. Nítorí náà ronú pé wàdà kí ẹ̀sìn tún yí padà èrèdí ta fi ń wàásù ni pé kó bá lè jẹ́ pé a ó lè gba ìpinnu láti ọ̀dọ̀ àwọn ènìyàn tán ti gbọ́, wọ́n ti ṣàṣàrò, wọ́n ti ronú jinlẹ̀ lórí ohun tá a wàásù fún wọn. Báyìí wọ́n wá fẹ́ ronú pé wàdà, wọ́n fẹ́ yí padà, wọ́n fẹ́ láti ní ìyípadà. Láti yí padà ni pé òun lọ ní ọ̀nà yìí tẹ́lẹ̀, báyìí wọ́n wá yí padà, wọ́n wá ronú pé wàdà, wọ́n wá fẹ́ ní ìyípadà sí Kristi. Ọ̀rọ̀ tó ti gbé ga fún Olúwa àti Olùgbàlà, wọ́n yí padà. Kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kó fi dá àwọn ènìyàn lójú pé ohun tán ti gbọ́ yìí, a ti fi sí ọkàn tán gbàgbọ́ nu Jésù Olúwa, ẹ̀ṣẹ̀ wọn a ó pààrẹ́. Wọ́n fẹ́ mọ̀ pé kí lè túmọ̀ sí ẹ̀ṣẹ̀ wọn a ti kọ́ tẹ́lẹ̀, a ti pààrẹ́ níwájú Ọlọ́run báyìí. Nígbà tán bá ronú pé wàdà, tán bá yí padà sí Kristi, nípasẹ̀ Kristi tá a gbà wọ́n là, ẹ̀ṣẹ̀ wọn a pààrẹ́ pátápátá, ẹ̀ṣẹ̀ wọn a mú kúrò pátápátá kúrò níwájú Olúwa. Wọ́n a ò ní rántí ẹ̀ṣẹ̀ yẹn mọ́, lòdì sí wọn mọ́. Nígbà tó bá ronú pé wàdà, tó bá yí padà bẹ́ẹ̀, a ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ débi pé a ò ní rántí wọn mọ́. Nígbà tí àkókò ìtura yóò ti wájú Olúwa wá, fi dá àwọn ènìyàn lójú pé a ó tù wọ́n lára, wọn ò ní máa gbéraga kán wọ yẹríyẹ tùnbọ́n ṣe ń wá, kán jẹ́ aláàárẹ̀ bọ́n ṣe kọ́kàn máa gbẹ pariwo ń ta, kán tóbi bọ́n ṣe rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí ìgbàlà Olúwa yóò wọlé wá pẹ̀lú ìtura sí wọn. Ní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n 26 ó sọ fún wa níbẹ̀, ó ní nígbà tí Ọlọ́run jí Jésù ọmọ rẹ̀ dìde, ó kọ́rán sí yín Kristi, ó wá láti bùkún wa, ó bùkún wa pẹ̀lú ìbùkún kúrò nínú ẹ̀ṣẹ̀, ó bùkún wa ìbùkún ìdáríjì kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ àti ìbùkún pẹ̀lú ìgbàlà ọkàn ní yíyí yín padà, olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀. Nítòtítọ́ òye yí ọ láti yí padà, ó yí ọkàn rẹ padà kúrò nínú ohun tó máa ń fẹ́ràn tẹ́lẹ̀, ó yí ọkàn rẹ padà kúrò nínú ohun tó máa ń fẹ́ tẹ́lẹ̀. Nígbà tó bá yí padà bẹ́ẹ̀, ó yí ẹ̀yìn rẹ sí àwọn tó máa ń ní dídùn sí tẹ́lẹ̀, ó yí ẹ̀yìn rẹ padà, ọkàn rẹ, inú rẹ, èròǹgbà rẹ, ìfẹ́ rẹ, ohun tó fẹ́, ó yí padà, ó yóò gbogbo padà kúrò nínú ohun tó ń fẹ́ràn tẹ́lẹ̀. Ohun tí mò ń ṣe tẹ́lẹ̀ mi ò ṣe wọ́n mọ̀, àwọn ohun tí mo máa ń fẹ́ tẹ́lẹ̀ mi ò ní ẹ̀dùn ọkàn fún wọn mọ̀, àwọn ohun tí mo máa ń gbé iyelé lórí tẹ́lẹ̀, àwọn nǹkan ayé mi ò ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn nǹkan ti yàtọ̀ báyìí láti ìgbà tí mo ti dà tó ń gbé, mo yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀, mo yí sí Olùgbàlà. Èrèdí rèé tá a fi ń wàásù, ohun tá a ní rèé, ohun tá a ní rí rèé gẹ́gẹ́ bí oníwàásù. Wo ìkejì níhìn-ín, wo ìkejì, à ń wo gbígbàdúrà láìsí ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù. Nígbà tá a bá gbàdúrà, kò sí pé èèyàn rántí pé òun dẹ́ṣẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ la ti parẹ́ báyìí, àìṣòdodo a ti wẹ́nu kúrò, ó ti fún wa ní òdodo rẹ̀, a wá ń gbé nínú ohun tá a pè ní òdodo, ojúlówó òdodo. Torí náà nígbà tá a bá wá gbàdúrà, a ò ní máa gbàdúrà gẹ́gẹ́ bí Olúwa mo tún wà ní lẹ́ẹ̀kan sí èmi ẹlẹ́ṣẹ̀ tó le, ó tó yẹ kí n ṣe, ó ní mo ti ń ṣe. Tó bá ń gbàdúrà bẹ́ẹ̀, tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, tó bá jẹ́ òtítọ́ ni, ó gbàdúrà ò sí lórí pápá ìgbàdúrà, ó sí lórí òkè àdúrà. Tí mò ń sọ ni pé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi, Ọlọ́run kì yóò ko yo bo mi ṣugbọn gba to ba mọ pe o wa si waju oluwa gẹgẹ bi ẹda ọtun ninu kristi ohun atijọ o ti kọja lọ ohun gbogbo o si di tuntun o n wa si waju oluwa ni ijuba oluwa mo yin o o ti ra pada re ti se ninu mi oluwa mo yin o fun ti gbala to ti nipa lori aye mi oluwa mo dupe lowo re tori ohun to dodo ododo ti a fi si iseju lowo ododo ki n se ohun ti mo le se fun ara mi nipa ori ofe re ni ti a re si olorun ododo olorun ti Kristi fi fun ni pe ohun to fi fun mi nitori Kristi ni eredi ti mo fi ware to se gbadura o n gbadura lai si re koja o n gbadura ni oruko Jesu Johanu kini ori keta an ka nibe ni ese kokan le logun Johanu kini ori keta ni ese kokan le logun olufẹ bi okan wa ko ba da wa lebe nje wa ni igboya ninu olorun ni ese kejilelogun 22 ati o ko hu ti awa ba bere ni awa ri gba lodo re kilode nitori ti awa npa ofin re mo ko si idalebe fun awon to rin nipa temi a rin ninu oro oro to fi fun wa o so pe ohunkohun ti àwa bá bèèrè ni àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀ nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́ àwa sì ń ṣe nǹkan wọ́n nì tí ó dára tó wuni lójú rẹ̀ ọlọ́run yóò fún gbogbo wa nírú ìgboyà ìdánilójú ìlórúkọ Jésù wo ìkẹta bá ìkẹta ìkẹta à ń wo ìsọdọ̀tun tó ṣeéṣe nípasẹ̀ orúkọ Jésù ṣíṣeéṣe ti ìsọdọ̀tun nípasẹ̀ orúkọ Jésù ní orúkọ orúkọ yóò ní agbára lónìí yóò sọ ayé rẹ dọ̀tun ní orúkọ Jésù nínú Róòmù orí kejìlá à ń wẹsẹ̀ kínní níbẹ̀ nítorí náà mo fìyọ́nà Ọlọ́run bẹ̀yìn ara arákùnrin arábìnrin ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run arákùnrin ìránṣẹ́ ọlọ́run lóbìnrin mo fi yọ́nà ọlọ́run bẹ̀yìn nítorí náà mo fi yọ́nà ọlọ́run bẹ̀yìn ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run ará kí ìyọ́nà ọlọ́run ìyọ́nà ọlọ́run ohun tá à ń ṣe ó ń ṣe nípa ìyọ́nà ọlọ́run kẹ́ ẹ fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà wẹsẹ̀ kejì ní ẹsẹ̀ kejì kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ parada láti di titun ní ìrònú yín kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì ń pè é ìfẹ́ ọlọ́run yóò di pípé nínú ayé gbogbo wa lórúkọ Jésù a ní jẹ́ olùgbọ́ nìkan ká kàn máa lu afẹ́fẹ́ kiri mọ́ ká máa sásòkè sódò ṣùgbọ́n ó rìn ní ọ̀nà tó ró ọ̀nà tó lọ tààrà nígbà tá a bá jẹ́ aláìlera okun ọlọ́run yóò fún ọ lágbára nígbà tí ò ní agbára ipá ti inú ipá ti ènìyàn agbára láti òkè wá yóò gbé ẹ dúró yóò pa ọ mọ́ yóò jẹ́ kó o máa rìn láti máa sáré déédéé nínú ìfẹ́ nínú ọ̀nà olúwa ní orúkọ Jésù báyìí nígbà tá a bá sọ pé a ní ìsọdọ̀tun nípa orúkọ àbí nípasẹ̀ orúkọ tàbí nínú orúkọ Jésù Kristi olúwa tó olùgbàlà wa kí leléyìí túmọ̀ sí ó túmọ̀ sí pé àkọ́kọ́ asọwádọ̀tun kúrò núgbé ayé ẹ̀ṣẹ̀ sínú ìgbàlà kúrò núgbé ayé ẹ̀ṣẹ̀ sínú ìgbàlà a ò máa jẹ́ nìkan tó ń wo ẹ̀ṣẹ̀ mọ́ tó ń gbègbé ayé ẹ̀ṣẹ̀ pẹ̀lú olùgbàlà tó ń gbé inú wa tó ń jẹ́ ká fi igbe aye igbala si ise ikeji yen ni pe o tumo si igbe aye atijo kuro ninu igbe atijo sinu igbe aye otun o to han gbangba ni nisin o je wa logun ninu aye wa iketa o ni pe lati nu ide sinu itusile ominira kuro ninu ide eni yen so pe mi o le ran mi lowo mo wa lo ma ti fagile gbogbo yen isodo tun tumo si pe itusile oun lo je olubori nu aye re kerin oni kuro ninu arun sinu imularada ati ilera o tin ja laisan o ja lailera arun yen yo pora nu aye re okun yo wa ilera ara dida chacha yo to wa ni oruko Jesu ikarun lati nu igbagbo sinu igbagbo iru isodo tun kan wa bayi gbogbo igbagbo ti lo bayi wa ni igbagbo igbagbo to duro dede igbagbo to lagbara igbagbo to fun ni lokun ninu olorun ikefa lati ni ni igbagbo sinu ijoloto o je oloto ninu oluwa ore ofe olorun yo pa omo lati je oloto nigba to ba dani kan wa ore ofe olorun yo pa omo lati je oloto boya o te dani kan wa gan tele neto awon nitori pe wa ri bakegbe po ti awon ogo so pe mi o ni fi ose be ni mi o ni ko olorun wa nibe ni gba gbogbo ori on gbogbo to nsele o mo gbogbo to nsele o ngbo gbogbo ibani soro re o nikan wa rara nitori pe wa nbe pelu eni gba gbogbo yo je ko je oloto ni gba gbogbo loruko Jesu ikeje lati ipo anireti sinu ireti ko si anireti mo nu aye re mo o awon pe mi o le se lei mi o ni ogun e mi o ni ogun ti ma fi se lei bayi o ni ireti yo pese gbogbo ani re loruko Jesu ikejo isodo tun tumo si pe o nlo lati nu ailagbara sinu agbara ikesan iyen ni pe o nlo ninu idade sinu ijegaba bayi wa ni ijegaba mo lo ma ni je gaba ma ni je gaba tori na o ma lo kiri eh mo le dande mo ni le dande mo ni lo dande ati da oni de na loruko Jesu ohun to tele nibe ni to wa lori land fun ije gaba wa je asegun ajo asegun lo loruko Jesu ikewa lati ikuna sinu ijolo to ikuna ni ona kona ni akia ikuna ni gbogbo iha afagile inu aye re lati inu sisofo sinu ekunrere olorun yo kon lekunre lakunra akunwo sile kun ago mi olorun wa kun akunwo sile mo ni o ma kun lakunwo sile o daro si mi ni ori ago mi kun akunwo sile to wa nibe akoko fun ago re fun aye re lati ni anito ati anisheku ekunrere akunwo sile akoko ti de bayi ikejila lati nu ko seese sinu siseese gbogbo awon kan to ri pe ko seese lateyin wa yen ore ofe to ga to tobi nbo nu aye re agba to tobi o nbo lori aye re imulokan le agbara igboya igbagbo to lagbara nbo lori aye re tobi siseese to tobi rabande ni gbogbo aye re loruko Jesu nipa tara gege bi enikan yo sele ninu ebi re yo sele ninu ijo adugbo re yo sele ninu ise iranse re yo sele ninu ijade jere okan re yo sele ninu ise iranse sile okere re yo sele ninu ile iwe re bo se njade lo yo sele ni awon campus nibi ile iwe re yo sele ninu ise iranse awon obinrin re yo sele o dani kan wa mo o je ni to je mo okunrin oto ni o otun ni o iranse oto obinrin otun odo otun lo ko la saseyori ni oruko Jesu Oluwa amen e dide duro e je ka ba Oluwa soro ninu adura oyeyi o ohun gbogbo to ti gbo to ba bere loni ni oruko Jesu a o fi fun o ninu adura o ni je ni to kuna ni ile o ni je ni to kuna ati jo ti lo ojo tun ti de fun o so fun oluwa o akoko re fun lati gbadura yin ara lati gba agbara lati so wado tun nipase oruko Jesu fun ise iranse ke pe oruko oluwa pe olorun yo ko pelu agbara gege bo se se fun peteru fun awon omo eyin ati awon apostoli to ku won sise agbara nipa ori ofe nipa agbara ti emi mimo oluwa ko fi won sile awon funra won won para won di esodotun nipase oruko Jesu nu se iranse a o le ni aseyo nu se iranse lai si esodotun esodotun isura ninu oruko Jesu lanu re idani nide kuro lowo gbogbo amu emi esu ko se emi esu to le yo lenu bo tin fara re ti to ya re soto to do wo gbogbo fo lo lati se oluwa ni ti otito ati ni ti emi ninu emi mimo ati ninu ododo o ya yo esegun ninu oruko Jesu bi ati nse iranse nigba ta nse iranse o ya yo esegun o ya yo esegun wa yo yo esegun lori gbogbo ayidayida lori gbogbo oke o gbodo duro sinsin ni ninu ifarani di re iduro sinsin ninu ifarani di ko ma kin se pe ko fara re di loni ko ma tun fara re di lola mo o ya re soto leni o ya soto ifarani di to lo dede to do dede ko sin pa igboya re mo gege bi peteru lati ojo pentecost lo o gba igboya o sin je igboya ta pa mo kin je igboya to wa fun akoko die o iyara ni soto ta fiji igboya ta fiji ta pa mo lati pa mo o je ranse olorun ati bamtisi re ka kun o pelu ina emi mimo ki lo de to tin fi fale ati yan in ojo pentecost christi ti san ye re oluwa nfe ko tu emi mimo jade sori wa ka ba le sise agbara ka sin ni igboya ta pa mo pelu emi lai se emi mimo awon elesin ni akoko re won tako akoko ti wa re wakati ti wa re gba idani loju na ti Jesu fi fun ni ise ti emi se le yin o se ani to tobi ju won yi lo ni yin o se ani ise to tobi ju won yi lo pelu ni gbogbo awon orilede wa le ise to tobi ju be lo ninu ise iranse wa gbogbo le ise olorun yo pa wa mo ori ofe wa larowo to agbara emi mimo o wa larowo to gbadura o ko kepe oruko oluwa yo se yo ran lowo yo pa aye re mo yo pa yo ti o leyin gbadura oluwa yo fun olokun oluwa yo fun pelu agbara oluwa yo kan tete isodotun wa nipase oruko Jesu nipa awon iranse olorun isodotun nipase oruko Jesu awasu isodotun awasu fun isodotun ni oruko Jesu ibikibi ta ba lo ni gbogbo ijo ati awon onijojijo wa wasu nipa ore ofe olorun olorun yo ti leyin igbe aye awon okunrin ati obinrin yo gba isodotun ayida yida la osodotun ipo ti awon eyan wa la osodotun a o so awon ebi dotun o gbogbo ni a o sodotun gbadura lai si ese oni waasu to ndese ko le yi oni waasu pari ko le yi elese pada oni waasu to ndese ajere okan to ndese ko le dari elese miran sinu igbala oni lori ofe olorun ori ofe eyi to nwa nipasẹ kristi ori ofe latodo mose ko le to ori ofe to wa nipasẹ kristi gbari ofe yi ko sodo mi ako mu gbogbo ese gbogbo alebu gbogbo abuku kepe oruko oluwa nigba to ba gbadura ri daju pe ko si ese kankan to be mi ba gba ese ni aya mi olorun ko ni gbo mi sise se wa isodotun akoko a o sodotun kuro ninu igbe aye ese sinu igbala ko se dide ni mimo sinu ominira ikeji ranti o la igbe aye ati jo sinu igbe aye otun nu kristi ben kan ba wa nu kristi o de eda tuntun do gbadura kepe oruko oluwa oluwa wa ni lati nu ide sinu ominira itusile patapata porogodo loni yi yo sele nibi kibi to ba wa gbadura bo ba se gbadura to le se ma ri gba to to ba ti fara reji to be lo se ma ri gba lori ofe re to ma gba to ma je ko so ma je ko re o lati gbadura oluwa ni ni mo wa so aye mi dotun kuro ninu ede sinu ominira to aye mi dotun kuro ninu agbagbo sinu agbagbo kilo de to wa laarin ye meji gba olorun gbo oro re ko le yi pada gbagbo yo so aye re dotun kuro nu ani gbagbo sinu ijoloto okan ti a kun pelu igbagbo ijoloto fun anireti aye so aye idanlogu re lo sinu ireti fun o ireti arabirin e to wa nbe ireti wa fun o arakunrin to wa nbe ireti wa fun o ebi to wa nbe ireti wa fun o ohun ti awon ero na ti jeri nipa re ìbẹ̀wọ̀ ọlọ́run yóò jẹ́ tirẹ̀ pẹ̀lú a ó sọ ayé rẹ̀ dọ̀tun kúrò ní àìlágbára sínú agbára sínú okun a ó sọ ayé rẹ̀ dọ̀tun a nílò rọ̀ yìí gan láti ìdáǹdè o máa ní ìjẹgàba o ní ìjẹgàba lórí èṣù lórí dragoni lórí dagoni ìjẹgàba jẹ́ tirẹ̀ gbàdúrà gbà á gbà á sọ pé mo ní i láti inú ìkùnà sínú ìṣèṣe ò ní kùnà mọ́ ò ní kùnà mọ́ láti inú ìkùnà sínú ìṣèṣe kò sí òdiwọ̀n mọ́ kò sí àìní kò sí àdánù kò sí òfò nílò ọjọ́ rẹ láti inú òfo sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìṣòfo sínú ẹ̀kúnrẹ́rẹ́ láti inú kò ṣeéṣe sínú ṣíṣeéṣe kéèpé orúkọ olúwa láàárọ̀ yìí nílò ọjọ́ rẹ èyí ni wákàtí rẹ má jẹ kó rẹ ọ o má jẹ kó ta ọ halẹ mọ èmi kò ní fi ọ sílẹ ọlọrun àti tó bá bùkún fún mi èmi lọjọ rẹ èmi ni àkókò rẹ bí a ti fẹ ṣe àṣekágbá gbogbo báyìí nípasẹ àdúrà yìí èmi lọjọ ìbẹwò àtòkè wá o gbọdọ ní ẹrí o lónìí yìí bí olúwa bó ṣe lo ìránṣẹ rẹ bàbá wa ní olúwa láti mú ìsọjí àwọn ọ̀rọ̀ tó mú ìsọjí tó ń tanijí wá kò kàn ní jẹ́ ìwàásù nìkan yóò jẹ́ ìrírí ta ní ó máa ní rẹ̀ lónìí níbikíbi tó bá wà ní gbogbo àgbáyé gbàdúrà o olúwa yóò fọwọ́ kàn ọ́ ó máa kúrò ní pẹ̀lú ẹ̀rí tó péye ní orúkọ jésù ní a gbàdúrà fún mi ní àmì lóńgòrò fún mi ní àmì tó gbàgbọ́ bàbá ní orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ a dúpẹ́ fún ìránṣẹ́ rẹ a dúpẹ́ fún òtítọ́ ètò ti rán sí wa ìsọdọ̀tun ètò àti ní nípasẹ̀ jésù fún iṣẹ́ ìránṣẹ́ a ti rí ìṣúra ètò wà lárọ̀ọ́wọ́tó nípasẹ̀ jésù gbogbo ènìyàn mo gbàdúrà pé láàárọ̀ ìlú àbàbà fún gbogbo àwọn tó ti tẹ́tí sílẹ̀ àti àwọn tó ti gbàdúrà tí a ò ti gbà wọ́n là wọ́n ti jẹ́wọ́ wọ́n gbà wọ́n là ó sọ pé ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa

ṣe kéde rẹ̀ ó la mo gbàdúrà pé gbogbo àwọn tára wọn ò dáánú àgọ́ ara wọn ohunkóhun tó ká pe àrùn yẹn ẹ mú wọn lárada lóyún lórúkọ jésù nípa ìná jésù jẹ́ kán gba ìmúláradá sọ wọ́n dọ̀tun láti ipò ẹlẹ́ṣẹ̀ sí ipò ènìyàn mímọ́ sọ wọ́n dọ̀tun láti inú òfo sínú ìṣèso sọ ẹ̀kúnrẹ́rẹ́ sọ wọ́n dọ̀tun gbogbo wọn láti inú ẹ̀lágbára sínú agbára pé látòní lọ àwọn tá ò tí bá ti sínú ẹ̀mí mímọ́ a ó kún wọn pẹ̀lú agbára ẹ̀mọ́ lórúkọ jésù kún àwọn ìránṣẹ́ rẹ ní orúkọ jésù kún àwọn ọmọ rẹ ọkùnrin àtọmọ rẹ obìnrin pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ ní orúkọ jésù a dúpẹ́ bàbá wa ọlọ́run nítorí pé a mọ̀ pé a ti ṣe é ní orúkọ jésù ni mo gbàdúrà àmì o ẹ ṣe kí olùwà kó bùkún yín.

Okay, you can.

recurring revenue

Hello, sir. Okay.

0: Baba, a dupe lọwọ rẹ fun akoko yi. A gbadura pe e o kun olukuluku to wa ni lagbara loni. E o je ka je ohun to ye ka je. E je ka je ohun gbogbo te ti yan fun wa lati se. A o sin se fun ogo yin ni oruko Jesu. A dupe baba fun idahun ni oruko Jesu ni agbadura. Ami miran. Oluwa ti bukun fo na o le joko. A nwo awon oba keji. A nwo ori keji nbe. A nwo ese kesan. Ese kesan nikan la nwo. Mo fe ko wo oro Olorun dunju kia kia. Ka soro lori rire koja odi won igbe aye ateyin wa ati ise iranse o boya o sese yi o kin se gba koko re to n gbo oro Olorun eyi o de kin se ibere ise iranse fun o boya fun opolopo wa pelu nitori pe a n soro nipa rire koja odi won ateyin wa ohun kohun ta ti wo ka ti waasu re ohun kohun to wo ka ti se oluwa yo gbe lo sibi to ga ju be lo oluwa yo mu kiran re ko ma moro kocho si ni oruko Jesu yo fun ogun eyin re lagbara waasin duro petiti ni oruko Jesu yo gbe okan re yo mu sansan wa ga waasin jinle ni oruko Jesu wo oba keji ori keji amwese kesan nibe o sin se nigba ti won koja tan ni Elija wi fun Elisha pe bere duro na fun gba die oro ta pe ni bere yi ni Eli ja lo n pa se pe ko bere o so fun Elisha to ba wa awon eyan loni awon to se to ko itan awon titan won to pe ni neja tan sa se yori boya lorile ede abi fun aye lapapo oro ta ri ni bere ni o woyin ina Jesu Christi o san gbogbo re nitori pe Jesu san gbogbo re ki lo tumo si fun mi o san gbogbo e to lo ka se fun igbala mi fun igbala re nitori na bere Jesu Christi o san gbogbo re o gbogbo ti Olorun bere fun isodi mimo re fun jeje mimo re nitori na bere Jesu san gbogbo re agbara ti Orun pe ko le wa sori aye re nitori na bere Jesu ma san gbogbo re o fun gbogbo to nilo lati gba iwosan nitori na bere Jesu san gbogbo re pe satani koni je oga re koni je oludari re satani koni tesiwaju lati ma da ololo lati ma ni aye re lara nitori pe o san gbogbo re bere nitori pe o san gbogbo re fun o o la ona fun o lati de orun pelu o la ipa ona fun o ko si nkan kan to le de ona ye ko si fun kere fa kere ni ona na ko si jamba ni ona na ko si akolu kogba oko ni ona na o ni ona otito ati iye nitori pe o ti la ona fun o lati de orun nitori na bere Jesu o san gbogbo re gbogbo ore ofe to ma nlo lojo aye re o ti san nitori na bere Jesu o san gbogbo re lati wa mu o lati mu ife Olorun wa sodo re nitori na bere Jesu o san gbogbo to nilo fun aye re fun ise iranse re nitori na bere Elisha so fun pe ko bere sugbon mi o fe gbe odiwon leri re fun Elisha nikan nitori opolopo eniyan ngba ta ba so fun pe bere ohun to kan ma ro nle lori nikan ni Elisha sugbon Abraham pelu o ni anfani Abraham ki lo fe bere Sodom ati Gomara won fe segbe won fe pa won run Sodom ati Gomara won je olubi pupo pupo won je elese to dibaje Abraham o ni anfani at o ni anfani lati bere anfani Abraham wa sumo Olorun ni Olorun bo ba ri adota olododo nibe ni le na se o ni da won si ni ko te ti bere si nbere nkan kan fun ara re o fe ipamo idabobo idariji fun gbogbo Sodom ati Gomara Olorun wa wi pe Abraham o to nbere mi adota eniyan ta ba ri olododo be ma da won si bawo logoji bawo logbon bawo logun bawo ni mewa Abraham boya Olorun yo ri mewa nko to je olododo nbe Abraham wa o dawo duro iba ti ma bere ko ma bere ko ma bere nitori pe nigba ti Olorun pepa Israeli gbogbo Israeli won gege bi orilede gbogbo orilede Israeli lapapo won ti se bi pupo pupo won ti lo sinu iborisa ati baje ati idibaje ani Olorun fun are gan so fun Mose oni Mose fi mi sile je kin kolu awon eniyan yi Mose sumo Olorun o fe bere bayi bere o wa bere fun ipamo awon orilede Olorun wa wi pe o Mose cho mo kankan mo le pada beru re lakotun ma so iwo di orilede nla ni dipo orilede Israeli awon opolopo awon eniyan ninu iwa motara nikan won opolopo awon eniyan emi nikan no bere fun o lo da be o fe so mi do orilede orilede nla orilede to tobi o fe mu ileri to se fun Abraham se o fe mu se lori mi eleyi ma da mo fe ran re be o Mose oni rara o oni mi o bere fun igbega fun ara mi fun ebi mi fun awon omo mi mo bere pe ko ka orilede yi ye o to buru to je oniwa ipa to je olubi to je to dibaje gbogbo re dara be dariji won ohun ti Mose to bere fun re o ibere na wa to wa loni kini iwo nbere Joshua o mo iru igbe aye Mose o mo ohun ti Mose nbere ni ati e Joshua o ni anfani bayi o ni anfani afun olori ofe lati bere Joshua wi pe Oluwa mo wa lojo ogun yi lati pa isegun mo fun orilede o sin so pe gbogbo bi ti atelese mi ba te ibe lo ti fi fun mi bayi o ni fe lowo bayi mo nbere pe oyin ko duro sibi to de yen ki le ni odo to to lati pari ija yi bere Kalebu de Kalebu o ni ohun to fe bere fun ara re o ni bere ti e o ni oke yi ni mo nbere fun mi ni okun fun mi ni ipa ni ojo ori ti mo de yi ojo ori ti awon elomiran ta wo ta so pe Kalebu mo gbele awon odo lowo o ti darugbo wo ra e ojo re tojo ti lo lowo so pe rara o mo fe agbara ti pa ati imulokanle ati igboya egun eyin fun mi ni okoye ori nigba to ba wa se waju Oluwa to ba ni oye re ba ni odiwon yo gbe odiwon lori ohun to nbere fun wa gbagbe nipa gbogbo ebi nigba to ba nbere wa gbagbe gbogbo eya tire nigba to ba nbere wa gbagbe nipa gbogbo orilede nigba to ba nbere wa darapo pelu awon eniyan to nbenu atelu iran wa wa laarin awon eniyan to nbenu atelu awon adari to nbenu atelu awon adari orilede Abraham ba ti se be Sodom ati Gomara won buru won dibaje sugbo bere won na bere so nbere pe ki Olorun ko pa langbaja ati langbaja ko pa langbaja ati langbaja run o da won o le dara e lari wo ton se e wo ton so orile dewa da gbogbo re awa la se gbogbo ipo awa la los gbogbo ipo to le de wa yi eredire oluwa so pe bere jesu wa wi pe bere a o se fe fun yin wa kiri eyin o sin ri kolekun a o se si sile fun yin o wa tesiwaju o tesiwaju o tesiwaju bayi ni opin ise iranse re o so pe titi di sisin yi eyin ko ti bere nkan kan lowo mi o wa so pe bere o ko te ba bere lowo baba ni oruko mi eyi ni emi yo se fun yin o mo o ma so fun anigba gbogbo kin se ni sanikan kin se ni ipo yi nikan nigba gbogbo ni aro yi a wa bere a o sin fe fun yin
1: sugbon ti o gbodo bere re koja ona to tin gba bere tele ko gbadura re koja ipele to tin gbadura tele nitori pe loni a nwo rire koja obi won igbe aye ateyinwa ati ise iranse bere ohun ti emi yo se fun o ki a to gba mi kuro ni owo re Elisha sin wipe emi be o ohun ti mo n bere re emi rawo ebe pelu re emi be o je ki lopo meje mi re ki o ba le mi sugbon ki lo de ti Elisha to nilo isepo meji emi Elija kin se lati ma fonu nipa Elija ni kin se lati ma fonu lati ma dun koko lati ma dun mawuru wa ni ti mo je wo ti mo je o mo ti mo je ni rara o mo pe Elisha o ti jamfa Elija jamfani Elija jamfani fun ipamo orilede tire orilede Israeli nitori pe o da odogo fun adun meta ti osu mefa mu te ranse Elija nigba to tun gbadu odogo akoko iseso pada wa le kan si so pe o ti mo fe re bi yan ba wa bi wahala ba wa bi arogun ba wa bi parun ba wa lori ile wa mo fe lopo meji emi re e to ma fun mi ni idanilodo onisepo meji Elisha mo mo pe gbogbo igba to ba duro niwaju Ahabu to ba so pe ko ni si ojo tabi iri gege bi oro mi iru idanilodo to ni yi emi na nilo idanilodo onisepo meji be on to so re pe emi re yo wa debi tori aye mi debi pe ni onisepo meji e to ma ni idanilodo onisepo meji pe nigba ti gbogbo awon woli bali yen nigba kan ba kigbe ina ti o sina to so kale nigba na o wa jeje o so pe nigba te ti ba olorun yin soro ti olorun ti yin o le dahun e sun segbe kan nigba na o ti won segbe kan ohun to se lojo yen o tun pepe yen o tun pepe oluwa ko o wa se leyi pelu imo ati idaniloju o so pe mo ri nigba to tun pepe yen se o se gege bi oro olorun emi na ni lo se pe meji imo e oju ina e to mi e ta fi fun ni nipa temi ohun to tumo si re o nigbo se o wa tun pepe se o wa gbadura so pe olorun fi da awon Israeli loju pe mo ti se gbogbo nkan ye gege bi oro re o gbogbo to ba se Elija adari mi oga mi oluwa mi o se gege bi oro re emi na wa iduro dede iduro sinsin be mo wa iduro sinsin be isepo meji nigbo se nigba to so pe baba oluwa to nbe ni orun to gbadura to akoko to po rara ina sokale emi na fe pe nipasẹ mi pe ki ina onisepo meji ti soji ko wa sori ile ye ni akoko temi ninu ise iranse mi to na ngba to ba ka pe elisha so pe je ki lopo meje mi re emi re emi olorun ki o ba le mi oye yi o pe emi olorun eni eniyan ni e o i o ni ohun emi yen ohun yen nigba ti emi yen to ba farahan o ba je pe eniyan ni ko edani bawo la se nso eniyan di meji a tro e pa to ni di meji a o so agbara re do ni sepo meji dan loju e a o so do ni sepo meji ifihan re a o so di sepo meji emi olorun emi kan na ni emi olorun ni a ro nipa jesu okan na ni ko yi pada o le so eni to je o le so di meji giga re o le so di meji sugbon ise re anu re o le so do ni sepo meji ifihan re o le so do ni sepo meji o to tumo si ni e pe je ki lopo meji emi re ki o ba le mi agbara o ni sepo meji idanilogo o ni sepo meji igbekele o ni sepo meji agbara o ni sepo meji je ko wa sori aye mi o digba ti eleyi ba sele la ma re koja odiwon igbe aye ateyin wa ti se iranse wo meta ni akoko akoko didana so afara to wa leyin saju siwaju gbigbana je fun oluwa ikeji o ni nini dapo pelu oluran ni lowo fun ibamtisi re lati odo olorun iketa o ni awon ibukun ti awon to ko pare koja agbegbe nipasẹ olorun wa koko nibe o ni didana sun afara to wa leyin siwaju gbigbana je fun olorun anwo elisha gege bi awokose gege bi apere ki n se odiwon to je ele to gare koja tori pe awon elomiran to wa leyin elisha jesu wa ni majemu titun o so pe eni ti o ba gbagbo ninu mi ise te mi se ni ohun na yo se ati ise to tobi duwon yi lo ni yo si se nitori pe mi lo sodo baba o ni se asise ko wa gbe odiwon ti e lori elisha nigba na o le tesiwaju wa tesiwaju o ni oruko jesu bayi didana sun afara elisha o ni kankan to se na o mo o je alase yori ninu ise asejeun re ninu agbe to se ni awon ojo re nigba ti awon ka fi ohun elo emo ero sise agbe ko ti si nigba na ni awon ojo re nigba ti awon agbe yo lo si oko won wa lu oko wa lu ada funra won na fi roko nigba na wa lagun yobo yobo won o le gbo opolopo oko lojojumo na se be ni akoko ye elija elisha o ni keke to lo lati fi roko o gbogbo to nse lati fi roko sibe o mo pe elisha o wa sodo re o elija wa sodo re o dagbada bo agbada o mo pe ojo iwaju yo tobi ju ateyinwa lo se iwo na mo pe ojo iwaju re yo tobi ju ateyinwa re lo ohunkohun to ti se tele ohunkohun to ti gbe se laye ohunkohun to ti se ọjọ́ ńlá ń bọ̀ lọ́nà rẹ yóò wà ní orúkọ jésù ṣùgbọ́n ó mọ̀ pé ohun èlò yìí irinṣẹ́ yìí irinṣẹ́ tó mú dání yìí tá a ti ń lò tó fi ń roko mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń kọ̀wé ṣe fẹ́ràn kálàmù ohun ìkọ̀wé gẹ́gẹ́ bí àwọn oníròyìn bọ́n ṣe fẹ́ràn àwọn kọ̀ǹpútà tán fi ń gbàròyìn gẹ́gẹ́ bí àwọn ènìyàn tán fún bọ́n ṣe nílò àwọn ṣe fẹ́ràn àwọn kankan èyí tán ń lò tó ti dìgbé ayé wọn àwọn kan tó ti dé abala ayé wọn ton ba tele elija to ba fi nkan yen le okan re yo ti ma pada sibe gbogbo igba to ba ri eleyi yo ma so pe se mo to le mu eleyi le kan se igo epo yen ke to tun fo yo je de na asise to opolopo se o peteru sasise pe oluwa pe ṣugbọn ko so awon yen sonu awon yen o gbe pamọ o mo bi to ti le wari to ba fe wa nigba ku gba to ba fe wa nigba ti jesu to ku to dinde le kan si peteru ro pe se mo le tesiwaju mo ti se le meta bayi se mo le tesiwaju mo so pe mi o mo sibe se yo tun lo mi nigba to ro pe igbe aye ohun ti wa si opin pe o ti dopin o so fun awon elomiran o ni mo n lo peja o eni ba fe ko tele mi o awon re ti wa nbe loye yin awon re wa nbe o mo bi to ti le ri awon yen eyi gan mi elisha ohun lo fe yera fun to fe yago fun re o sun gbogbo won nina o mo ko ni je akoko kan to ma so pe mo le pada lati lo fo ego mi lekan si eredi yen to fi sun afara to wa leyin re saaju siwaju ko to gbona je fun oluwa o meta ni akoko nibe akoko o ni didana so afara to so wa po mo awon idiwo atijo wo igbe aye re atijo wo igbe aye re awon o idiwo to n bi olowo tele to so po ko mu gbogbo idiwo yen kuro ikeji ikeji o ni kiko afara ti o gbe wa wonu ojo iwaju to so wa po mo ojo iwaju to gbe nkan se o kan kankan o ko afara yen o sun atakoko yen o ti sun e to so po ma teyin wa bayo wa nko ikan e to ma so po to ma so po pelu ojo iwaju iketa o ni jija wiwo awon idena wiwo awon idena to di opolopo lowo lule kuro ninu awon ti o se so ohun akoko akoko oni didana so afara to so wa po mo awon idiwo ateyinwa tabi idiwo atijo ohun te lija sere o a n wo awon oba kini ori kokandin ni ogun nibe a n wo ese ikedogun oluwa sin we fun pe lo pada ni ona re koja ni agiju si damasku nigba ti oba de ibe ki o fi ororo yan asaeli ni oba lori siria wo ese kokandin ni ogun 1919 be ni o yi pada kuro nibe o sin ri elisha omo safati o fi ajaga malu mejila tule ni waju re ati ohun na pelu mejila elija sin koja to lo o koja to lo o sin da Elija sin dagbada re bo mo mo pe o ti gbo itan itele gbon koko ti mo so gan ni pe agbada yi to dabo Elija yi ko gbe le Elija ko gbe agbada yi le Elija lowo nigba na o kan dabo o ni mimo lara agbara na to agbara na wo bo se ri Elija o di yen mu o di agbada yen mu o gbodo koko tele Elija lo so yen o gbodo koko tele ni kagbara to wa o gbogbo t'Olorun yan wa lati se to dagbara yen bo wa bayi ko fun wa lese kese yen a so fun wa pe Elisha gbe igbese o tele popolopo odun ninu oba keji te wi pe o n da omi si owo re ni gan ṣugbọn agbada yen a o ti fi fun nigba naa lẹsẹkẹsẹ Elisha ko kanju o mo pe agbara yen mo ti tan wo agbára tí mo ní rẹ̀ nígbà tá a dagbádá ẹbòmí tèmi ni lọ́jọ́ iwájú yóò jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n ní sùúrù ṣe sùúrù gbé ìgbésẹ̀ kan lẹ́yìn ìgbésẹ̀ kan ọjọ́ yẹn wá dé o nígbà tí Elija àwa gbà sókè pẹ̀lú kẹ̀kẹ́ tá a rán wá láti ọ̀run. Elisha wá pariwo bàbá mi agbádá yẹn ní àkókò náà agbádá yẹn wá bọ́ sílẹ̀ láti ọ̀dọ̀ Elija. Elisha wá mọ̀ pé tèmi ni tìrẹ́ni ó sì mú agbádá kan náà èyí tó ta dàbò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni o èyí ta ò gbélé lọ́wọ́ nígbà náà báyìí. Elija ti wá lọ Elisha ti lọ lẹ́yìn àdúrà fún mi ní ìlọ́po méjì ẹ̀mí rẹ báyìí. Ó wá mú agbádá yẹn lẹ́yìn ìgbà tí Elija ti lọ ó dé odò Jọ́dánì. Mo mọ ìtàn náà mo kàn ń sọ fún ọ ni ó níbo ni Ọlọ́run Elija wà lẹ́sẹ̀kẹsẹ̀ ó lu odò Jọ́dánì odò yẹn pín ìyà sí méjì nítorí pé ìwà láàyè wà pẹ̀lú Ọlọ́run àti agbára Ọlọ́run ó wà pẹ̀lú Elija tó wà pẹ̀lú Elija ó ti ó wá wá sórí Elija báyìí. Wo rere gbogbo tó ti rí nínú iṣẹ́ ìránṣẹ́ gbogbo tó jẹ́ rere tó ti kẹ́kọ̀ọ́ yóò wá sórí ayé rẹ lórúkọ Jésù wà ní ní orúkọ Jésù. Wo ẹsẹ̀ ogún níbẹ̀ ní ẹsẹ̀ ogún 20 ó sì fi àwọn màlúù sílẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ láti ní ìpínyà pẹ̀lú àtijọ́ o ti ń lò ó ti di bárakú fún ọ ojoojúmọ́ ló ń lo nǹkan yẹn àkókò kan yóò dé inú ayé rẹ tó lu ayé ó pè ọ́ sí iṣẹ́ ẹ̀sìn tó ga iṣẹ́ ẹ̀sìn ńlá àwọn tó ti dìmú tẹ́lẹ̀ tó ń lò àwọn tó ti ń lò tẹ́lẹ̀ wá ní òmìnira báyìí láti ṣèpinnu láti yàn mo fìyẹn sílẹ̀ kó bàá lè jẹ́ pé màá lè ní eléyìí. Ó fi àwọn màlúù sílẹ̀ ó sì sáré tọ Elija lẹ́yìn ó sì wípé èmi ń bẹ̀ ọ́ jẹ́ kí èmi lọ fi ẹnu ko bàbá àti ìyá mi ní ẹnu nígbà náà ni èmi ó tọ̀ ọ́ lẹ́yìn ó sì wí fún un pé padà lọ padà nítorí kíni mo fi ṣe ọ́. Ó dàbẹ̀ náà gbà tó ti mọ ìtàn náà má kàn sọ fún ọ ni pé ńṣe ló dàbẹ̀ ni pé ó fẹ́ ní ìdálágara ó su agbẹni ó fẹ́ doníwàásù ìwọ ó fi kẹ̀kẹ́ tulẹ̀ ó fẹ́ máa ṣẹ́ pẹ̀lú ẹ̀mí ìwọ ó jẹ́ ẹni ara lásán tẹ́lẹ̀ ó fẹ́ jẹ́ ẹni tó ní agbára tó kọjá ti ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run padà lọ padà. Ó sọ eléyìí kì í ṣe láti fún ní ìdálágara ṣùgbọ́n ó fẹ́ yí rí ìdánilójú rẹ̀ wò ibi tí ọ̀pọ̀lọpọ̀ ó máa ṣẹlẹ̀ pé wọ́n á fẹ́ dá ọlágara rè ohun tọ́lọ́run fẹ́ ṣe ni pé ohun tọ́lọ́run fẹ́ lò láti mú ọlọ́kàn le èṣù á wá lò yẹn ohun kan náà ni o láti mú ìdálágara bá ọ. Ẹnikẹ́ni ló lè sọ pé ó dà bẹ́ẹ̀ ọkùnrin yìí kò fẹ́ mi wọ́n sọ pé ń lọ padà ó dágbádá yẹn bòmí gbà yẹn bí mo ṣe wo ìṣe rẹ̀ iye ọkùnrin yìí ọkùnrin tako ara rẹ̀ ó gọkùnrin nípòrúurú ọkùnrin gan tó ń ṣe kò yé kí ló dé tó dágbádá yẹn bòmí ná ṣé kì í ṣe pé kémi kó lè gba agbára agbára kí n lè máa tẹ̀lé ọ ni báyìí mo tẹ̀lé ọ mo wá gbọ́ràn ọ wá tó sọ pé kí n máa lọ padà kí n má tẹ̀lé ọ. Orí nígbà tó bá ṣe ìdájọ́ adarí bẹ́ẹ̀ tó ń dá àwọn adarí ní ẹjọ́ bóyá àwọn adarí nínú òṣèlú ní orílẹ̀-èdè àbí adarí ní àwọn àdúgbò wa àbí bóyá àwọn adarí nínú ìjọ wa ó sọ eléyìí gbọ́n wo tó ń ṣe má ṣe dájọ́ ṣé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn ṣé ò fẹ́ débi tán dé ni ò fẹ́ gba agbára ibi tó ga yẹn kó agbára tó ga kó wá sórí ayé rẹ ni má ṣe dájọ́ o kàn tẹ̀lé wọn. Mo gbàdúrà pé bó ṣe ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí Elija ṣe tẹ̀lé Elisha agbára Ọlọ́run yóò wá sórí ayé rẹ. Wẹ́sẹ̀ 21 ó sì ń padà lẹ́yìn rẹ̀ ó sì mú ajaga malu kan o si pa won o si fi ohun elo awon malu na bo eran won o si fi fun awon eniyan eleyi dabi ayeye idagbere onje idagbere pe mo nlo niyan o mo ti tun gbogbo ohun elo mo ti pa gbogbo malu mo ti gbe ogbo ajaga mo ti sun won nina bayi mo wa nlo mo nlo si pele miran enikan la laaro yo nlo si pele miran so pe o di gbere fun atijo o di gbere fun igbe aye ateyinwa o di gbere fun ise iranse ateyinwa mo nlo mo tesiwaju se mo nbe nikan so nibe nbo lo wa o tesiwaju wa debe ni oruko Jesu negba ti Elija o si n sise fun o si n tele Elija leyin o si n se iranse fun ko itan re ka itan re nigbo se o sise iranse fun Jericho nigbo se o sise iranse fun Namani oga ogun Namani ni orilede miran nigbo se o sise iranse fun gbogbo orilede Israeli o mo a kin gun akaba tabi igi lati oke a ma n bere lati isale lati bere ni awon kan oju ma n kan won wara wara wara wara wara won wa won mo ti ka nipa apostoli mo ti ka nipa ile orin mo ra ka nipa peteru orin lori omi won je oku dide oluwa emi la fe bere esi mo fe bere rara duro ni suru o le gun igi lati eka to gaju loke lohun bere lati bere lakoko Elija o sise iranse fun enikan nigbo se o wa tesiwaju o nda omi si owo re nigbo se o sise iranse fun gbogbo Jericho o ilu kan nigbo se n gbogbo orilede ma weyin o ma jogonu ma je ko su o bere nibi to wa wa goke wa se nla ibi oke tete yen to fe ko de yen wa debe ni o nigbo se wo ikeji ni ikeji leyin to ti dana so afara to wa leyin kiko afara ti yo so wa po mo ojo iwaju ti o gbe nkan se nigbo se Elija tesiwaju to ba wo oba keji oba ikeji ni ori keta ni ese kokanla 3:11 Josafati sin wipe ko ha si woli Oluwa

bẹ́ ní iyì ó mọ̀ nígbà tó bá ń kọ́ afárá wà á ran ni lọ́wọ́ wà á ran lòmíì lọ́wọ́ ó kọ́ afárá kíkọ́ afárá a kì ń vágágbága fàákájà pẹ̀lú ẹ̀mú ẹlòmíràn tó fẹ́ ràn wá lọ́wọ́ tó fẹ́ tì wá lẹ́yìn tó gbẹ́ gbé wá sókè olúwa ti sọ fún èlíjà pé nígbà tó bá kúrò wàá fi òróró yan èlíṣà yẹn òun ló máa jẹ́ ẹni tó máa gbapò lọ́wọ́ rẹ òun ló máa tẹ̀síwájú nù ṣe ìránṣẹ́ rẹ lẹ́yìn ìgbà tó bá ti lọ báyìí. Èlíjà kò sọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn yìí fún èlíṣà ó kàn fi èlíṣà lẹ̀ pé kó fún alára ẹ̀ kó ṣàwárí ẹ̀ nígbà tí mo ti da gbádá yẹn bọ̀ ọ́ ó yẹ kó o ti mọ̀ pé àmì àpẹẹrẹ iṣẹ́ ìránṣẹ́ agbára ọlọ́run lórí ayé mi nìyẹn nítorí náà mo fi eléyìí ṣọwọ́ sí ọ kì í ṣe ohun gbogbo la ó sọ nípa ọ̀rọ̀ gba eléyìí fún ara rẹ ṣe ìtumọ̀ eléyìí fún ara rẹ mo eléyìí lò fún ara rẹ mo yẹ eléyìí fún ayé rẹ nítorí nígbà ṣe ó ṣe ìtumọ̀ rẹ ó wá ń kó afárá yẹn nígbà gbogbo tó bá dàbẹ́ ni pé àìbáradé bá wà á mú àìbáradé wà nígbà tó bá ní ìdálágara á mú ìmúlọ́kànlé wá nígbà tí èlíjà bá ṣe àwọn iṣẹ́ kan tó nílò ká kó san ọwọ́ rẹ̀ kò ní sọ pé kò mọ ọlá mi ló nípa ilé ọlá mi ó lè ṣe ilé ó kéré fún ọ ọlá mi tó bá mọ ọlá mi ò lè gòkè lọ́run yẹn ìyẹn ga jù ní ó ga ju ọlá mi lọ àkọ́kọ́ rẹ lẹ̀ sí ọlá mi ìkejì ga ju ohun tí mo lè ṣe ó ga ó lè ṣe léwu rẹ lẹ̀ ó lè ṣe tòkè ó ga jù ohun tó rẹ lẹ̀ sí ọlá rẹ ó lè ṣe kó kàn máa tó omi sí ọwọ́ ẹ̀ ó mà kókò kan yóò dé àwọn ẹlòmíì yóò tó omi sí ọwọ́ rẹ nítorí pé ohun tá a bá gbìn ohun la ó kà ohun ká rere nínú ayé àwọn ẹlòmíràn ó ń gbin ìmúlọ́kànlé ìfaradà nínú ayé àwọn ẹlòmíràn ó ń gbin ayọ̀ sínú ayé àwọn tó ga jọ làwọn kan ń bọ̀ lẹ́yìn rẹ wọ́n á jẹ́ orísun ayọ̀ fún ọ ní orú nínú ayé rẹ nítorí náà ó kó afárá náà ó ní ìhùwàsí tó dára sí èlíjà kó bẹ́nu àtẹ́ lu èlíjà ẹ̀wò kí ló ń ṣe ọkùnrin ti ní ìpòrúru mo kàn súnmọ́ mo mọ̀ lọ́pọ̀ ìgbà kò tẹ̀lé tán ọwọ́ rẹ̀ ẹ̀wọ̀ ọwọ́ rẹ̀ tẹ̀ ń gbọ̀n bí o mọ tó ṣe kàn ràn lọ́wọ́ má buru oore tó o bá ṣe ọlọ́run yóò ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọ̀run lórúkọ jésù à ń wo ìkẹta ní ìkẹta ó ní wíwó gbogbo àwọn ìdènà lulẹ̀ èyí tó ń dí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ láti jẹ́ kí orúkọ wọn wọ inú ìwé àwọn tó tabamtisí rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá ó mọ̀ oyé òye àwọn kan wọ́n sọ pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o dà tún bí ṣùgbọ́n oyé òye ọ bó o ṣe ń wọ àwọn ìdènà lulẹ̀ ohun kékeré kan nígbà tí inú rẹ ò bá dùn afajúro mo lè sọ fún ọ èlíjà kò rí ojú èlíṣà kò fàrorí rárá ó mọ̀ ọkùnrin yẹn ó mọ bá ṣe ń wo gbogbo tó bá máa da ó bá máa gé kúrò nínú ohun tí ọlọ́run ti yàn fún ó máa wo lulẹ̀ mo gbàdúrà pé ojú ìfaró ojú rẹ yẹn kò ní dí ọ lọ́wọ́ ìwàsí rẹ yẹn kò ní dí ọ lọ́wọ́ ká máa ṣawuyewuye máa kùn kò ní dí ọ lọ́wọ́ èlíjà báyìí láwọn ọdún wọ̀nyí mo ti ń tẹ̀lé ọ ó tẹ̀ sọ fún mi ó kí lọ ọlọ́run sọ fún ọ nípa mi kí ni èmi yóò ṣe kí n kàn ṣá máa tẹ̀lé ọ fọ́lọ́ ó mọ̀ mí ká máa bẹnu àtẹ́lu ni ó máa gé wa kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tó yẹ kó gbé wa sókè a ò ní gé ọ kúrò lọ́dọ̀ àwọn tó yẹ kó gbé ọ sókè lórúkọ jésù ọjọ́ iwájú ta ti korúkọ rẹ sílẹ̀ ọlọ́run ti korúkọ rẹ sílẹ̀ bóyá ènìyàn ò tí ì korúkọ yẹn ní àkọsílẹ̀ tó ga lọ ìwé àkọsílẹ̀ tó ga lọ bóyá ilé àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ orúkọ rẹ wà níbẹ̀ wọ́n korúkọ rẹ nínú secondary ó tó gbọ́dọ̀ rékọjá ilé wọ́n korúkọ rẹ sí yunifásitì.

0: o fe lo ri koja eleyi olorun yo koruko re yo foruko re sara iwe nla ni orun ni oruko jesu
1: wo filipi mo ka filipi ori keta asin wo ese keje 3:7 awon to ja sere fun mi awon ni mo ka si ofo fun kristi awon to ja sere fun mi awon ni mo ka si ofo nitori kristi bi aye se ri niyan ba so pe odomokunrin o kan dagba o le ko ko le bo sokoto e ko le bo aso sokoto ke pe kan lo fi sidi nigba na pata lo wo kiri o ma ma paru o ma gba bolu kiri adugbo soke sodo ori wa ri to rin kiri nigba to ba fe je kan lo si buka kan esisa ma se wonyin nibe a kan mo e mo mo gogoro ton ba mu labule won nbe bo ti wa dagba bayi won ti wa so di counselor bayi o abi won ti wa so di oga nla ni le na odomokunrin to ngba bolu se nkan ni ara o o ti kuro ni ipele yen o ti kuro ni ipele to ti ngba bolu yen o ti so yen nu iyen ti lonu aye re ko ma jeun legbe ona nile buka kan ko ma mu emu ko ma korin kakiri adugbo yen ti lo ko mu emu mo bayi nigba ta ba pe o si ipesesi to ga ipele to ga awon to mu ere wa fun ayo fun o wa gbogbo nkan yen bayi wa ka gbogbo won si ofo wo ese kejo ni ese kejo oni nito nito to lai si ye meji lai se ani ani mo ka mo sin ka gbogbo si ofo nitori tita yo imo kristi jesu oluwa mi nigba ti olorun pe o si ipo to lola yen ise iranse to lola yen idanimo to lola yen awon to n gbadun nigba na lati jo lati eyin won gbodo lo o le se yen mo o awon nkan won yen ti awon eni awon to je ore won tele won si wa won ti n se ton n se tele o to wa nu akosile won ni le agbo o gba awon olopa nibe ni ago awon olopa oruko e wa nbe o le barin mo le ba se mo nigba ton ba ri won ton ri e wa so pe kan ni yin bawo ti yato oluwa yo je ko yato loruko jesu o so pe nitori je kristi jesu oluwa mi nitori eni ti mo ti sofo on gbogbo ti mo sin ka gbogbo on gbogbo si igbe kemi ke le jere kristi o ti wa ga bayi paul apostle re o so pe ebe giga si ka to wa si jisike yi ati gba nla mo yin olorun logo fun o ati so di mimo mo yin olorun logo fun o ati baptism lenu emi mimo mo yin olorun logo fun o ṣugbọn a wa si yin ko ba le je pe o ipele rere gbogbo to ti de yen o n ga si mo lo n ga si jesu o n gbadura fun o orun o sipo fun o baba o ni ete rere fun o o ni ete rere fun aye re o rere gbogbo ti olorun ti yan fun aye re yo wa si imuse ni oruko jesu o ti de be na o ti de pele ipele to da be ni pe mo ti se to mo ti gba gbogbo re mo n duro bayi o ni duro orun ko ni gba laye lati duro nitori pe ipele to ga kan wa fun o to ma de ohun gbogbo ti olorun yan ta to ba ye ka ge kuro ninu aye re ko ba le je pe awon kan won yo fi sele yo sele ni aye re loruko jesu a wa si koko ikeji bayi koko ikeji ohun ni nini dapo pelu olun olowo fun ibamtisi re lati odo olorun wa idapo bi ati n tesiwaju bayi elija bayi o wa tesiwaju o be sin so fun elisha duro ni yin mo n lo siwaju yen ibi ti mo se n lo yen ke n se fun awon ti ko ni iriri awon mojesin bi ti e ko si fun awon ti ko le ku ara won ni janu duro ni Elisha wi pe bi Olorun ti n be ati bi emi re ti n be emi ki yo fi o sile ke ile itumo si bi Olorun ti n be Olorun o kuri ko le ku o teso aju lati ma be bi Oluwa ti n be o je ni aye raye idaniloju ti mo ni ni pe lati tele ipase re emi yo teso aju lati ma tele o niwon gba ti Olorun ba n be laye o mo Elisha ko gbiyanju lati pada seyin rara Elisha ko ma seto pe legba to ba ti lo mo pemi na pada to ba wa laye ni ogba ti okan re nbe laye ma tesiwaju lati ma tele o sugbon leyin ani leyin gba to ba te ti lo gan tangan nigba te mi re ba si wa emi yo ma tesiwaju ma se awon kan won yi na awon eniyan to lorun wa ti o mo lo si ipele to ga ju be lo loruko Jesu wo meta ni akoko an wo we wa ni dapo papo onkohun ti o wu to ma na wa ikeji o ni bibori danwo enikeni to wu ki o mu wa iketa o ni kiku ana ahan ni janu onkohun ti o wu ko de akoko nibe o ni wiwa papo ohun ti o wu ma ohun to wu ko ma na wa o mo itan na na kini mo tun le so fun e pe o mo tele gbogbo e lo mo be Elisha Olorun ni o ni Gigali ni Beteli ko to di pe won re koja Jordan ni ani ni Jericho awon ma awon woli wa nbe ton wa ton so pe so mo pe Oluwa yo mu Oluwa re lo kuro lori re loni won fe ohun ko banuje alabakegbe re to bukun aye re ko si nbe mo bayi o se lo dabi awon eyin Jesu nigba ton gbo pe Jesu n lo ni won baje gidigidi won banuje gan ko si ayo ni okan won mo won fe ke Elija ko wa ni ipo ibanuje ko kari so Oluwa mi ti lo sugbon oye oye won ni pe idaniloju te Elija ni Elisha ni o ti so pe bi Oluwa ti nbe boya o wa nibe abi o si nbe Oluwa nbe laye o ni Olorun mi o ni eleda mi o ni olurapada mi emi mo nilo lati tele titi de opin nitori na nigba ti o mo nipa eleyi gbogbo àwọn ọmọ àwọn wòlíì tán sọ fún ọkùnrin yẹn ọkùnrin yẹn ti lọ ọkùnrin yẹn ti lọ ọkùnrin yẹn ti lọ kí ló fẹ́ ṣe ó kàn ó wà papọ̀ pẹ̀lú rẹ̀ pé ohunkóhun tó máa ná nígbà tó wà ń bí máa tẹ́tí sílẹ̀ nígbà tó wà ní máa kẹ́kọ̀ọ́ nígbà tó sì wà níyìí máa tẹ̀síwájú láti máa tẹ̀lé wà á tẹ̀síwájú láti máa tẹ̀lé ní orúkọ Jésù ìṣe orí kọkànlá mo ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹta ó lé ní ogún 11:23 ẹni nígbà tí ó dé tí ó sì rí orí ọ̀fẹ́ Ọlọ́run ó lè ka ìgbé ayé Elisha kó má rí orí ọ̀fẹ́ Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run nìyẹn fún àwọn ọmọ àwọn wòlíì 50 nígbà tán dé wọ́n ní ṣó mọ̀ pé ó máa pàdánù ẹni tó fẹ́ràn ẹni tó inú tán ẹni tó fọkàn tán lónìí torí pé Olúwa yóò mú kúrò kò ní fẹ́ ẹnikẹ́ni kò ní rọ́pò ara rẹ̀ síbẹ̀ ò sọ pé má yọra yín lẹ́nu má tẹ̀síwájú láti máa tẹ̀lé orí ọ̀fẹ́ rè orí ọ̀fẹ́ Ọlọ́run rè orí ọ̀fẹ́ láti máa tẹ̀lé ohunkóhun tó bá máa ná wa Ọlọ́run yóò fi fún ọ nígbà náà ó gbé ga ó gbé wọn ga ó ní pẹ̀lú ìpinnu ọkàn ó sì gbà wọ́n níyàn gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ó mọ̀ ẹni tó bá ń wá ẹni tó ní ìpinnu ọkàn orí Elisha ní ìpinnu ọkàn nígbà tí mo ti fi àjàgà àti màálù sílẹ̀ tí mo ti sun gbogbo ohun èlò tí mo sì sun gbogbo ajaga ti mo ti kede mo ti mo ti bo gbogbo malu pe mo ti dagbere fun won pe mo ntele o eniyan olorun laye elija ko pada weyin wa sin ri pe o ni ipinu okan nigba ti elija ti wi pe duro ni yin mo be o nitori pe oluwa ran mi lo si ibe yen o so pe emi ki yo fi o sile je eleyi ko ni ipinu okan ni pe pelu ipinu okan ni ki won ki o fi ara mo oluwa okun to di won niyan o lo lati ti o pelu en tori pe o nse dede o ri pe o tesiwaju o ri pe o nlo soke o ga si ga si o fe di ara re ko darapo ma won eniyan lasan awon o ma awon eniyan kan wa wa so pe eni yi bo se bo te je pe ko se daada a pe lo si ogo olopa nigba gbogbo eni yi ko nse eni to dara lo to mo mo sugbon re ni wa o lati le eko eko grama lati jo wa mi o fe padana ore ko re kan ore mi nu mi se ore kori kosun ni ore kori kosun re ye ore mi I ogba olopa lo ma wa ni opo igba won pe lopo igba a wa nbe fun ojo meta osan meta ti oru meta sibe o lo mi asopo pelu re nigba ti okunrin yin lo le to ri wa ba lo le ni tori pe on to yan niyan o gbodo wa eni kan to fara re ji fun oluwa eni to ga soke eni to lo soke tinte wa ma ni asopo pelu won ninu igbekele ati ijoloto bi won tin lo soke oluwa yo mu ona lo soke pelu won a lo si bi giga oluwa yo mu lo si bi giga pelu won loruko jesu o fara mo oluwa o dara re po mo oluwa o ni weyin wo ikeji ni ikeji ikeji nibe o ni bi bori danwo enikeni to wu ki o mu wa bi bori idanwo enikeni to wu ko mu wa o mo idanwo nla lo je fun elisha bawo lo se je I gbogbo ipese ti mo ba gbe gbogbo ilu ti mo ba de pelu okunrin eniyan olorun yi awon adota awon ma won woli ma wa lodi keji lohun won fe di mi lowo ya mi nipa pin mi niya pelu eniyan olorun yi baya wa wa si bi otun yi bayi adota tun ni won won tun jade so mo pe la yo gba oga re ko lori e loni o sin down bakan na ilana kan na awokose na awokose kan na to bori ilu atijo ilu ateyin wa yen agbara kan yen na no bori idanwo toni wa bori mo lo ma bori iwo ma ni dalagara ki lo de tan ma nwa won mu dalagara ba won ni dalagara won fe dun fe ya mi nipa o ye gbodo yi o pe won ni ya nipa o to ba se pelu ton so gan o lo ma ya nipa nigba to ba ti pinu ni okan re pe ko ton ba so o ko ton ba se emi tesiwaju wa tesiwaju orun yo pese gbogbo agbara to nilo wa tesiwaju ni oruko Jesu ninu Jeremiah ori 35:5 Jeremiah so pe mo sin gbe ikoko ti o kun fun tin wa ni pelu ago ka iwaju awon mo ile rekabu mo sin wi fun won pe e mo tin wa ni Jeremiah woli ni gbogbo eyan lo mo gege bi woli woli o so pe o gbe koko otin lile wa o so pe mi o se eyan lasan e mo mi gege bi woli mo so fun yin pe mo eleyi o mo pe awon eyan kan wa won ro pe kankan wa ti mi ni se christian ni mi gbodo se eleyi mo je mo olorun mi o gbodo se eleyi mo ti keko lati odo baba mi ni oluwa mo ti keko lati odo awon adari alakoso agba adari ipinle adari rijoni gbogbo awon iranse olorun awon alufa pe leyi o kin se fe olorun sugbon elomiran bayi wa de bayi o wa so fun won pe emi ni lamurin ati lakasegbo mo ipo mi o o mo mo se gbaju gbaja to o mo pe nila ni mi o mo ti mo ti gbe se laye se leyi ba so pe be eniyan lasan to ba je pe eyan lo san lo so fun mi ba ma se sugbon gbagba mo se fe ko bayi eni la lo se nla re se mo mo olorun du woli nla yi ni sugbon awon mo re kabu won we leyi won we niyan gan ti jeremiah je wese kefa ni ese kefa wo nibe oni sugbon won wi pe awa ki yo mo tin wa ni nitori jonadab oruko re o bere bakan na jeremiah ni o je fun jeremiah ati je fo jonadab sugbon jonadab omo rekabu baba wa pase fun wa pe eyin ko gbodo mu otin wine eyin ati awon omo yin lae lae wa so pe lae lae ko ti de bayi lae lae o ti de lae lae o ti dopin nitori na ohun to so fun wa nigba na ohun la o se loni out test waju lati ma se boya o ti je christiani adota odun o pe o ti de ohun ko to ba lodi fun ogbon odun ogoje odun o ko ti dopin majemu tito ye pada majemu tito fi da wa loju pe eni to ba se nkan wonyi ki yo dogun ijoba olorun titi dopin opin titi ayeraye o ti de enikeni to ba wa si ona wa oruko to ka ma pe oye to wu kan ni ipo to wu kan wa to ba so pe mo mo pe leyi e majemu tito ni sugbon mo so pe fun wa se leyi abola fun awon eniyan afera awon eniyan awon oniwaasu otun kan dide bayi ni ile na awon oniwaasu otun awon le farahan ni ero amo maworan won le farahan lori ero agboro kaye won so pe pete popo lo wi pe sugbon emi wi pe awon ti ko bola fun paul apostoli won so pe brother paul arakunrin paul ba mo se le so pe arakunrin paul o lo si iran orun keta o gbo tenikan ko ti gbori ori angeli o gbo iru ifihan sipaya e to ju gbogbo ti gbogbo eniyan lori le aye o wa fele ran fun wa o wa so pe olorun yan lati waasu awa maridi ifihan ijinle olorun ta wa ni mi nigba na kini mo je kani mo ti se kini mo si ri ti ma so pe arakunrin paul brother paul so pe rara o le so be okunrin yen ti olorun lo lati ko o fe je ilaji majemu titun pa arakunrin paul so pe apostle paul nipa temi mimo so pe bola fun oro re bola fun awon okunrin na ti olorun lo ni ifihan enikan lo le wa bayi lori ero agboro kaye ko so ile fun a ko so ile fun wa o le so pe won fun wa lomi ni ra won o nitori eni ti won je o ko to ba se won ti fun won ni iwe ri fun awon to n bo ti won be le se to ba wu yo won se fi da won loju nitori pe awon lo fun won ni iwe ri yen fun gbogbo awon to n bo won won ti lo o si orun won ti fi o edidi de oruko won pe ko ton ba se ohun gbogbo yo dara kiye sara o sora o nitori pe jesu wi pe awon eke woli yo dide awon ole eke yo dide won tan opolopo je a o ni tan mi je olu abokun fun a o ni tan oje loruko jesu yo sin fun wa ni ore ofe ati agbara ti emi mimo lati bori gbogbo idanwo enikeni to ba mu wa e je ka wo iketa nibe iketa o ni kiko ahon ni janu nigba ku gba ton ba fe koja aye won awon ahon kan wa ton ma koja aye won gege bi awon woli ma awon mama woli me adota yen ahon won ni so mo pe olu aye mo olu are ko lori eloni kwa ahon re ni kwa ahon won ni ijanu ma gba won laye pa won lenu mo ko ma ma soro soro soro lati mu idalagara ba o won fe ko boju eyin won so pe pa enu yin mo ko si oro si so bayi mo wo ona kan mo wo oke mo fe lo soke oke lo lo loruko jesu eredi niyan oluwa so fun wa pe eni to ba so pe on je lesin olododo ti ko ba ko ahan re ni ijanu o tara re je o ni tara re je o nigba ti onko ton ba so to ba wa si ona re to ma je ki o ni dalagara wa pada sinu ileri olorun olorun ko ni kuna ko kun ko jabam kule ko ni ja okule ko jamose kule Joshua Davidi ko ja won kule ko ni ja won na kule ko ja omo bibi re kan soso kule Jesu Christi ko ni ja won na kule yo mu gbogbo ileri to ti se fun ose yo mu se ni oruko Jesu on lo soke giga ko se on ko on to ma fa wale awa si koko iketa bayi koko iketa awon ibukun ti awon to ko pare koja agbegbe re nipase olorun elisha ni gbo se o gbagbara na emi na wa kede fun oba yi pe o ti ri agbara yen gba o so pe e duro ni jerusalem ti te o fi gbagbara na lati oke wa agbara e mo yo wa sori aye re emi mi mo yo ma gbe lọna to lagbara nu aye re wa se ranti pe o so pe beere bi o tin beere wa ri won gba bi o tin ri gba wa bi o tin wa kiri wa ri bi o tin kankun lekun yo si sile fun o ni oruko Jesu o meta la won ni o meta wa akoko nibe akoko aka iniye iboko nipase gbogbo ile na ikeji oni iketa ani awon odiwon to lori koja igbe aye ti sisin yi iketa niyan o ma so ikeji fun wa oluwa fi elija han wa eyi awon kan won ya ti ko fun kiko wa lati odo awa ni ti igbeyin aye deba fun awa ti igbeyin aye deba pe nipasẹ iwe mimo ki a le ni ireti ki a le ni igbagbo ati igbeya akoko o ni awon ibukun alai ni obi won ni gbogbo igbe aye wa bi o tin wo igbe aye paul igbe aye elisha wa se awari pe awon ibukun yen o wa nigbati o ba isepo meji ninu awon ba orikeji o de jeriko ranti o pe o ti la jeriko koja pelu elija nigba to jo nbo bayi nigba to pada lo odo jordani o ti kure koja nipa agbara to nbe lonu agbada yen ta gbe lowo bayi nigba to de jeriko re koja nibe o wa so pe nigba to de jeriko ile yi koro misha ile si ile nsofo kina le so won ni wo be ile se ri elisha wa wi pe e fun mi ni awo koto kan wa to kun fun iyo o wa lo si orisun o da iyo yen sibe omi yen o sin dun a ti awo tan omi na omi aye re awo san omi ebi re awo san ohun gbogbo to mu ipalara ati ku ati arun wa sinu abi re latẹyin wa awu won san loni patapata ni oruko Jesu nigba na wa tesiwaju to ba ka itan na ori keta oba wa loju ogun ti a fe se bayi le kan si o pe nigba ti omo birin yen to o skori emi olorun bale o so tele isegun sin wa fun awon eniyan to wa loju ogun nipase re isegun yo wa fun ebi re to wa nu fa kaja isegun yo wa fun awon ebi to wa nu fa kaja nigba na awa wa si ori kerin ni ori kerin le kan si
0: ori opo yi to wa to so pe oko mi ti lo oko mi ti ku awon olowo awon won wa won lati wa gba awon omo mi mi o lo mo le tan bo kule ni oni mo ni awon eko mo ni ororo die mo elija elisha wi pe wole ko tilekun re ko wa ya koko foko po ko wa da awon ororo yen sinu e o wa da se o wa da se ipese ipese lopo lopo agba yamu yamu ipese n wa sori aye re loruko Jesu nigba na Namani de lori karun lati Syria okunrin yen o je abete oba ti fun ni iwe kan o wa lo sodo oba ni Samaria nitori na oba Samaria wi pe won tokunrin yin se o wa ija mi awon po so pe kin wo abalogun ogun re san to ni ete se mo je Olorun ni Elisha gbọ́ nípa rẹ̀ wàhálà tó mú ìdààmú bá ọba yẹn ní Samaria ọ̀nà àbáyọ dé nípasẹ̀ Elisha ó mọ̀ bẹ́ẹ̀ ni Olúwa ṣe ń bọ̀ lórí ayé ọ̀nà agbára wàhálà ìdààmú tó wà ní ayé àwọn ẹlòmíràn ọ̀nà àbáyọ yóò wá nípasẹ̀ rẹ̀ nígbò ṣe Elisha sọ pé jẹ́ kó lọ sódò Jordan kó lọ wẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀méje ẹran ara rẹ̀ yóò bọ̀ sípò ọkùnrin ẹnu bí ṣùgbọ́n ìbínú rẹ̀ kò fagilé àsọtẹ́lẹ̀ kéde ènìyàn ọlọ́run ìbínú àwọn ènìyàn nígbà tán bá gbọ́ ìkéde ìbínú wọn kò ní fagilé agbára ọlọ́run nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ nígbò ṣe ó wá lọ ó wá dé àwọ̀ ara rẹ̀ ń jà jọ̀lọ̀jọ̀lọ̀ ara rẹ̀ yóò bọ̀ sípò ní orí kẹfà ọba Syria ó bá ọba Samaria jà nígbà náà ohun gbogbo tán ṣètò ó ní ẹ̀bùn ẹ̀mí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọgbọ́n àti ó tún ní ẹ̀mí ìdáǹkanmọ̀ ẹ̀mí ta fẹ́ ó ní ẹ̀bùn ìgbàgbọ́ ó ní ẹ̀bùn ìmúláradá ró nípa rẹ̀ mọ́jẹ̀mú láíláí leléyìí ó ní ẹ̀bùn ṣíṣiṣẹ́ ìyanu ó sì tún ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀ nítorí náà ohun gbogbo tí ọba ń sọ nínú ìyàwó rẹ̀ Elisha mọ̀ ó sì ń sọ fún ọba Syria ètò ń ṣe ó ṣètèlé ń ṣètèlé ń ṣètèlé lòdì sí ẹ orí ọkùnrin yìí tí sátani kò lè mú ìwọ sátani ò ní mú ọ àwọn ẹgbẹ́ òkùnkùn wọn ò ní mú ọ gbogbo ètò tó ń ṣe ní kọ̀ọ̀kọ̀ kò ní mú ọ wọn ò ní mú ọ lórúkọ Jésù nígbà ṣe ó mọ ọba Syria ohun tó ń gbé kó ń gbà tó wá mọ̀ pé Elisha ni ó wá sọ pé olórí ogun ẹlọ́mu wá ẹ lè mú ọkùnrin tó ní ìlọ́po méje ẹ̀mí kristi ń gbé inú rẹ bàbá ó ń gbé fún ọ ẹ̀mí mímọ́ ó ń gbé inú rẹ àwọn ọ̀tá rẹ kò ní mú ọ nítorí náà nígbà tí àwọn ènìyàn yẹn tán dé ènìyàn ìránṣẹ́ Elijah ọmọ ọ̀dọ́ rẹ wípé olúwa mi wo wọ́n mọ̀ wá fún wa fẹ́ mú wa ó wá wípé ẹni tó wà pẹ̀lú wa ó ju ẹni tó wà pẹ̀lú wọn lọ ṣùgbọ́n ìránṣẹ́ rẹ̀ kò rí wọn nígbà náà Elisha wá gbàdúrà èmi náà ń gbàdúrà fún ọ ohun tó tí ì rí tẹ́lẹ̀ ó máa rí i nígbà tí olúwa ṣí ojú ìránṣẹ́ Elisha mo mọ̀ pé ó mọ ìtàn náà ṣé ó mọ ìtàn náà kí ni ìránṣẹ́ yẹn rí oníwàásù gan lẹ́yìn náà fúnra yín jọ orí ìránṣẹ́ yẹn rí kẹ̀kẹ́ ẹṣin àti iná tó yí Elisha ká jẹ́ kí n sọ fún ọ báyìí mo tó rú nípa rẹ̀ kẹ̀kẹ́ ẹṣin àti iná tó gbé Elisha lọ sí ọ̀run nígbà tí kẹ̀kẹ́ ẹṣin yẹn tó gbé dé ọ̀run Elisha tó dé ọ̀run kẹ̀kẹ́ yẹn padà wá sí ayé ó wá yí Elisha ká agbára èyí tó pa ni mọ́ èyí tó yí àwọn ènìyàn ńlá àtijọ́ ká agbára yẹn báyìí kò dúró sọ́rùn wọ́n ti gbé Elisha débẹ̀ báyìí ó ti wá yí ọ ká báyìí wọ́n tiẹ̀ lẹ́yìn
1: kò sí ibi kan tó máa wá sí ọ̀nà rẹ lórúkọ Jésù. Wájú aṣẹ́gun lọ. Ńlá ńlá lẹni tó ń gbé inú wa ju ẹni tó ń gbé inú ayé lọ. Nígbà náà tirẹ ní àǹfààní lónìí béèrè ohun tí Olúwa yóò ṣe fún ọ. O ní wà ní ìpele lẹ̀lẹ̀ tó wà yìí mọ́. O ní wà ní ìpele gíga tó tẹ wà nísìn gan mọ́. Ibi gíga àmì tó dára o. Ńlá àmì ńlá. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe lo Elisha, Olúwa yóò lo ọ. Wo ìkejì ní. O ní àwọn ìbùkún tí kò ní òdiwọ̀n tó ju gbogbo òdiwọ̀n tí ayé lọ. Kò sí òdiwọ̀n nínú ayé rẹ̀ mọ́. Bí o ti ń wá tó ń jinlẹ̀ tó ń ga súnmọ́ Olúwa lónìí, gbogbo àwọn òdiwọ̀n nínú ayé rẹ̀ a fagilé lórúkọ Jésù. Àwọn ìbùkún tí kò ní òdiwọ̀n tó lọ ré kọjá òdiwọ̀n ti ayé. Àwọn kan lè ṣe ṣùgbọ́n èmi ò ní ṣe. Ó mọ̀ ìpinnu tirẹ̀ ni. Àwọn wọn wà ní ìpele tó rẹlẹ̀. Àwọn ènìyàn yẹn àwọn kankan wà ó dùn wọ́n lọ báyìí ò ní ṣe. Ṣùgbọ́n láti sọ pé mi ò lè gbàdúrà, mi ò lè ṣiṣẹ́ ìyanu, mi ò lè ṣe wàásù ìrere, mi ò lè ṣeṣẹ́ àgbàyanu. A fagilé yẹn ó lè ṣe. Mo lò lè ṣe. Agbára Olúwa yóò máa pọ̀ sí, yóò máa di púpọ̀ nú ayé rẹ sí ní orúkọ Jésù. Jésù wípé nínú Jòhánù orí kẹrìnlá ní ẹsẹ̀ kẹẹ̀dógún, ó nẹni tó bá gbàgbọ́ nínú mi, ṣé ìwọ lẹni náà? Iṣẹ́ tí èmi ṣe ni o yóò ṣe ìwọ lẹni náà. Arákùnrin mo níwọ ni ẹni náà. Arábìnrin mi, ọmọbìnrin mi, mo níwọ lẹni náà. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni ó sì ṣe, nítorí èmi ń lọ sọ́dọ̀ bàbá mi. À ń wo ìkẹta bá ìkẹta. Àwọn ìbùkún báyìí, bí a ti ń sọ àsọkágbá nípa ìtàn Elisha. Ìbùkún tó lọ ré kọjá ìgbé ayé ti ìsinsìnyìí, iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ báyìí ó ti wá kòkú. Ipa tó ní òní kù. Ipa Ọlọ́run ayé rẹ kò ní kú. Ìrántí rẹ kò ní kú. A ò ní gé kúrò. Nítorí náà nígbà tí Elisha tó kú, ó lè ká gbogbo rẹ̀ fún ara rẹ̀. Nínú àwọn ọba kejì ní orí kẹtàlá, Elisha kú asín. Bọ́ ṣe ń sin èèyàn nígbà náà, ó yàtọ̀ sí bá ṣe ń sin èèyàn lónìí. Ó mọ̀ pé bá ṣe ń sin àwọn èèyàn lónìí, bọ́ ṣe ń sin wọ́n nígbà náà. Wọ́n á kàn gbẹ́ kòtò yẹn, wọ́n á kàn gbé òkú yẹn síbẹ̀. Wọ́n lè gbé igi kan lé lórí tàbí ohunkóhun kó bá káwọn ènìyàn kan máa wà, kán máa jà sínú ẹ̀. Nítorí náà àwọn ẹnìkan wá kú, ẹlòmíràn kú. Bọ́ ṣe ń gbé ẹni yẹn bọ̀ láti wá sin òkú wọn, báyìí wọ́n wá rí àwọn ẹnìkan tó dàbẹ́ni pé ó jẹ́ ọ̀tá. Wọ́n rí pé ó dàbẹ́ni pé wọ́n jẹ́ ọ̀tá. Wọ́n wá ju òkú yẹn, wọ́n wá ju sínú sàárè Elisha. Òkú yẹn bó ṣe fara kan egigun Elisha, ẹni yẹn fòdìde. Ṣé gbogbo àmì tó lè ṣe nìyẹn ni? Nígbàkúùgbà tí mo bá ka ilé ìmọ̀ sọ pé nígbà gbogbo ènìyàn bí Elisha tó ní agbára ìṣẹ́po méjì nínú ayé rẹ̀, ó ti lọ sí ọ̀run lẹ́yìn ìgbà tó kú. Ṣùgbọ́n báyìí àní egigun rẹ̀ gan, ẹ̀mí mímọ́ agbára mọ́ tó kù lára rẹ̀, ó sì kù nínú egigun, ó sì wà nínú egun rẹ̀. Nígbà tí òkú yẹn fara kan egigun òkú Elisha, ó fòdìde. Ó mọ̀ lọ́pọ̀ ìgbà mi ò kí ń bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́. Èrèdí náà ni pé ọpọlọpọ àwọn èèyàn mọ bọ ṣe bọyàn lọwọ tó jẹ pé nígbà mìíràn tó bá máa fi bọ ọgọrùn èèyàn lọwọ ọrùn ọwọ gan àti máa ru ọ torí pé mo mọ pé ẹni lè tí n bá wá mọ pé ẹni lè rọrùn mo lè nawọ sí màá nawọ mi jáde àbọ mi lọwọ ohun tí mo gbàgbọ ni pé bí egungun òkú elisha tó bá lè ju òkú dìde bí ò tí kú èmi sì ń bẹ láàyè ìbọwọ mi yóò lé gbogbo àìsàn jáde kúrò ní ayé rẹ mo sì fi òróró yàn ṣọwọ́ sí ọ àfàmì òróró yàn ní orúkọ jésù ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ènìyàn kò ní jẹ́ ṣákálámọ̀ yóò jẹ́ èyí tó jẹ́ àrà ọ̀tọ̀ èròkèrò bó bá jẹ́ pé ẹnikẹ́ni tó bá fọwọ́ kàn yóò gba iyì ọmọkùnrin ọmọbìnrin rẹ aya rẹ ọkọ rẹ yóò di ààyè okòwò rẹ yóò di ààyè iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò di ààyè rántí o béèrè òun ni ohun tí elisha ṣe ó wá wá sọ̀dọ̀ rẹ báyìí béèrè a ó sì fi fún ọ wá kiri ẹ̀yin ó sì rí kọ́lẹ̀kùn sọ fún mi lẹ̀kùn ó ṣí sílẹ̀ fún ọ kò sílẹ̀kùn tó tì láàrin ìwọ àti ìbùkún rẹ tá ò ní ṣe bí mo ti ń wá sí àsọkágbá béèrè kí ni lẹ́tà àkọ́kọ́ níbẹ̀ nù béèrè ask a seek kí ni lẹ́tà àkọ́kọ́ tó wà níbẹ̀ ask knock kí ni lẹ́tà àkọ́kọ́ tó wà níbẹ̀ nínú knock kí ask gbogbo rẹ̀ náà abẹ́ béèrè náà ló wà o ti rí gbà mo ní ìwọ o ti rí gbà o ní rí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́ látẹ̀yìnwá agbára ọ̀tún ti dénú ayé rẹ gbogbo àsọtẹ́lẹ̀ tó ti jáde sí ọ lónìí gbogbo rẹ̀ wọ ló wà fún o ó jẹ́ alágbára ju bó ṣe rí lánàá lọ ó ga ju bó ṣe rí lánàá lọ gbogbo ìdíwọ́ àti ìdènà nú ayé rẹ a gé wọn kúrò lórúkọ jésù dìde dúró o kò béèrè dìde dúró o kò béèrè béèrè wá kiri kọlẹ̀kùn mo fún ọ láǹfààní lẹ́nu rẹ elijah sọ pé màá béèrè fún ọ elijah sọ pé elisha béèrè wàá rí gbà lónìí kò sí ẹkún mọ́ kò sí ìbànújẹ́ mọ́ kò sí ìkábàámọ̀ mọ́ kò sí kéèyàn máa ṣọ̀fọ̀ mọ́ mi ò lélẹ̀yìí báyìí o ní ohun gbogbo béèrè wàá rí gbà.

níbi kíbi tó wù kó ti wá ó ń padà lọ gẹ́gẹ́ bí ìbùkún ńlá fún àwọn ènìyàn tó wà níbẹ̀ àti fún ìmúṣẹ iṣẹ́ ìránṣẹ́ àti ìpè rẹ ní orúkọ Jésù. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Olúwa ti dáhùn àdúrà rẹ. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti dáhùn àdúrà rẹ. Lẹ́yìn òní yìí báyìí yóò jẹ́ àgbàyanu fún ọ. Láinú rẹ o ni Olúwa fògo fún yín júbà rẹ̀ gbéga fún tó ti ṣe ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Tó bá gba Ọlọ́run gbọ́ pé ó ti dáhùn àdúrà rẹ àmì rẹ mà kéré o. Ó dà bẹ́ẹ̀ àmì yẹn ń gòkè díẹ̀ díẹ̀. Mo ní àmì yẹn ń gòkè díẹ̀ díẹ̀. Bí àmì yẹn ṣe ń gòkè bó ń gòkè mo gbàgbọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu rẹ yóò máa sọ̀kalẹ̀ wá. Mo ní mo gbàgbọ́ pé iṣẹ́ ìyanu tẹ yóò máa sọ̀kalẹ̀ wá. Bàbá ní orúkọ Jésù a dúpẹ́ lọ́rẹ́ fún ohun tó ti ṣe fún wa lónìí. A dúpẹ́ fún ọ̀nà tẹ́ ti gbé wa láti ipò ìṣubú tá a wà lọ́wọ́ sàtánì. Ẹ gbà wá lọ́wọ́ rẹ̀ lọ sí òkè téńté. Bàbá dúpẹ́ o, a gbàdúrà pé nípa agbára yín ohun gbogbo tẹ́ fi sínú ayé wa lónìí yóò wà níbẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Agbára ńlá, òkun ńlá, òye ńlá, àmì òróró ńlá, àlùyọ ńlá bó ti ń lọ ní orúkọ Jésù. Ó wá sí bí yìí lọ́nà tó kéré púpọ̀. Ó ń lọ, ó dẹni ńlá rabadẹ̀. Ó ń lọ ẹni ńlá tó tóbi bàǹbà. Ó ń lọ pẹ̀lú ipá àti agbára tí ó kọ Ọlọ́run nínú ayé rẹ nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ ní orúkọ Jésù Kristì. Ohunkóhun tó ṣe aláìní tẹ́lẹ̀ tó wá sọ di pé ẹni tí inú rẹ̀ bùn sí ayé rẹ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ lónìí a fi orí ọ̀fẹ́ ṣọwọ́ sínú ayé rẹ. Agbára wà nínú ayé rẹ, òye wà nínú ayé rẹ, orí Ọlọ́run wà nínú ayé rẹ. A rán wọn sínú ayé rẹ, wọ́n a máa bá ọ gbé ní orúkọ Jésù. Ó ní lọlẹ̀ mọ́ o. Wàá tẹ̀síwájú láti máa fò, wàá máa fò lọ́sọ́kè gíga, òkè gíga lójoojúmọ́ inú iṣẹ́ Olúwa ní orúkọ Jésù. Yóò tóbi, mo ní ẹ̀rí rẹ yóò tóbi, yóò jẹ́ àgbàyanu. Ẹ̀rí rẹ o máa jẹ́rìí ohun tọ́lọ́run ṣe fún ọ lónìí nínú ayé rẹ lórúkọ Jésù. Bàbá ayérayé a fìmórè wá hàn sí ọ fún ènìyàn Ọlọ́run fún ohun èlò tẹ́ lò láti fi àǹfààní láti jẹ́ èrè fún gbogbo àwọn táwọn ọ̀rọ̀ Olúwa hàn gbangba. Ohunkóhun tí ènìyàn bá gbìn òun ló máa ká. Wọ́n ti gbìn sínú ayé wa. Bàbá wa ọ̀run ẹ gbìn sínú ayé wọn padà pẹ̀lú gbogbo àmì tó wà níbi ní ìyẹ́ gbìn sínú ayé wọn padà pẹ̀lú gbogbo àwọn àmì tó wà ní gbogbo àgbáyé tó ti tẹ́tí sí mi lónìí ẹ gbìn sínú ayé wọn. Tó tóbi ju àtẹ̀yìnwá lọ, tó lágbára ju àtẹ̀yìnwá lọ, pẹ̀lú àmì òróró láti ọ̀run wá, pẹ̀lú agbára tó ti ọ̀run wá, pẹ̀lú ìmúṣẹ ẹ̀mí mímọ́. Ẹ wà pẹ̀lú ènìyàn Ọlọ́run nípa tara, nípa tẹ̀mí, nípa ìmọ̀lára inú iṣẹ́ ìránṣẹ́. Ẹ wà pẹ̀lú wọn Ọlọ́run ní orúkọ Jésù. Bàbá wa ọ̀run ẹ ṣe o, ìbùkún ni fún orúkọ rẹ ní orúkọ Jésù tó lágbára ní agbàdúrà.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí òní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá òní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ kúkẹ́ láàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipò ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kéni ọ. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́.

dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, abẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀numọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídòtó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ dí ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. Abẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérí mọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Abẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì, jẹ́ kí ó rí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá, ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun, agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhìnrere tòótọ́ níbikíbi tí a bá lọ jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́ jẹ́ kí a máa kéde ìhìnrere, kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, kí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun, iṣẹ́ àṣekára.

0: láì rí èrè nídìí ẹ̀. Owó tí a ń gbà sí ajáde àpò. Ọ̀nà tó ń lé wa ilẹ̀ tó nà wá. Abẹ́ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù. Láti ìsinsìnyí lọ, jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa. Jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa. Àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa. Nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: Ẹ̀sọ́dù orí 22. Nígbà tí àwọn ènìyàn rí pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ tí orí òkè wá, àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ Áróní, wọ́n sì wí fún un pé, dìde, dá òrìṣà fún wa, tí yóò máa ṣáájú wa lọ. Bí ó ṣe ti Mósè yìí ni, ọkùnrin ni tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá, àwa kò mọ ohun tí ó ṣe é. Áróní sì wí fún wọn pé, ẹ kán òrùka wúrà tí ó wà ní etí àwọn aya yín, àti ti àwọn ọmọkùnrin yín, àti ti àwọn ọmọbìnrin yín, kí ẹ sì mú wọn tọ̀ mí wá. Gbogbo àwọn èèyàn sì kán òrùka wúrà tí ó wà ní etí wọn, wọ́n sì mú wọn tọ Áróní wá, ó sì gbà wọ́n ní ọwọ́ wọn, ó sì fi ohun ọ̀nà fífín ṣe é, nígbà tí ó sì dà á ní àwòrán ẹgboro màlúù tán. Wọ́n sì wí pé, Ìsírẹ́lì, wọ̀nyí ni òrìṣà rẹ tí ó mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá. Nígbà tí Áróní sì rí e, ó tẹ́ pẹpẹ kan níwájú rẹ̀, Áróní sì kéde, ó sì wí pé, ọ̀la ni àjọ fún Olúwa. Wọ́n sì dìde ní kùtùkùtù ìjọ kejì, wọ́n sì wú ẹbọ sísun, wọ́n sì mú ẹbọ àlàáfíà wá. Àwọn ènìyàn sì jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Olúwa sì sọ fún Mósè pé, lọ, sọ̀kalẹ̀ lọ, nítorí tí àwọn ènìyàn rẹ tí ìwọ mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá, wọ́n ti ṣẹ̀, wọ́n ti yí padà kankan kúrò ní ipa ọ̀nà tí mo là sílẹ̀ fún wọn, wọ́n ti dá ère ẹgboro màlúù fún ara wọn, wọ́n sì ti ń bọ́, wọ́n sì ti rúbọ sí i, wọ́n wí pé, Ìsírẹ́lì, wọ̀nyí ni òrìṣà rẹ tí ó mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá. Olúwa sì wí fún Mósè pé, èmi ti rí àwọn ènìyàn yìí, sì kíyèsí, Ọlọ́run líle ènìyàn ni. Jẹ́ ní ìsinsìnyí, jọ̀wọ́ mi jẹ́ kí ìbínú mi kí ó gbóná sí wọn, kí èmi kí ó lè pa wọ́n run, èmi ó sì sọ ìwọ di orílẹ̀-èdè ńlá. Mósè sì bẹ Olúwa Ọlọ́run rẹ̀, ó sì wí pé, Olúwa, èyí ti ṣe tí ìbínú rẹ fi gbóná sí àwọn ènìyàn rẹ, tí ìwọ fi ipá ńlá àti ọwọ́ agbára rẹ mú láti ilẹ̀ Íjíbítì jáde wá. Nítorí kí ni àwọn ará Íjíbítì yóò ṣe sọ wípé, nítorí ibi ni ó ṣe mú wọn jáde láti pa wọ́n lórí òkè àti láti run wọn kúrò lórí ilẹ̀. Yí padà kúrò nínú ìbínú rẹ
2: tí ó múná,
1: kí o sì yí ọkàn padà ní ti ibi yìí sí àwọn ènìyàn rẹ. Rántí Abrahamu, Isaki àti Ísírẹ́lì,
2: àwọn ìránṣẹ́ rẹ,
1: ẹni tí ìwọ fi ara rẹ búra fún, tí ìwọ sì wí fún wọn pé, èmi ò mú irú ọmọ yín bí si bí ìràwọ̀ ọ̀run, àti gbogbo ilẹ̀ náà tí mo ti sọ ni, irú ọmọ yín ni èmi ò fi fún, wọn ó sì jogún rẹ̀ láéláé. Olúwa sì yí ọkàn padà ní ti ibi náà tí ó ti sọ pé òun ó ṣe sí àwọn ènìyàn rẹ. Mósè sì yí padà, ó sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá. Wàhálà ẹ̀rí méjì ni sì wà ní ọwọ́ rẹ̀. Wàhálà tí a kọ̀wé sí ní ìhà méjèèjì, lára ìkíní àti èkejì ni a kọ̀wé sí. Iṣẹ́ Ọlọ́run sì ni wàhálà wọn ni. Ìkọ̀wé náà ni ìkọ̀wé Ọlọ́run, àfin sára wàhálà náà. Nígbà tí Joshua sì gbọ́ ariwo àwọn ènìyàn náà, bí wọ́n ti ń hó, ó wí fún Mósè pé, ariwo ogun ń bẹ ní ibùdó. Mósè sì wí pé kì í ṣe ohun ariwo àwọn tí ń hó nítorí ìṣẹ́gun. Bẹ́ẹ̀ ni kì í ṣe ohun ariwo àwọn tí ń kígbe pé àṣẹ́gun wọn. Ohun àwọn tí ń kọrin ni mo gbọ́ yìí. Ó sì ṣe bí ó ti súnmọ́ ibùdó. Ó sì rí ẹgboro màlúù náà àti agbo ijó. Ìbínú Mósè sì ru gidigidi. Ó sì sọ wàhálà wọn ni sílẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Ó sì fọ wọn nísàlẹ̀ òkè náà. Ó sì mú ẹgboro màlúù náà tí wọ́n ṣe. Ó sì sùn ún ní iná. Ó sì lọ́ di ẹ̀tù. Ó sì kú sójú omi. Ó sì mú àwọn ọmọ Ísírẹ́lì mú. Mósè sì wí fún Áróní pé, kí ni àwọn ènìyàn wọ̀nyí fi ṣe ọ́, tí ìwọ fi mú ẹ̀ṣẹ̀ ńlá wá sórí wọn? Áróní sì wí pé, má ṣe jẹ́ kí ìbínú Olúwa mi kí ó gbóná, ìwọ mọ àwọn ènìyàn yìí pé wọ́n burú. Àwọn ni ó ṣe àwí fún mi pé, ṣe òrìṣà fún wa, tí yóò máa ṣáájú wa, bí ó ṣe ti Mósè yìí ni, ọkùnrin ni tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá, àwa kò mọ ohun tí ó ṣe é. Èmi sì wí fún wọn pé, ẹnikẹ́ni tí ó bá ní wúrà, kí wọn kí ó kan kúrò, bẹ́ẹ̀ ni wọ́n fi fún mi. Nígbà náà ni èmi fi sínú iná, ẹgboro màlúù yìí sì ti jáde wá. Nígbà tí Mósè rí i pé àwọn ènìyàn náà kò ṣe é kóso, nítorí tí Áróní sọ wọ́n di aláìlákòóso láàrin àwọn tí ó dìde sí wọn. Nígbà náà ni Mósè dúró ní ẹnubodè ibùdó, ó sì wí pé, ẹnikẹ́ni tí ó wà ní ìhà tí Olúwa kí ó tọ̀ mí wá. Gbogbo àwọn ọmọ Léfi sì kó ara wọn jọ sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, kí olúkúlùkù ọkùnrin kí ó kọ idà rẹ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀, ki esi ma wole ki esi ma jade lati enubode de enubode ja gbogbo ibudo olukuluku ki o se parakunrin re ati olukuluku ki o se pa egbe re ati olukuluku ki o se pa ladugbo re awon omo lefi si se gege bi oro mose awon ti o subu ninu awon eniyan ni ojo na to iwon egbe dogun eniyan mose sa ti wipe e yara yin si mimo ni oni fun oluwa ani olukuluku okunrin lara omo re ati lara arakunrin re ki o le fi ibukun si yin lori ni oni o si se ni ijo keji ni mose wi fun awon eniyan pe eyin da ise nla je ni sisiyi emi o goke to oluwa boya emi o setutu fun ise yin mose si pada to oluwa lo o si wi pe ye awon eniyan won yi ti da ise nla won si da orisa wura fun ara won ni sisiyi bi iwo ba dari ise won ji won bi be si ko emi be o pa mi re kuro ninu iwe re ti iwo ti ko oluwa si wi fun mose pe enikeni ti o se mi o ni emi o pare kuro ninu iwe mi nje ni isisin yi lo ma mu awon eniyan na lo si ibi ti mo ti so fun o kiyesi angeli mi yo saaju re sugbon ni ojo ti emi o se ibewo emi o be ise won wo lara won oluwa si yo awon eniyan na lenu nitori ti won se egboro malu ti aaron ise
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Exodus, ori iketalelogbon. Oluwa si wi fun Mose pe, dide goke lati yin lo. Iwo ati awon eniyan na ti iwo mu goke lati ile Egypt wa, si ile ti mo ti bura fun Abraham, fun Isaac ati fun Jacob wi pe, iru omo re ni emi o fi fun. Emi o si ran angeli kan si iwaju re. Emi o si le awon ara Kenani, awon ara Amori, ati awon ara Iti, ati awon ara Perisi. Ati awon ara Hifi ati awon ara Jebusi jade si ile tin san fun wara ati fun oyin emi ki yo sa goke lo laarin re nitori Olorun lile ni iwo ki emi ki o ma ba run won ni ona nigbati awon eniyan na si gbo yin buburu yi won kaanu eniyan kan ko si wo won oso re Oluwa si ti wi fun Mose pe wi fun awon omo Israeli pe Olorun lile ni yin bi emi ba goke wa saarin re ni iseju kan emi o si run o nje ni sisiyi po won oso re kuro lara re ki emi ki o le mo ohun ti emi o fi o se awon omo Israeli si bo won oso won kuro lara won leti oke Horebu Mose si mu ago na o si pa leyin ibudo ni okerere si ibudo o pe ni ago ajo o si se olukuluku eni ti n bere Oluwa o jade lo si ago ajo ti o wa leyin ibudo o si se nigbati Mose jade lo si ibi ago na gbogbo awon eniyan si dide duro olukuluku a si duro ni enu ona ago re a ma wo eyin Mose titi yo fi de bi ago na o si se bi Mose ti de bi ago na ohun awo somo sokale o si duro ni enu ona ago na Oluwa si ba Mose soro gbogbo eniyan si ri ohun awo somo na o duro ni enu ona ago na gbogbo eniyan si dide duro won si wo lesin olukuluku ni enu ona ago re Oluwa si ba Mose soro ni oju ko oju bi eniyan ti ba ore re soro o si tun pada lo si ibudo sugbon Joshua iranse re omo Nuni odomokunrin kan ko lo kuro ninu ago na Mose si wi fun Oluwa pe wo iwo wi fun mi pe mu awon eniyan won yi goke lo sibe iwo ko je ki emi pe o mo eni ti iwo ran pelu mi sugbon iwo wi pe emi mo ni oruko iwo si ri ore ofe ni oju mi pelu nje ni isisiyi emi be o bi mo ba ri ore ofe ni oju re bi ona re han mi ni isisiyi ki emi ki o le mo ki emi ki o le ri ore ofe ni oju re ki o si ro pe orilede yi eniyan re ni o si wi pe oju mi yo ma ba o lo emi o si fun o ni isinmi o si wi fun pe bi oju re ko ba ba wa lo ma se mu wa goke lati eyin lo nipa ewo ni a fi mo ni yi pe emi ri ore ofe ni oju re ani emi ati awon eniyan re ki a se ni ti pe iwo n ba wa lo ni be ni a o si ya wa soto emi ati awon eniyan re kuro lara gbogbo eniyan ti o wa lori ile Oluwa si wi fun Mose pe emi o se ohun yi ti iwo so pelu nitori ti iwo ri ore ofe ni oju mi emi si mo ni oruko o si wi fun pe emi be o ti ogo re han mi o si wi fun pe emi o mu gbogbo ore mi koja niwaju re emi o si pe oruko Oluwa niwaju re emi o si se ore ofe fun eni ti emi n fe se ore ofe fun emi o si se anu fun eni ti emi o se anu fun o si wi pe iwo ko le ri oju mi nitori ti ko si eniyan kan ti ri mi ti si ye Oluwa si wi pe wo ibi kan wa leba odo mi iwo si duro lori apata yo si se nigbati ogo mi ba n re koja emi o fi o sinu palapala apata emi o si fi owo mi bo titi emi o fi re koja nigba ti emi o mu owo mi kuro iwo o si ri akensi mi sugbon oju mi ni a ki ri.
3: Bi a ba ri ẹni ti o ni ibeere ninu ẹkọ ti a ṣẹṣẹ kọ tan ki a fi han nipa gbigbe ọwọ wa soke. Arabinrin ti o wa ni gbọngàn nla.
4: Ẹjọ́ sá níbi tí a kà nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sá ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
3: Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
4: Bẹ́ẹ̀ni sà.
3: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
4: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
3: Ẹ ṣe púpọ̀. Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa ṣe olúwa. Ohun tí Paul apostle sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí i, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apostle pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apostle ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apostle yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lórúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ọ̀rọ̀ ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run, tí wọ́n sì ronúpìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ọ̀rọ̀ ọlọ́run, a kò gbọdọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la, kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronúpìwàdà, a ó wa ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara, wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́, a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí ohun mìíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn máa fi dọ́la, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ, wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn, ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ̀hánù, ìwé ìhìnrere ti Jọ̀hánù orí kìíní, lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero oun tete ko ri Simoni arakunrin oun ti kara re o si we fun pe awa ti ri Messiah itumo eyi ti je Christi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wi pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Andero ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Christi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Christi na ohun ti Bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu e je ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Christi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a n so fun wa wi pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni wi pe o dabi eni wi pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapo ju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun aloni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohunkohun ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni we pe opolopo ni o joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esin si Olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni Jesu fi n so ni ori keta ifihan e je ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese ikeedogun emi mo nse re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowowo ti o ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti an gbo oro Olorun lakoko ti ina emi njo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o n so fun a wi pe bi a ba wa gege bi oni lowo owo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o n so wi pe ohun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re e je pe yo ya awa ati ohun a ki yo je ti re mo sugbon so fun wa wi pe e wo ese ikokan dini ogun gbogbo awon ti emi ba fe ni mo n ba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o n so fun wa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o n se ilowowo o n so fun wa wi pe o n ba wa wi o n si n fe ki a jigiri si awon ojuse ti o n be ilowo wa o n fe ki a ni itara ati igbona okan o si n so fun wa wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese ikokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise aposteli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti n koni ninu ijo won se ise fun olorun awon ti won si n ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se se fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire e ta ma pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se se fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun awon pe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wi pe ni ti ise sise a sa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo oniwoso a ri eni to n ko wa nisinsin gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin olowa mo n gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yi o fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowo owo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yoo gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbọ nipa ti isodi mimo se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun bere ile owo re o ti gbọ pe bi a ba ni isori mo a ni lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o ati se ohun ti olorun bere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbọ nipa ise isin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisare o wa ni igbona okan lati gbadura titi olorun yo fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole eni igbona okan e ma se olowa.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára, ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò súsí nígbà ọ̀sán kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàá fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kìí ṣe wípé a ń kùn, èyí kìí sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kìí ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fe saju ohun ti o ye ki a fe saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to nta wa lara labe aso o nso o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se ibugbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo n ko mana bi o je ti atirasowo melomelo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun o le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se nitoto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun oya simeji awon won yi lai duro wi pe olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wi pe o nje o tete de awon agbalagba to je wi pe gba ti won wa ni oko eru farao ko ba won mo wi pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wi pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fesile gba ta ti de waju olorun.

gbà tó wà lábẹ́ ìṣù tó jẹun ọjọ́ mẹ́ta tó ń sunkún àsunrin ẹkún lọ́sàn ẹkún lóru lọ́dọ̀ adáhunṣe pẹ̀lú adìyẹ lọ́wọ́ pẹ̀lú ẹran alakígbe bá.

ṣùgbọ́n ń sìn ìṣòro díẹ̀, àìríjẹ díẹ̀, àìráṣọwọ̀ díẹ̀, àìríṣẹ́ ṣe díẹ̀, wàhálà díẹ̀ látọ̀dọ̀ ẹbí, ó di pé kí a máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ pé a ń kùn, nítorí bí àrí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí, wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọjọ́ tí a ń sọ yìí, ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti ọ̀wọ́n

tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti bí a ti pa wọ́n mọ́, tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. Arábìnrin wa, bí a bá wo orí ìkọkànlélógún tí a kà, wàá rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta, ẹni ara Kenani ọba Aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé Israẹli gba ọ̀nà àmìyọ.

lí ó bá Ísírẹ́lì jà, ó sì mú nínú wọn ní ìgbèkùn. Ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́, ǹjẹ́ èmi ò run ìlú wọn pátápátá? Olúwa sì gbọ́ ohùn Ísírẹ́lì, ó sì fi àwọn ará Kénánì tọrẹ, wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn, ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Homa.

ẹsẹ̀ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe ẹni tí ó mọ̀re ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bò ṣán ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá ó yẹ kan kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pẹ dà pé ọlọ́run ṣoore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún ọlọ́run ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè hórì lọ lí ọ̀nà òkun pópá.

tí kò gbọmọ wa lẹsẹ wo àwọn bí ọlọrun ṣe sọgbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wo láì lágbára láì ní ọfà láì ní ìbọn wo bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wo bí ọlọrun ṣe ṣe fún wa kí wọn tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé a ń bèrè ṣe léyìí fún wa ṣe tọ̀ fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàpọ̀ ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sí ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí mánà tó sú wa tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà ni ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè lọ́rùn ejò amúbìnrin sí wọn pé kán máa pa wọn gbà tán sì bẹ̀rẹ̀ sí ní pa wọn tún wò wọn màdúrà gbà wọn lè ké pé olúwa mose ni wọn tún lọ sáré bá wípé mose ó dé o gbà wá wọ àánú ọlọ́run lórí wọn ni ọlọ́run sọ fún mose wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣe é bòṣàn ọmọ burúkú ò ṣe é lò pa rọ idẹ fún wọn bí wọn bá wò ó wọn ayè ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn bí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ tani ìbá dúró gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa.

ṣe àánú ọlọ́run lórí wa. Ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn, ó máa ń já sí kíkùn nítorí pé gbogbo ohun tá à ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ arábìnrin wa, bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa, ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá Ọlọ́run. Ṣùgbọ́n kí a tó sọ fún Ọlọ́run, kí a tó bá Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní, nípa àwọn wàhálà tí a ní, ó ṣeéṣe lórí àwọn ọmọ, ó ṣeéṣe ní ìgbésí ayé tiwa, ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Exodus, ori ikerin le logman. Oluwa si wifun mo se pe, iwo gbe wala okuta meji bi ti isaju. Emi o si koro wala ti isaju ti iwo ti po sara wala wonyi. Si mura ni owuro ki iwo ki o si goke Sinai wa ni owuro ki o si wa duro niwaju mi nibe lori oke na. Enikeni ki yo si ba goke wa, ki a ma si seri enikeni pelu ni oke na gbogbo. Bẹ́ẹ̀ ni kí a má ṣe jẹ́ kí agbo àgùntàn tàbí ọ̀wọ́ ẹran kí ó jẹ́
2: níwájú òkè náà.
1: Ó ń sì gbé wàhálà òkúta méjì bíi ti ìṣáájú. Mósè sì dìde ní kùtùkùtù òwúrọ̀. Ó sì gun òkè Sinai bí Olúwa ti pàṣẹ fún. Ó sì mú wàhálà òkúta méjèèjì ní ọwọ́ rẹ̀. Olúwa sì sọ̀kalẹ̀ nínú àwọ̀ sánmọ̀. Ó sì bá a dúró níbẹ̀. Ó sì pe orúkọ Olúwa. Olúwa sì ré kọjá níwájú rẹ̀. Ó sì ń ké pé Olúwa, Olúwa, Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra. Àti ẹni tí ó pọ̀ ní oore àti òtítọ́, ẹni tí ó ń pàánú mọ́ fún ẹgbẹgbẹ̀rún, tí ó ń darí àìṣedédé àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀jì àti ní tòótọ́ tí kìí jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà. A máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ àti lára àwọn ọmọ ọmọ láti ìrandíran, ẹ̀kẹta àti ẹ̀kẹrin. Mósè sì yára, ó sì foríbalẹ̀, ó sì sìn. Òun sì wí pé, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ ní ìsinsìnyí Olúwa, èmi bẹ̀ ọ́ jẹ́ kí Olúwa.

ènìyàn ọlọ́run líle ni kí o sì darí àìṣedédé wa àti ẹ̀ṣẹ̀ wa jì, kí o sì fi wá ṣe ìní rẹ. Ó sì wí pé, kíyèsí, èmi dá májẹ̀mú kan, èmi ó ṣe ohun ìyanu níwájú gbogbo àwọn ènìyàn rẹ, irú èyí tí a kò tíì ṣe lórí ilẹ̀ gbogbo rí, àti nínú gbogbo orílẹ̀-èdè àti gbogbo ènìyàn nínú àwọn tí ìwọ wà. Wọ́n ò rí ṣe Olúwa, nítorí ohun ẹ̀rù ni èmi ó fi ọ ṣe. Ìwọ kíyèsí èyí tí èmi paláṣẹ fún ọ ní òní yìí, kíyèsí, èmi lé àwọn Amori jáde níwájú rẹ, àti àwọn ará Kenani, àti àwọn ará Hiti, àti àwọn ará Perisi, àti àwọn ará Hifi, àti àwọn ará Jebusi.

rẹ̀ kí ìwọ kí o má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú níbikíbi tí ìwọ ń lọ kí o má bàa di ìdẹ̀wò fún ọ láàrin rẹ̀. Bí kò ṣe pé kí ẹ̀yin kí owó pẹpẹ wọn, kí ẹ̀yin kí o fọ ọ̀wọ́n wọn, kí ẹ̀yin sì wéèrè òrìṣà wọn lulẹ̀. Nítorí tí ẹ̀yin kò gbọ́dọ̀ bọ òrìṣà, nítorí Olúwa, orúkọ ẹni tí jẹ́ Òjòwú, Ọlọ́run Òjòwú ni òun. Kí ìwọ kí o má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú nígbà tí wọ́n bá ń ṣe àgbèrè tó òrìṣà wọn, tí wọ́n sì ń rúbọ sí òrìṣà wọn, tí wọ́n sì pè ọ́, tí ìwọ sì lọ jẹ nínú ẹbọ wọn. Kí ìwọ kí o má sì ṣe fẹ́ nínú àwọn ọmọbìnrin wọn. Fún àwọn ọmọkùnrin rẹ, kí àwọn ọmọbìnrin wọn kí o má bàa ṣe àgbèrè tó òrìṣà wọn, kí wọn kí o má bàa mú kí àwọn ọmọkùnrin rẹ kí o ṣe àgbèrè tó òrìṣà wọn. Ìwọ kò gbọdọ̀ dá èrè òrìṣà kóríṣà kan fún ara rẹ. Àjọ àìwúkàrà ni kí ìwọ kí o máa pamọ́. Ijọ́ méje ni ìwọ jẹ àkàrà aláìwú bí mo ti pàṣẹ fún ọ ní ìgbà oṣù Abibu, nítorí pé ní oṣù Abibu ni ìwọ jáde kúrò ní Íjíbítì. Gbogbo àkọ́bí ni ti èmi àti akọ nínú gbogbo ohun ọ̀sìn rẹ, àkọ́bí ti màálù àti ti àgùntàn, ṣùgbọ́n àkọ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ìwọ kí o fi ọ̀dọ́ àgùntàn rà padà. Bí ìwọ kò bá sì rà á padà, ǹjẹ́ kí ìwọ kí o ṣẹ́ ẹ ní ọrùn. Gbogbo àkọ́bí nínú àwọn ọmọkùnrin rẹ ni kí ìwọ kí o rà padà. Kò sì sí ẹnìkan tí yóò farahàn níwájú mi lọ́wọ́ òfo. Ijọ́ mẹ́fà ni kí ìwọ kí o ṣe iṣẹ́, ṣùgbọ́n ní ijọ́ keje ni kí ìwọ kí o sinmi. Ní ìgbà ìfúrúgbìn àti ní ìgbà ìkórè ni kí ìwọ kí o sinmi. Ìwọ sì máa kíyèsí àjọ ọ̀sẹ̀, àkọ́so èso àlìkámà àti àjọ ìkórè ní òpin ọdún. Ní ẹ̀rìn mẹ́ta ní ọdún kan ni gbogbo àwọn ọmọkùnrin rẹ yóò farahàn níwájú Olúwa Ọlọ́run, Ọlọ́run Ísíráélì.

0: àwọn orílẹ̀-èdè ènì jáde níwájú rẹ̀, èmi ó sì fẹ́ ìpínlẹ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò fẹ́ ilẹ̀ ìní rẹ̀, nígbà tí ìwọ gòkè lọ láti péjọ níwájú Olúwa Ọlọ́run rẹ̀ ní ẹ̀rìn mẹ́ta ní ọdún kan. Ìwọ kò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ẹbọ mi sílẹ̀ níbi tí ìwúkàrà wà, bẹ́ẹ̀ ni ẹbọ àjọ ìrékọjá kò gbọ́dọ̀ kù títí di òwúrọ̀. Àkọ́so èso ilẹ̀ rẹ̀ ni kí ìwọ kí o mú wá sí ilé Olúwa Ọlọ́run rẹ̀. Ìwọ kò gbọ́dọ̀ bọ ọmọ ewúrẹ́ nínú wàrà ìyá rẹ̀. Olúwa sì wí fún Mósè pé, ìwọ kọ̀wé ọ̀rọ̀ wọ̀nyí nítorí nípa ìmọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ni èmi bá ìwọ àti Ísíráẹlì dá májẹ̀mú. Òun sì wà níbẹ̀ lọ́dọ̀ Olúwa ní ogójì ọ̀sán àti ogójì òru. Òun kò jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni kò mu omi. Òun sì kọ̀wé ọ̀rọ̀ májẹ̀mú náà, òfin mẹ́wàá ni, sara wà láàwọn ni. Ó sì ṣe nígbà tí Mósè sọ̀kalẹ̀ láti orí òkè Sinai wá, tí òun ti wà láà ẹ̀rí méjèèjì ní ọwọ́ Mósè. Nígbà tí ó sọ̀kalẹ̀ ti orí òkè náà wá, tí Mósè kò mọ̀ pé awọ ojú òun dán nítorí tí ó bá a sọ̀rọ̀. Nígbà tí Áróní àti gbogbo àwọn ọmọ Ísíráẹlì rí Mósè, kíyèsí awọ ojú rẹ̀ ń dán, wọ́n sì bẹ̀rù láti súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Mósè sì kọ sí wọn, àti Áróní àti gbogbo àwọn ìjòyè inú àjọ sì padà tọ̀ wá. Mósè sì bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn èyí ni gbogbo àwọn ọmọ Ísíráẹlì sì súnmọ́, ó sì pàṣẹ gbogbo ohun tí Olúwa bá a sọ lórí òkè Sinai fún wọn. Nígbà tí Mósè sì bá wọn sọ̀rọ̀ tán, ó fi ìbòjú bo ojú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Mósè bá lọ sí iwájú Olúwa láti bá a sọ̀rọ̀, a mú ìbòjú náà kúrò títí ó fi jáde. A sì jáde, a sì bá àwọn ọmọ Ísíráẹlì sọ̀rọ̀ àṣẹ tí a pa fún un. Àwọn ọmọ Ísíráẹlì sì rí ojú Mósè pé awọ ojú rẹ̀ ń dán. Mósè sì tún fi ìbòjú bo ojú rẹ̀ títí ó fi wọlé lọ bá a sọ̀rọ̀.
1: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀yìn wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín, ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀yìn wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀yìn wípé bí wọ́n ti ń képe yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wá sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanje wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oroko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aise dede wa esun ti a fi kan awon omo israeli ni wi pe won ko ke pe oroko olowa won ko gbadura be ni won ko ru ara won soke lati di ileri ọlọrun mu awon to je jamba tabi ese on ti o won lewo ni wi pe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri ọlọrun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa siwaju ite anu ọlọrun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itesiwaju ki si ni on ti woli asan so fun awi pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri ọlọrun mu o so fun ani ese kefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni a so fun amo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oroko olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni wi pe awa paapa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun alaye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ninu ori dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba esele aye ami olowa ki yo gbohun mi bi emi ba gba esele aye ami olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wi pe okan ti o ni idalebi okan ti o n beru ni waju olorun okan ti o mo ebi re we pe o n je elese eleri alaisooto ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na èyí ni olórin dáfídì fi ń sọ fún awé pé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa bí àwa bá mọ̀ wípé a ní àìṣe déédé a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti ọlọ́run wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti orí ìkọkàndínlọ́gọ́ta ìwé wòlíì Isaiah orí ìkọkàndínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní kíyèsí ọwọ́ olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín le o yan yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ile isin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ile isin ki won ki o si ma tesiwaju lati ma dash deshe ṣugbọn awon nkan wonyi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisoto alaisododo a je alaisoto pelu oko tabi alaisoto pelu aya tabi alaisoto pelu awon aladugbo wa alaisoto pelu awon ti a gba sise tabi alaisoto pelu awon ti o gba wa si ise o je wi pe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mo an so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero radio a ma n so wi pe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fi n ke tantan si awon eniyan ni akoko yi wi pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to n tesiwaju ninu aisan be mo wi pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o nso nipa iwa ika bi a ba ni iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala a nse ika si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a nse ika si o je ese o sese ki o je oju kokoro wi pe ohunkohun ti a ni ko te wa lorun awon wonyi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon ti nseyun tabi bi awon ti o nlo ogun loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro eni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroṣe ohun buburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alainife agidi alailaanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni aisa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wi pe o ye ki o da wa loju wi pe agbara olorun ki baati o ye ki o da wa loju wi pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wi pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wi pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini igbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa ṣugbọn aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ile isin bi ki a ma rubo si olorun bi ki a ma sutura ri bi ki a ma se ohun kan tabi omiran a nso fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan wonyi ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun awe pe awon je eni mimo awon je eni titọ niwaju olowa ati wi pe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin a nso fun aye pe gbogbo awon kan wonyi ti a gbekele won je akisa elegbin niwaju olorun ati wi pe o mu ki a re danu bi ewe aise dede wa ni o mu wa kuro ni o fe wa kuro niwaju olorun gege bi afefe o ni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o n pe oruko olowa ko si eni ti o npe oruko Oluwa amo Israeli ti answer ni pare ti woli Isa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin Olorun won pa ada won je awon ti a ti fi ilana Olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko Oluwa nitori wi pe ati fi oruko Oluwa fun won ati fi ileri Olorun fun won won si ti mo Olorun Abrahamu ti Isaki ati ti Jacobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko Oluwa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo Olorun ninu adura won won ko pe ke pe oruko Oluwa mo won si be si ni ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni Isaiah so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha Olorun ti bi abati yi ilana Olorun pada ti o je wi pe a ko ke pe oruko Oluwa mo boya oruko angeli le awa n ke pe nisinsin yi lati gbo adura awa tabi oruko eniyan eda owo Olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju Oluwa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko Oluwa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko Oluwa se o ti ka nipa Joseph inu ni bini ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko Oluwa bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Dafidi o ti o se won ni wo pe won ke pe oruko Oluwa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni wepe won ke pe oruko Oluwa sugbon Isaiah so fun esun ti o fi kan omo Israeli ni wepe ko si eni ti o ke pe oruko re ti o ru ara re soke lati di omo ti o ru ara re soke lati di omo e je wepe ilowowo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o n doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oruko Oluwa bi o ko ba di iliri Olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisin yi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo Olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni Jesu Kristi omo Olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wepe o mo ise won ati wepe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wepe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun eje wipe a o ta won nu eje wipe bi ati gba won gege bi eni olorun tele tele wipe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro lui enu oluwa kuro lenu olugbala wipe won ki se ti olorun mo o je mo wipe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re iki o eyi o mu ki olorun ki o ta onu ki o so fun o wipe o ki se ti ohun nitori wipe o ni bi o ba wa ni ilowo owo sibe wipe a o ta onu a o po jade kuro lenu olugbala ninu jacobo ori kerin jacobo ori kerin ese ikeji eyin nfe eko sini bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wipe eyin nfe eyin ko sini bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma nse ni iwon ton wosin bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o sese ke yi ki o ma wo lati won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon ton wosin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Kristi we o o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atunbi eni ti a si ri pe nipa atunbi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyin nfe e ko si ni o sese ki ori eni ti o je we pe ori olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki ori eni ti o je we pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibokan ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o sese boya o ti ni igbala sugbon bi a ba nso nipa isodi mimo bi a ba nso nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba nso nipa iwa bi ti olorun bi a ba nso nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isori imo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun wa ni won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan niwaju olowa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ton ma mami hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma pe nkan won yi ni okan re wi pe ah ah ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin nfe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe akoru ara wa soke idi re ni wepe ajeni ti se lowowo idi re ni wepe ajeni ti nrewesi oni eyin nfe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan wonyi ti o nfe wonyi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin npa e si nse lara e ko si le ni o n so fun awon pe bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin nja eyi je wi pe enjiyan eyi je wi pe an poju tembelu awon ti o li ni nkan won yi eyi je wi pe an wo awon eniyan ti o ti ni nkan won yi èyí tí a bá fi lọ sí orí ekun wa kí a gbàdúrà kí àwọn nǹkan yìí kí ó lè jẹ́ tiwa ìjà tàbí ìlara tàbí àrán kan ni a fi ń gbé kan àwọn ẹlòmíràn lójú ẹ̀yìn sì ń jagun ẹ kò ní nítorí ẹ̀yìn kò béèrè ẹ kò ní nítorí tí ẹ̀yìn kò béèrè bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ bí a bá ti ń parí ìwàásù bẹ́ẹ̀ ni wọ́n ń sá jáde wọ́n ń lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ ọlọ́run àti àwọn ìlérí ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè bí a bá fẹ́ ní ìgbàlà a ní láti béèrè bí a bá fẹ́ ní ìsọ̀dí mímọ́ a ní láti béèrè bí a bá fẹ́ ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé wa a ní láti béèrè bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa a ní láti béèrè bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀ tí a sì ń fẹ́ ní ìdáǹdè a ní láti béèrè bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá a ní láti béèrè bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé nínú ẹbí pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya tí a sì ń fẹ́ kí ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa a ní láti béèrè a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ ọlọ́run bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí ọlọ́run a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà wo Matthew orí 24 Matthew orí 24 láti ẹsẹ̀ 40 ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọn sùn ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọn sùn èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun ó mú Jọ̀hánù Jákọ́bù àti Pétérù ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun òun sì lọ síwájú ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa wípé kí a lè fún un ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ àti láti lè ru ẹ̀ṣẹ́ wa àti láti lè lọ sí orí igi àgbélébò kí ó ba lè kú fún ẹ̀ṣẹ́ wa èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì k ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wi pe gbogbo ebo ti an ru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon kan won yi nigba ti Jesu Christ odo agutan olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi e ti won iba fi dide eti on ba fi konle eti on ba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christi won ko le gbadura o si to awon mo ihin re wa wepe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abayo ti abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won abere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbesi aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni we pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni we pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni we pe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni we pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki e si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbesi aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo tin wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni tin bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbesi aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe bi o ba fe je ni ti ara re da sasa o ni ki a ma sona ki a si ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je wepe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo o ni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won joba ni aye ti a wa aye ti ire

láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìwòsàn, ẹ̀mí ń fẹ́ kí a ṣe àṣeyè àti àṣeyege ní ìgbésí ayé wa, àṣeyege ní ìgbésí ayé wa. Ẹ̀mí ń fẹ́ nítòótọ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Bí a bá sì ń fẹ́ kí Ọlọ́run kí ó bójú wa àti kí àwọn ìlérí rẹ̀ kí ó ṣe sí wa lára, ohun tí a ń sọ ni wípé a ní láti ru ara wa sókè. Wo bí Aísáà ti sọ fún wa, Aísáà 42:50, láti ẹsẹ̀ ìkíní, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, ó ń sọ fún àwa tí a rẹ̀wẹ̀sì, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn, tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́, ó ní kí a jí dìde. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerusalemu, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, àìkọlà ohun aláìmọ́, aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa, bí a bá lè ru ara wa sókè, bí a bá lè képe orúkọ Olúwa, wípé láti ìsinsìnyí lọ, láti ìgbà yìí lọ, àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa, a kò ní rí wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Bí a bá lè jí dìde, ìjí òdodo. Bí a bá lè képe orúkọ Olúwa, bí a bá lè ru ara wa sókè, wo ẹsẹ̀ ìkejì, gbọn ekuru kúrò lé ara rẹ. Gbọn ekuru kúrò lé ara rẹ, dìde jókòó. Ìwọ Jerusalemu, tú ọ̀tá kúrò, tú ọ̀já kúrò lé ọrùn rẹ, ìwọ òǹdè ọmọbìnrin Sioni. Ohun tí a ń sọ ni wípé àwọn Ísíráélì wọ̀nyí, wọ́n dàbí òmìràn tí ó jẹ́ wípé wọ́n dòbólẹ̀, wọ́n ń hùwà aláìlágbára. Níbi tí òmìràn yìí tí ó ti dòbólẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí kò tó, àwọn tí kò lágbára tó, ni wọ́n ń gorí rẹ̀, ni wọ́n ń dé pẹ̀lú ọ̀já tàbí pẹ̀lú okùn. Ó dàbí ẹni wípé a ń ṣẹ́gun wọn. Ṣùgbọ́n Aísáà ń sọ fún wọn wípé kí wọn kí ó jí dìde, kí wọn kí ó ru ara wọn sókè, kí wọn kí ó képe orúkọ Olúwa, kí a ba lè mú àwọn ohun tí ó wà ní ìgbésí ayé wọn, tí ó sọ wọ́n di ẹdun arinlẹ̀, kí a lè mú nǹkan wọ̀nyí kúrò. Ó ní kí wọ́n gbọn ekuru kúrò lé ara wọn, kí wọn kí ó sì dìde, kí wọn kí ó tú ọ̀já kúrò lé ọrùn wọn. Àwọn òǹdè ọmọbìnrin Sioni, bí àwa pàápàá, bí a bá ṣe nǹkan wọ̀nyí, bí àwa náà, bí a bá lè képe Ọlọ́run, bí a bá lè tú àwọn ọ̀já wọ̀nyí kúrò lára wa, tí a sì jí ìjí òdodo, tí a jí dìde, tí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ di ẹni ìgbàlà, a ń fẹ́ di ẹni tí ó ní ìsọdímọ́, ẹni tí ó ní agbára Ọlọ́run, àti ẹni tí àìsàn gbogbo tí ó kúti kúrò ní ìgbésí ayé rẹ̀, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́, tí a gbàdúrà pẹ̀lú ìtara, tí a gbàdúrà nípa dídi ìlérí Ọlọ́run mú, tí a mi ayé àti ọ̀run pẹ̀lú agbára àdúrà wa. Ó dájú wípé àwọn nǹkan tí ó ń ṣe wá lọ́ṣẹ́, àwọn nǹkan tí ó ti wà ní ìgbésí ayé wa ṣùgbọ́n tí kò tẹ́ wa lọ́rùn, títí di ìsinsìnyí, a ó mú wọn kúrò ní orúkọ Jésù. Bí a bá ń fẹ́ nǹkan wọ̀nyí nínú ìgbésí ayé wa, a ní láti jẹ́ ẹni tí ó ní òǹgbẹ, òǹgbẹ fún nǹkan ti Ọlọ́run. Wo orin Dáfídì 42:32, láti ẹsẹ̀ ìkíní. Orin Dáfídì 42:32, láti ẹsẹ̀ ìkíní. Bí àgbọ̀nrín ìtì máa mí hẹlẹ sí ipa odò omi, bẹ́ẹ̀ ni ọkàn mi mí hẹlẹ sí ọ, Ọlọ́run. Bí àgbọ̀nrín ti máa sáré, ti máa mí hẹlẹ ní wíwá ìpadò omi, onísàmù ń sọ wípé bẹ́ẹ̀ ni ọkàn mi mí hẹlẹ sí ọ, Ọlọ́run. Èyí jẹ́ wípé a ní láti yí ojú wa padà kúrò nínú gbogbo ohun tí ó wà nínú ayé. A ní láti yí ojú wa padà kúrò ní lójú tàbí lọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ tí a ń fẹ́ nínú ayé, ṣùgbọ́n tí kò lè ránni lọ́wọ́. Kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ru ara wa sókè, kí a képe orúkọ Olúwa, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà kíkan sí Ọlọ́run. Ó ní òǹgbẹ Ọlọ́run gbé ọkàn mi. Bí òǹgbẹ Ọlọ́run bá ń gbé ọkàn rẹ, ó dúró láti gbàdúrà. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀, ó dúró láti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Òǹgbẹ Ọlọ́run gbé ọkàn mi. Ohun tí onísàmù fi ń sọ yìí ni wípé ó ní ìjátílẹ̀ nínú ayé, nítorí wípé kò sí alá.

fẹ̀yìntì kan tí ó wà nínú ayé tí kì yóò jani tílẹ̀ bí a bá gbẹ́kẹ̀lé ẹran ara ó dájú wípé a ó ní ìjà tílẹ̀ ṣùgbọ́n ní orin sàmù sọ wípé òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi bí o bá fẹ́ ní ìgbàlà ó yẹ kí òǹgbẹ ọlọ́run kí o máa gbẹ ọkàn rẹ tàbí o ti ní ìgbàlà ṣùgbọ́n orí wípé ìwà mímọ́ ìsọdọ̀tun ní ìsọdí mímọ́ kò jọba kò fìdí kalẹ̀ ní ìgbésí ayé rẹ òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi bí òǹgbẹ ọlọ́run bá sì ń gbẹ ọkàn rẹ ó jókòó tàbí ó dúró níwájú olúwa ó sì bá ọlọ́run sọ àsọyé títí yóò fi gbọ́ tirẹ títí ó fi gbàdúrà àgbà yọrí sí ìsọdí mímọ́ tàbí o ti ní ìsọdí mímọ́ orí pé o jẹ́ aláìlágbára orí wípé nǹkan kéékèèké ni o máa dáyà fọ́ orí wípé o lè gbàdúrà pẹ̀lú àṣẹ orí wípé àti dìlérí ọlọ́run mú ó jẹ́ ohun tí ó di ẹtì fún ọ bí o bá fẹ́ agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi tàbí orí pé o ti ní ìgbàlà o ti ní ìsọ̀rí mímọ́ o sì ti ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n àti wàásù ìhìnrere ni ó ṣòro fún ọ jọjọ bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìhìnrere ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi ti ọlọ́run alààyè nígbà wo lè èmi ó wà á tí èmi ó sì yọjú níwájú ọlọ́run wo Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà kí orí ewé pé bí a bá fẹ́ ní ìwà mímọ́ bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́ ó yẹ kí òǹgbẹ yìí kí ó jọba kí ó wà ní ọkàn wa Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yò ó alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ àwọn tí wọn mọ̀ wípé wọn fẹ́ ìsọ̀rí mímọ́ wọ́n ń fẹ́ òdodo ọlọ́run láti wà nínú ìwà wọn láti wà nínú ọkàn wọn láti wà nínú ìgbésí ayé wọn wọ́n ń fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn wọ́n ń fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run nínú Jésù Kristì wọ́n ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀ ìsọdímọ́ kì í ṣe ohun tí a bá pàdé níbi ọjà ìsọdímọ́ jẹ́ ohun tí a bá pàdé nílé ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ nígbà tí ebi bá ń pa wá sípa òdodo tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo nígbà yìí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun nígbà yìí ni a ó fi kọ́ wa ní ẹsẹ̀ ìkẹjọ alábòkun fúnlé àwọn onínú funfun nítorí wọn ó rí ọlọ́run bí a bá ń fẹ́ àwọn ìbùkún wọ̀nyí a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa a ní láti ru ara wa sókè láti lè di ìlérí ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí nínú Jọ̀hánù orí keje ẹsẹ̀ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè lọ́run òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ ọlọ́run kí ẹ̀mí ọlọ́run kí o máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu tàbí òǹgbẹ ìwà mímọ́ òǹgbẹ ìsọdí mímọ́ òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́ bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ ọlọ́run wá bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ ọlọ́run wá tí o kò gbàdúrà tí o kò sọ fún ọlọ́run wípé títí ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ o kò ní kúrò níwájú ọlọ́run kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí.
ti awon ti o gba gbo nbo wa gba nitori akoti fi emi mimo fun ni nitori ti akoti se Jesu logo sugbon nisisin yi ati se Jesu logo o si so fun awe pe nisisin ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe iso di mimo tabi on fe agbara emi mimo tabi on kon ti o je aini re on fe ki a mu awon aini won yi kuro on ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki ileri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti ani ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko se eni tin ke pe oroko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi abafe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun we pe a nfe awon ibukun olorun ileri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi ro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju wi pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo si oni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbesi aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko olowa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbesi aye re o nfe anu re ni igbesi aye re o nfe igbala olorun ni igbesi aye re o nfe so di mimo ni igbesi aye re o nfe agbara emi olorun ni igbesi aye re tabi iwosan o nfe iwosan ni igbesi aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu kepe oruko olowa kepe oruko olowa kepe oruko olowa o daju wipe yo gbo bo ba le kepe ji gbe agbara re wo iwo sioni gbe aso ogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo kepe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko oluwa so fun oluwa wipe o nfe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wona ile igbadura
mama fi igbagbogbo wola ni isodi mimo o fi igbagbogbo wola ni agbara mi olorun ni igbesi aye re jidide ki oke pe oruko olowa jidide ki oke pe oruko olowa jidide ki oke pe oruko olowa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi ni bi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile gbadura yo kuro ni igbesi aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko olowa so fun olorun bi ileri re mu ke pe oruko olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o ke pe oruko olowa jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o ke pe oruko olowa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Exodus, orí ìkarùndínlógójì. Mose sì pe àpéjọ gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì, ó sì wí fún wọn pé wọn yí ni ọ̀rọ̀ tí Olúwa pa láṣẹ pé kí ẹ̀yin kí ó ṣe wọ́n. Ìjọ mẹ́fà ni kí a fi ṣe iṣẹ́, ṣùgbọ́n ìjọ keje ni yóò ṣe ọjọ́ mímọ́ fún yín, ọjọ́ ìsinmi ọ̀wọ̀ sí Olúwa. Ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ nínú rẹ̀ ni a ó lò pa ní tòótọ́. Ẹ̀yin kò gbọdọ̀ dá iná ní ilé yín gbogbo ní ọjọ́ ìsinmi. Mose sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì pé èyí ni ohun tí Olúwa pa láṣẹ wí pé ẹ̀yin mú ọrẹ wá látinú ara yín fún Olúwa. Ẹnikẹ́ni tí ọkàn rẹ̀ fẹ́ kí ó mú un wá ní ọrẹ fún Olúwa, wúrà àti fàdákà àti idẹ, àti aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀ dídára, àti irun ewúrẹ́, àti awọ àgbò tí a ṣe ní pupa, àti awọ síálì, àti igi ṣítìmù, àti òróró fún fìtílà, àti olóòórùn fún òróró ìtasórí, àti fún tùràrí dídùn, àti òkúta oníkì, àti òkúta tí a ó tò sí ẹ̀wù ẹ́fódì àti sí ìgbàyà. Gbogbo ọlọ́gbọ́n inú nínú yín yóò sì wá ṣiṣẹ́ gbogbo ohun tí Olúwa pa láṣẹ. Ibùgbé náà tí ohun ti àgọ́ rẹ̀ àti ìborí rẹ̀, kọ́kọ́rọ́ rẹ̀ àti apákò rẹ̀, ọ̀pá rẹ̀, ọwọ́n rẹ̀ àti ipò ìtẹ̀bọ rẹ̀, àpótí ni àti ọ̀pá rẹ̀, ìtẹ́ àánú ni àti aṣọ ìkélé náà, tábìlì náà àti ọ̀pá rẹ̀, àti ohun èlò rẹ̀ gbogbo àti àkàrà ìfihàn ni, àti ọ̀pá fìtílà náà fún títaná, àti ohun èlò rẹ̀ àti fìtílà rẹ̀ pẹ̀lú òróró fún títaná, àti pẹpẹ tùràrí àti ọ̀pá rẹ̀, àti òróró ìtasórí àti tùràrí dídùn àti aṣọ sísorọ̀ fún ẹnu ọ̀nà, àní àti wọlé ẹnu àgọ́ náà, àti pẹpẹ ẹbọ sísun tí ohun ti àwọn ojú àrò idẹ rẹ̀ àti ọ̀pá rẹ̀, àti gbogbo ohun èlò rẹ̀, àgbàdá náà tí ohun ti ẹsẹ̀ rẹ̀, aṣọ ìsorọ̀ ti àgbàlá, ọwọ́n rẹ̀ àti ipò ìtẹ̀bọ rẹ̀, àti aṣọ ìsorọ̀ fún ẹnu ọ̀nà àgbàlá náà, èèkàn àgọ́ náà àti èèkàn àgbàlá náà àti okùn wọn, aṣọ ìsìn wọn ni láti sìn ní ibi mímọ́, aṣọ mímọ́ wọn ni fún Aaroni àlùfáà àti aṣọ àwọn ọmọ rẹ̀ láti máa fi ṣe iṣẹ́ àlùfáà. Gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sì lọ kúrò ní iwájú Mose. Wọ́n sì wá olúkúlùkù ẹni tí ọkàn rẹ̀ ru nínú rẹ̀, àti olúkúlùkù ẹni tí ọkàn rẹ̀ mú un fẹ́. Wọ́n sì mú ọrẹ Olúwa wá fún iṣẹ́ àgọ́ àjọ náà, àti fún ìsìn rẹ̀ gbogbo, àti fún aṣọ mímọ́ wọn ni. Wọ́n sì wá, àti ọkùnrin àti obìnrin, iye àwọn tí ọkàn wọn fẹ́. Wọ́n sì mú júfù wá, àti òrùka etí, àti òrùka àmì, àti ilẹ̀kẹ̀ wúrà, àti onírúurú ohun ọ̀ṣọ́ wúrà, àti olúkúlùkù ènìyàn tí ó ń ta ọrẹ, ó ta ọrẹ wúrà fún Olúwa, àti olúkúlùkù ènìyàn lọ́dọ̀ ẹni tí a rí aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀ dáradára, àti irun ewúrẹ́, àti awọ àgbò pupa, àti awọ síálì mú wọn wá. Olúkúlùkù ẹni tí ó ta ọrẹ fàdákà àti idẹ, ó mú ọrẹ Olúwa wá, àti olúkúlùkù ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí a rí igi ṣítìmù fún iṣẹ́kíṣẹ́ ìsìn náà mú un wá, àti gbogbo àwọn obìnrin tí ṣe ọlọ́gbọ́n inú, wọ́n fi ọwọ́ wọn ràn wú, wọ́n sì mú èyí tí wọ́n ràn wá, ti aláró, àti ti elése àlùkò, àti ti òdòdó, àti ti ọgbọ̀ dáradára, àti gbogbo àwọn obìnrin, inú ẹni tí ó ru sókè ní ọgbọ́n, wọ́n ran irun ewúrẹ́, àti àwọn ìjòyè mú òkúta oníkì wá, àti òkúta tí a ó tò fún ẹ̀wù ẹ́fódì ni, àti fún ìgbàyà ni, àti olóòórùn, àti òróró fún fìtílà, àti fún òróró ìtasórí, àti fún tùràrí dídùn. Àwọn ọmọ Ísírẹ́lì ta ọrẹ àtinúwá fún Olúwa, olúkúlùkù ọkùnrin àti obìnrin, ẹni tí ọkàn wọn mú wọn fẹ́ láti mú wá fún onírúurú iṣẹ́ tí Olúwa pa láṣẹ ní ṣíṣe láti ọwọ́ Mose wá. Mose sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, "Wò ó, Olúwa ti pe Besaleli, ọmọ Uri, ọmọ Huri, ti ẹ̀yà Juda ní orúkọ, ó sì fi ẹ̀mí Ọlọ́run kún un ní ọgbọ́n, ní òye, ní ìmọ̀ àti ní onírúurú iṣẹ́ ọ̀nà, àti láti kùmọ̀ aláràbarà iṣẹ́, láti ṣiṣẹ́ ní wúrà àti ní fàdákà àti ní idẹ, àti ní òkúta gbígbẹ́ láti tò wọ́n, àti ní igi fífín láti ṣiṣẹ́ ní onírúurú iṣẹ́ ọ̀nà, ó sì fi sínú ọkàn rẹ̀ láti máa kọ́ni, àti òun àti Oholiabu ọmọ Aisamaki ti ẹ̀yà Dani, ó sì fi ọgbọ́n inú kún wọn láti ṣe onírúurú iṣẹ́, ti alágbẹ̀dẹ, àti ti ọ̀nà, àti ti agúnà ní aṣọ aláró, àti ní elése àlùkò, ní òdòdó, àti ní ọgbọ̀ dáradára, àti ti awunṣọ, àti ti àwọn ẹni tí ń ṣe iṣẹ́kíṣẹ́, àti ti àwọn ẹni tí ń kùmọ̀ iṣẹ́ ọ̀nà.
2: Jẹ́ kí a gbàdúrà. Baba wa ti nbe le orun adupe wo pe e ti ran lowo wa lowo titi de akoko yi adupe awon oro ti a ti gbo adupe awon ti e ti se fun wa adupe fun awon ibokun nla nla ti e ti fun eni kokan wa adupe fun idaniloju wo pe e wa pelu wa adupe wo pe e o fi wa sile adupe wo pe bi a ti nreti bi a ti gbadura ti a ro mo ileri yin wo pe e ti se ohun ti a nbeere e gba ope ati iyin wa loruko Jesu a si n gbadura wo pe awon ibokun temi tara eyi ti e ti fun wa yoo je ajemonu loruko Jesu wo pe a o ni padanu ohunkohun ti e ti se fun wa bi a ti de ipari awon eto wa fun ti ipago ajinde yi a n beyin wo pe oro ta o gbo nisinsiyi ki o se ise asepe ninu okan eni kookan wa bi e ti ran wa jade lo lati sise fun yin a n bere wo pe ogbon ati agbara ati oye ati itara lati se ise naa pelu itewogba e o fi fun eni kookan wa loruko Jesu adupe wo pe e ti gbo loruko Jesu ni agbadura adupe lowo Olorun wi pe o mo wa ri ibere o tun mo wa ri ipari ipago wa a si dupe fun opolopo ohun ti Olorun ti se fun wa mo gbagbo wi pe ko si eni to n pada lo si ile ni owo ofo a le gbe opa ebinisa wa soke wi pe titi de yi ni Olorun ran wa lowo de bi a se ma n so ni ilu wa wipe bayi la o ma ri a o ni ri bayi bayi a ti so nipa agbelebo ati igbala wa a ti so nipa agbelebo ati isodimimo wa nisisiyi a fe so nipa agbelebo ati ise isin wa ninu Johanu ori kejila ese ikerin le logun oni looto looto ni mo wi fun yin bi ko se pe woro alikama ba bo sinu ile ti o si ko o wa li oun nikan sugbon bi o ba ku aso eso opolopo ise se Kristi eti an so nihi to tobi julo si aye ati si ijo Olorun o ro mo agbelebo ati irobo re iku Jesu lo mu igbala ba ara aye irobo Kristi lo mu isodimi mo ba ijo iye ati Kristi je lo fun won ni iye ati pe iyonu re lo fi iye si wa lenu nitooto gege bi ati ka nipa Jesu ti a si n ka nipa ijo awa ti a je omo lehin re oni bi ko se we pe woro alikama ba bo sinu ile ti o si ko yo wa li oun nikan oni sugbon bi woro alikama yi bi o ba bo sile ti o ba si ko yo so eso opolopo bi a ti n so nipa Jesu bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara bí àwa náà bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè sọ a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa àwọn tí wọ́n bá ń kọ àgbélébò ti won yeri fun agbelebo isoro tabi agbelebo asigbo tabi agbelebo inu ni bini ati ti inira won ko le se ise isin to moyan lori ninu ijoba Olorun eje wi pe agbelebo ati ise isin wa won ma nlo ni fegbe kegbe won o le ya ara won bi o ba ti gbe agbelebo sile lori wipe ise isin re oni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise esin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro jesu oluwa ati olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eniti o ba fe mi re yo so nu ini eniti o ba nse akeba je ara eniti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eniti o ba nse be yo so emi re nu o wa nso fun awe pe eniti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pe kan ninu ese ikerin de logbon oni bi enikeni ba nsin mi ki o ma to mi leyin bi enikeni ba fe lati sin oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o aye wa nigba na we pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise esin wa si olorun ati si eniyan ni o mo ki ise esin wa ki o lere ipara eni robo ninu ise esin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni e je ki a ma fi okan ba lo ikini sise ise esin pelu igboran ati gbigbe agbelebo sise ise esin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ipara eni robo sisin olorun pelu ijo olorun pelu ipara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi asewo awon ipa mete ta won yi lori wipe ohun ti a npe ni agbelebo o ro mo iko kan ninu won a nso nipa igboran a nso nipa gbigbe agbelebo a nso nipa ipara eni robo a si nso nipa sisa apon ki a wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o ye eni kookan wa wipe aigboran o ma n ba ise isin wa je aigboran o ma n je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma n je ki ise isin wa ki o ma je itewogba ni waju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu epistle kini si awon ara Thessalonica ni an ka ori kini ese ikesan epistle kini si awon ara Thessalonica ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin de logun luko ori kerin de logun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji aya sebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori kerin le logun ese ikerin la nje nituri na eberu olowa ki esi ma sin le ododo ati le otito ki esi mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypti ki esi ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni antenu mo ninu majemu titun wi pe bi a ba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a ti ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyi pada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko ni yi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun a wi pe ati lati ma sin olowa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe ansin olorun tabi an se sesin si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin oran wa leti wi pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru kama beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki eki esara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fipun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun wa wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun wa wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wipe a o sin Oluwa o ye ki o ye wa wipe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wipe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wipe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Corinthians 1 ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi abati de ni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi abani emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun wa wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli keji ori kedogun ni atinka ese ikerinla ati ese ikedogun o nti anka nihi o je apere fun wa bi eni kokan o je apere o nti o ye ki a ma so fun Jesu Kristi Oluwa ati olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji ori kedogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide eje ki a sa lo nitori pe kosi eni ti yo gba wa lowo Absalom eyara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni an ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba wi pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti olowa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ke amo we pe bi abamba olowa soro ke amo we pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gbagbo awa gba Jesu gbo ke asi mo we pe gege bi eni ti o se ise iranse o ye ke an so fun we pe gege bi gbogbo eyi ti olowa wa oba nfe nitori o le oba awon oba olowa awon olowa ki asi so fun we pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori ewa tabi oluso agutan lori ewa o ye ki a le mo we pe bi oluso agutan bi o ba tin lana sile we pe ise esin ti a o se niyi ki se we pe ki a ma jiyan ki a ma so we pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so we pe ohun gbogbo ti olowa tabi ti adari wa ba nfe awa iranse re amuratan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si we pe olowa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo Olorun iru oro yi ni o ye ki o wa lenu wa we pe Olorun wa olowa wa oba lori wa oba lori ijo we pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o kara maesiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise esin be si Olorun o daju wi pe won o tako wa won o se inu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni won yi ni a npe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin Olorun nisisiyi ipa keji ninu iwaaso wa sisin Olorun ati ijo Olorun pelu ifara eni rubo sisin Olorun pelu ijo Olorun ye ki o ye o wi pe bi a ba nso wi pe sisin Olorun a nso nipa sisin ijo Olorun nitori wi pe a o le paala saarin awon mejeji bi o ba nsin Olorun ori lati sin ijo Olorun ninu Chronicle 2 ori ikarun din logoji Chronicle 2 ori karun din logoji ese iketa o si we fun awon omo Lefi ti nko gbogbo Israeli ti se mimo si Olowa o nso nihi awon iranse awon ti won se ise esin ni ile Israeli o pe won ni awon omo Lefi awon yi ni ati ya soto fun ise esin Olowa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti Solomoni omo Dafidi oba Israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni ṣugbọn won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisin yi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin se oluwa ki eran ti we pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe ohunkohun ti a ba se si eniyan olorun olorun la nse si ohunkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun funra ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to ntele jesu iranse jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ika be o nse si oluwa funra ara re bi o ba si sore bi o ba se se anu bi o ba se se esin bi o ba toju omo olorun kan olorun lo ntoju olorun lo nfi ife han fun nitori wi pe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu matthew ori kedogbon matthew ori kedogbon ese ogoji eyi ni ari oro jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin jesu ohun yi ti won se si jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to di we pe ikopa oju won de won ro we pe bi awon ba ri jesu awon feran jesu bi awon ba ri jesu awon o se ise iranse fun jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun ara re oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon apostoli ise awon apostoli ori kesan ese ikerin ati ikarun ise awon apostoli ori kesan ese ikerin o si subolule eyin so nipa solo o gbo ohun ti o nfo si pe solo solo e se ti iwo fi nse inu ni bi ni si mi solo ko ti ri jesu loju koju ṣugbọn o se inu ni bi ni si awon ijo ohun ti solo se si awon ijo jesu so wi pe ohun lo se si o ni solo solo e se ti iwo fi nse inu ni bi ni si mi o si we pe iwo ta ni oluwa oluwa si we pe emi ni jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede yoruba we pe eni ti a ba fe iya re ni omo re wo ni nitori be ohun ti a ba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti o ri ewo re ni ti o na lopa ilewo re ni onitan korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo se si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini sisi ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisi ijo olorun yi pin si meji ikani wepe ansi ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe ansi olori jori omo ijo kokan ye ki awo ni kokan ikini sisi ijo lapapo ninu ise awon apostoli ori ogun ise awon apostoli ori ogun ese ikokan de logun bi mo ti fi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba eje bi ati nwa sunihi nisisiyi o je wepe an se se iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile eje wepe an se se sin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo wepe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wepe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti an so won yi won je ise ise ti an se si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti an se fun ara lapapo be ni ani ti an se si enikokan fun enikokan ni inu ise isin wa bi Jesu Christi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise isin ti ani lati se si gbogbo agbaye e lo ki e wa sun rere fun gbogbo aye ani eyi ti ani lati se ninu ijo nitori o fi awon kan se bi apostoli bi woli bi ajihinrere bi olukoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo wepe irele ni lati gbe wa wo abi ani lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa we pe a ko le duro gangan bi opo ina oju titi ki a so we pe a n wo ese fun elomiran nitori be ise esin wa o gba wi pe ki a rele o gba wi pe ki a bere o gba wi pe ki a teriba ki a to le se ise esin to pe ise esin to peye ati ise esin to je itewogba we pe bi a ba se iru ise be gbogbo emi tinu mi ni o se agbodo ko sile gbogbo emi tin gberaga ani lati ko sile lati mo wi pe ise olorun lowo wa ninu ijo tabi si aye si elese tabi si awon omo olorun o gba wi pe ki a rele o gba wi pe ki a teriba o gba wi pe ki a je olooto si olorun ki a si se ise na gege bi jesu oluwa wa ati olugbala wa bi o

ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébù fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tó rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe, kí a bá lè ní ọ̀rọ̀ iyì àìnípẹ̀kun. Kọ́rìntì kejì, orí kẹjọ, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri. Ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú, nígbà tí a kàn mọ́ àgbélébò, ó ní ó ṣeé ṣe fún òun láti pe àwọn legioni angeli kí wọn kí ó lè jẹ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni, òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti Olúwa, ó yẹ kí a ṣetán, kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó ní ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà, bí o bá ń ṣerú àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè, ò sì tí ì ṣe etí rẹ.

ohun tí ẹ̀mí Ọlọ́run sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí. Ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là. Wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wí pé kí a lọ láti wàásù fún wọn. Nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún wọn wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn. Ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kì í ṣe tó lówó, kì í ṣe wípé bí a bá ti ń ṣe tán, kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ ni kí ẹ fi fúnni. Ṣó ṣe ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe ṣe bẹ́ẹ̀. Nínú Lúkù orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wé fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònú pọ̀ àdà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn, wọ́n pọ̀. Ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù. Nínú Lúkù orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ìkẹrin, ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn, tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ, títí yóò fi rí ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ, kí a wá wọn, kí a wàásù sí wọn, kí a gbàdúrà fún wọn, kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe, títí a ó fi rí wọn, títí a ó fi jèrè wọn sínú ìjọba Ọlọ́run. Nígbà tí ó sì ti rí i tán, ó gbé eléjìká rẹ̀, ó ń yọ̀. Ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà. Bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbé, kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tí ó sì dé ilé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ. Ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀, nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí o ronú pò àdà ju lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònú pò àdà. Èyí ni iṣẹ́ tó jẹ wá lógún, iṣẹ́ ìjèrè ọkàn, iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn. Àbá àti ṣetán, Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paulu, gẹ́gẹ́ bí Esteri, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo tì sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan.
ki a ba le je ohun elo igbana fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti n wi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun Jesu emi de ran mi bo na ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun Jesu bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan lati sise fun o Jesu emi olorun pe o o so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran oni ise se o fe ko ise fun olorun olowa ran oni ise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun Jesu mo de o ran mi

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Kristi nje an bebe bi ati wa loni wo pe gbogbo to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu. E je ki a ri Jesu ki a si ri yin. E je ki a le tele ona iye yi titi de opin. E fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Oluwa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini. Ṣugbọn eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le dariji ni abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kofe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti a ka won yi ti o se wo ohun ti a nsoro re loni o ri daju wi pe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo so loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alai lofin ti igba isinsin yi bi o ba wo awon eso olorun ti atika yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagboka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi waka ni iwa alai lofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a n ri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ile iwe tabi abileko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni nitori eyi ni paulu ti a tọpasẹ lati emi olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun o wipe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wipe yio je igba ewu lọpọlọpọ o sọ wipe idi rẹ ti yio fi je igba ewu ni wipe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awọn ti ko le ko ara won ni ijanu awọn alaimọ awọn ẹlẹsẹ àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin ọlọ́run bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ìdájọ́ ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn. Kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin ọlọ́run. Ìkejì, ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ́sẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni à ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin ọlọ́run, májẹ̀mọ́ ọlọ́run, ìlànà ọlọ́run àti àṣẹ ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àlùfáà àti àwọn ọmọ Lefi dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé, ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wọn wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye tí ó pé ojú owó síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin ọlọ́run bí ẹ bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ísírẹ́lì ó sọ nípa àwọn tí wọ́n ní ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní ọlọ́run wọ́n ní òfin wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin wọ́n ní ìtọ́ni wọ́n ní ìlànà wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ ọlọ́run fún wọn ó ṣeé ṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú kristi jésù ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun ó ṣeé ṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti ọlọ́run síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ irọ́ kúrò lẹ́nu wọn agbèrò kúrò lọ́wọ́ wọn ìwọṣọ ayé ìjẹun ayé ìlọ́kọ láya ti ayé kò kúrò lọ́wọ́ wọn ìrédìí òrónkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìí ṣíṣe lọ́hùn-ún aláti rí mi níbẹ̀ ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn gbé bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ kún òrìṣà èyí ni a ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́ ìwà àtijọ́ ìrìn àtijọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́ owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní ísírẹ́lì wẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣeé ṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbò ti àtijọ́ ìwà tí ò gbólógbò ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olúwa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olúwa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olúwa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa opolopo ni o dabi eni we pe won ma lo si ilesin ni tooto sugbon iwa iborisha okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko kerisimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma gba awe papa ni asiko lenti sugbon ogun iborisha egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so wepe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so nihiyi ni pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ife ko fe agbere panṣaga ati ife okunrin ati obirin bara eni je sugbon nigba ti ihinre jesu kristi wa si aarin ilu yi ni awon kookan ni won be si ronu powada ni won be si ni tun ba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon o fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igba lati de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa atijo tun wole tan won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun moni ninu sugbon iroyin ti o bani ninu je o wa so wipe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wipe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wipe a ti di eni igbala awa ti a so wipe a ti dariji wa awa ti a so wipe a ti fi eje jesu kristi ti o se iyebiye we okan wa mo awa ti a so wipe a ti koruko wa si iye iwe iye lorun awa ti a so wipe a n reti bibo kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wipe agbere wa laarin yin iha se wipe awon eniyan wonyi ko mo wipe o lodi o si je ese o je ohun ti yio fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wipe lati genesis ni a ti n kilo ni awon aloore awon woli ni won ti n ke gbajari ti won so fun awon eniyan wonyi pe agbere je ohun eri ohun to doti niwaju olorun o si je ese ti o ma n fa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wipe agbere tabi panṣaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi oka Isaiah, tabi oka Jeremiah, tabi o wa sinu maje mo titun lati Matthew, de Marko, de Luko, de Johanu, de se awon aposteli, de Romu, ati de Korinti, ati titi de iwe ibihan, ni Olorun ti n ke wa ni lo. Ton temo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma nfa gbigbona ibinu Olorun wa sori eni sugbon bi o ti le je pe a so fun won a wa so fun won a ko bi di won leti a si fun oni oni wa so ti o gaju laarin won ni akoko na sibe sibe a rohin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wo se ikeji eyin sin fe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan yi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin Olorun iwa ailo Olorun iwa eni ti ko ni imole ehin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin Olorun kini idajo ti o wa lori iru iwa bee eje ki a wo orin Dafidi ori keje lati ese kokanla Olorun ni onidajo ododo Olorun si binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu Olorun tele o gege bi ojiji re ti man tele o nibi kibi ti o ba wa ba lo ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ibinu Olorun tele awon ti won dese o so we pe Olorun si binu ya ba so pe Olorun binu je ki o yi o gba ti Olorun binu ni o le Adamu ati Eva jade ibinu Olorun niyan gba ti Olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo bi a ba so we pe Olorun binu gba to binu ni o so fun awon omo Israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile Kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan awon eniyan na ki o si enikan soso ninu won ti o le wo ile ileri bi a ba so we pe Olorun binu bi o ba ka majemo lai lai daradara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe Olorun binu eyi ni we pe gbogbo amo Israeli lakoko kan nitori ibinu ati idajo Olorun o le won lo si Babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe Olorun binu ranti Safira ati ranti Ananiah bi a ba so wi pe Olorun binu ki o ranti idajo ti Olorun mu wa si ori Ahabu ati Jezebeli ati gbogbo awon idile re eyi ni a n pe ni ibinu Olorun bi o ba je apeyinda elese eni ti o n re ofin Olorun koja eni ti o n gbe igbesi aye re bi eni wi pe ko si Olorun bi eni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin bẹ́ẹ̀ni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ó ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ pé ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀ ṣé panṣágà wà ń bẹ́ẹ̀ ojú kòkòrò ń kọ́ ìwà ayé ń kọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí kọkànlá ẹsẹ ìkọkànlélógún bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmògọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeé ṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá ọ lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà àwọn àṣẹ àwọn òfin ọlọ́run ẹnikẹ́ni tí ìbàjẹ́ wòlíì létí òkun ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe rántí dáfídì ó rí báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí báṣẹ́bà ó dàbí ẹni wípé bóyá ọlọ́run ń sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lè ṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí o bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú olówa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Farao tàbí Nebuchadnezzar tàbí Herodu ohun kan náà ni gbogbo yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé ki o ma ro we pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma ntan ara won je be ta ma so we pe ah ma le ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe ye ka wo ma je mo titun ni corinth kini ori kewa corinth kini ori kewa lati ese kefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese kokan le logbon ohun ero ni lati sobo si owo olorun alaye ohun ero ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa dilogbon danieli ori kerin lati ese ikerin lelogun segara fara fun mi danieli ori kerin ese ikerin lelogun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli nso fun oba nihin ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o nsa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo we pe ibi ti o wa ile ajeji ti o wa we pe bi o ba nlo bi ohun ti nse nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba nsa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wi pe agbere panshaga manfa ibinu olorun ki o mo wi pe eni ti o npe ni abanideshe ki se ore o je ota ti o fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo wi pe ko si bi ti o ti le da ese ni kokon ni abole ni tabi ni okunkun wi pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa si waju olorun ki o so fun wi pe o je elese ma janankato wi pe o je olosin olofarasin tabi olofokansin eni ti nlo sile isin eni ti nka bibeli eni ti fun alagbe lowo eni to nse tibi tabi torun oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so wi pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri olorun so wi pe wa pelu otito ko ese re sile so fun olorun wi pe o mo wi pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je wi pe anu olorun ati idariji latodo re yo je tire o jacobo jacobo ori kerin lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti o rin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko se wo ko se se ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na e teriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese bi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o n so wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o n so wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse o ni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je wi pe ki a kaanu ati o n so pe ki a gba awe ohun ti o n so ni wi pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buru iwaju olowa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayii won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si n so nipa ese erin la ma ri lenu won sugbon n so fun wa pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun wi pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di ikaanu ẹ ra yin sile niwaju olowa oun o si gbe yin ga ohun ti o nso nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o nso nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi abaje owo se wa ti a tun ba ni waju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbese aye re se oje apeyinra abi oro we pe agbere ati panshaga ti o je iwa re o ro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbese aye re ohun ti o se so fun oni osan yin ni o pe ki o le ronu pada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kanu fun awon ese ti o wa ni igbese aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe oni tesiwaju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailolorun iwa aiwa bi olorun iwa ilofin ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si oluwa wi pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je iwo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je ranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba Badura so fun Olorun. Nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo. Ka no fun ese re. Bi aba mara wa ni elese. Alati ni ibanoje. Nitori ese ti a ti da. Ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye oloto ati olododo bi o ba re ara re sile labe agbara Olorun o daju wepe idariji yo je ti re

gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọmọ bíbí yín kan ṣoṣo, sí ayé láti kú fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kú lórí igi àgbélébùú, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là. Ìgbésí ayé tí ó yí ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó lé lórí àgbélébùú àti ìgbàlà wa. Àgbélébùú àti ìgbàlà wa. Nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́ ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kíní ni a ti ń ka orí kejì. Pétérò kíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébùú, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébùú, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébùú yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristì, nípa ìjàporo Kristì, nípa

sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Gbàdúrà képe Olúwa, àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, omi oníbi àbá dákẹ́, tara wa bá wa dákẹ́. Bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, a ò lè ṣe rere, ṣùgbọ́n bí a bá jẹ́wọ́, bí a bá kọ̀ ọ́ sílẹ̀, ó ní nígbà náà ni a ó lè rí àánú Ọlọ́run gbà. Ṣé ò fẹ́ àánú Ọlọ́run? Ṣé ò fẹ́ ìgbàlà tòótọ́? Ṣé ò fẹ́ kí a mú gbẹ̀ṣẹ̀ rẹ kúrò? Ṣé ò fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run? Ṣé ò fẹ́ ìwẹ̀nùmọ́ láti òkè wá? Ó ní kí o képe Olúwa. Képe Olúwa, nítorí wípé Jésù Kristi ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa, kí o bá lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, má bò wọ́n mọ́lẹ̀ o. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn, ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè, ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrinjọ, ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà, ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani, ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà tàbí olè jíjà tàbí fàyàwọ́, ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́, ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ. O sì ń lọ sílé ìsìn, ó ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ wọ́n ti kọjá lọ, kíyèsí gbogbo wọn di ọ̀tun. Ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun? Àbí o ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀? Àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà, ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́, ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà? Ṣé o jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹ bọ káàkiri, o ń ṣe sàárà fún àwọn òrìṣà? Ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí o jẹ́wọ́ fún Ọlọ́run. Bó jẹ́ sìgá, bó jẹ́ ọtí, bó jẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kó ọ lẹ́rú, ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà Ọlọ́run, ìsọdọ̀tun, ìwẹ̀nùmọ́, agbára máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí o lè wọ inú ayé rẹ. Gbàdúrà láinú rẹ, kí o gbàdúrà, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ kí ìgbàlà tòótọ́, ìgbàlà tí múni láti ayé lọ sí ọ̀run, kí o jẹ́ tirẹ̀.

0: wípé má ṣe jẹ́ kí ọkùnrin tàbí obìnrin kí ó tún ṣe iṣẹ́kíṣẹ́ fún ọrẹ ibi mímọ́ náà mọ́, bẹ́ẹ̀ ni a dá àwọn ènìyàn lẹ́kun àti máa mú wá, nítorí tí ohun èlò tí wọ́n ní ó tó fún gbogbo iṣẹ́ náà láti fi ṣe é, ó sì pọ̀ jù. Àti olúkúlùkù ọkùnrin ọlọgbọ́n nínú àwọn tí ó ṣe iṣẹ́ àgọ́ náà, wọ́n ṣiṣẹ́ aṣọ títa mẹ́wàá, ti ọgbọ̀ olókùn wíwẹ́, àti ti aṣọ aláró, àti ti elése àlùpò, àti ti òdòdó, pẹ̀lú àwọn kérúbù iṣẹ́ ọ̀nà ni òun fi ṣe wọ́n. Ìná aṣọ títa kan jẹ́ 125, àti ìbò aṣọ títa kan jẹ́ 104, gbogbo aṣọ títa náà jẹ́ ìwọ̀n kan náà. Ó sì so aṣọ títa 5 lù mọ́ ara wọn, àti aṣọ títa 5 kejì ni ó sì so lù mọ́ ara wọn. Ó sì pa ojúbọ̀ aṣọ aláró ní etí aṣọ títa kan láti ìṣẹ́tí rẹ̀ wá ní ibi ìsolù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì ṣe sí àìtí ìkángun aṣọ títa kejì ní ìsolù kejì. 50 ojúbọ̀ ni ó pa lára aṣọ títa kan, àti 50 ojúbọ̀ ni ó sì pa ní etí aṣọ títa tí ó wà ní ìsolù kejì. Ojúbọ̀ náà so aṣọ títa kìíní mọ́ ìkejì, ó sì ṣe 50 ikọ̀ wúrà, ó sì fi ikọ̀ wọn ní fi aṣọ títa kan kọ́ ìkejì, bẹ́ẹ̀ ni ó sì di odidi àgọ́. Ó sì ṣe aṣọ títa irun ewúrẹ́ fún àgọ́ náà lórí ibùgbé náà, aṣọ títa 11 ni ó ṣe wọ́n. Ìná aṣọ títa kan jẹ́ 30 ìgbọ̀nwọ́, ìbò aṣọ títa kan sì jẹ́ 104, aṣọ títa 11 jẹ́ ìwọ̀n kan náà. Ó sì so aṣọ títa 5 lù mọ́ ara wọn, àti aṣọ títa 6 lù mọ́ ara wọn. Ó sì pa 50 ojúbọ̀ sí àìtí ìkángun aṣọ títa náà ní ibi ìsolù, àti 50 ojúbọ̀ ni ó sì pa sí etí aṣọ títa tí ó so èkejì lù. Ó sì ṣe 50 ikọ̀ idẹ láti so àgọ́ náà lù pọ̀ kí ó lè ṣe ọ̀kan. Ó sì ṣe ìbòrí awọ àgbò tí a sè ní pupa fún àgọ́ náà, àti ìbòrí awọ síálì lórí èyí. Ó sì ṣe àpakò igi ṣítìmù fún àgọ́ náà ní ogúrodò. Gígun àpakò kan jẹ́ 104, àti ìbò àpakò kan jẹ́ 101 ohun àbọ̀. Àpakò kan ni ìtẹ̀bọ̀ méjì, wọ́n jìnà sí ara wọn ní ọgbọ ọgba. Bẹ́ẹ̀ ni ó ṣe sára gbogbo àpakò àgọ́ náà, ó sì fi àpakò ṣe àgọ́ náà. Ogun àpapò ni fún ìhà ọ̀tún sí ìhà gúúsù. Àti 40 ihò ìtẹ̀bọ̀ fàdákà ni ó ṣe nísàlẹ̀ ogun àpapò wọn ni. Ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpapò kan fún ìtẹ̀bọ̀ rẹ̀ méjì, àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ méjì nísàlẹ̀ àpapò kejì fún ìtẹ̀bọ̀ rẹ̀ méjì, àti fún ìhà kejì àgọ́ náà tí ó wà ní ìhà àríwá, ó ṣe ogun àpapò. Àti 40 ihò ìtẹ̀bọ̀ wọn ti fàdákà, ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpapò kan, àti ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpapò kejì. Àti fún àgọ́ náà ní àìwọ̀ oòrùn, ó ṣe àpakò 6, àpakò 2 ni ó ṣe fún igun àgọ́ náà ní àméjèèjì. A sì so wọ́n lù nísàlẹ̀, a sì so wọ́n lù pọ̀ ní orí rẹ̀ sí òrùka kan, bẹ́ẹ̀ ni ó ṣe sí àwọn méjì ní igun méjèèjì. Àpakò 8 ni ó wà, ihò ìtẹ̀bọ̀ wọn sì jẹ́ ihò ìtẹ̀bọ̀ 16 ti fàdákà, ìtẹ̀bọ̀ 2 ni ó wà nísàlẹ̀ àpakò kọ̀ọ̀kan. Ó sì ṣe ọ̀pá igi ṣítìmù 5 fún àpakò àkan àgọ́ náà, àti ọ̀pá 5 fún àpakò ìhà kejì àgọ́ náà, àti ọ̀pá 5 fún àpakò àgọ́ náà fún ìhà ìwọ̀ oòrùn. Ó sì ṣe ọ̀pá àárín, ó yọ jáde lára àpakò wọn ni láti òpin ìkíní dé ìkejì. Ó sì fi wúrà bo àpakò wọn ni, ó sì fi wúrà ṣe òrùka wọn láti ṣe ipò fún ọ̀pá wọn ni, ó sì fi wúrà bo ọ̀pá wọn ni. Ó sì fi aṣọ aláró àti ti elése àlùkò àti ti òdòdó àti ti ọgbọ̀ olókùn wíwẹ́ ṣe aṣọ ìkélé iṣẹ́ ọlọ́nà ni ó fi ṣe é tí ó ti àwọn kérúbù. Ó sì ṣe òpó igi ṣítìmù 4 sí, ó sì fi wúrà bò wọn, kọ́kọ́rọ́ wọn ti wúrà ni, ó sì da ihò ìtẹ̀bọ̀ fàdákà 4 fún wọn. Ó sì ṣe aṣọ ìṣòro kan fún ẹnu ọ̀nà àgọ́ náà, aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀ olókùn wíwẹ́ ti iṣẹ́ abẹ́rẹ́, àti òpó rẹ̀ 5 tí ó ti kọ́kọ́rọ́ wọn. Ó sì fi wúrà bo ọ̀nà orí wọn àti ọ̀já wọn, ṣùgbọ́n idẹ ni ihò ìtẹ̀bọ̀ wọn 5. Exodu, orí 17. Bisalili sì fi igi ṣítìmù ṣe àpótí náà, ìgbọ̀nwọ́ 2 ohun àbọ̀ ní gígùn rẹ̀, àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní ìbú rẹ̀, ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ sí ní gíga rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó nínú àti lóde, ó sì ṣe ìgbàtí wúrà sí ìyíká. Ó sì dá òrùka wúrà 4 fún un láti fi sí igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀, òrùka 2 sí àkíní rẹ̀ àti 2 sí àkejì rẹ̀. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá, ó sì fi wúrà bò wọ́n. Ó sì fi ọ̀pá wọn ni bọ inú òrùka wọn ni ní àpótí náà láti máa ro àpótí náà. Ó sì fi kìkì wúrà ṣe ìtẹ́ àánú náà, ìgbọ̀nwọ́ 2 ohun àbọ̀ ní gígùn rẹ̀, àti ìgbọ̀nwọ́ kan ohun àbọ̀ ní ìbú rẹ̀. Ó sì ṣe kérúbù wúrà 2, iṣẹ́ lílù ni ó ṣe wọ́n ní ikù méjèèjì ìtẹ́ àánú náà, kérúbù kan ní ikù kìíní àti kérúbù kejì ní ikù kejì. Láti ara ètí àánú ni ó ti ṣe àwọn kérúbù náà ní ikù méjèèjì rẹ̀. Àwọn kérúbù náà sì na ìyẹ́ apá wọn sókè, wọ́n sì fi ìyẹ́ apá wọn bo ètí àánú náà, wọ́n sì dojúkọ ara wọn. Ètí àánú náà ni àwọn kérúbù kọjú sí, ó sì fi igi ṣítìmù ṣe tábìlì kan, ìgbọ̀nwọ́ méjì ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ kan ní ìbú rẹ̀. Ìgbọ̀nwọ́ kan òun àbọ̀ sí ní gíga rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó, ó sì ṣe ìgbàtí wúrà sí yíká. Ó sì ṣe etí kan bí ibú àtẹlẹwọ́ sí yíká. Ó sì ṣe ìgbàtí wúrà kan fún etí rẹ̀ yíká. Ó sì da òrùka wúrà mẹ́rin fún, ó sì fi òrùka wọn nì sí igun mẹ́rẹ̀ẹ̀rin tí ó wà ní ibi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Lábẹ́ ìgbàtí náà ni òrùka wọn ni wà, ààyè fún ọ̀pá láti fi ru tábìlì náà. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá wọn nì, ó sì fi wúrà bò wọ́n láti máa ru tábìlì náà. Ó sì ṣe ohun èlò wọn nì tí ó wà lórí tábìlì náà, àwopọ̀kọ rẹ̀, àti ṣíbí rẹ̀, àti àwokòtò rẹ̀, àti ìgò rẹ̀, láti máa fi da ohun mímu kìkì wúrà nì. Ó sì fi kìkì wúrà ṣe ọ̀pá fìtílà. Iṣẹ́ lílù ni ó ṣe ọ̀pá fìtílà náà, ọ̀pá rẹ̀, àti ẹ̀ka rẹ̀, àgò rẹ̀, ìrudi rẹ̀, àti ìtànná rẹ̀, ọ̀kan náà ni wọ́n. Ẹ̀ka mẹ́fà ni ó jáde ní ìhà rẹ̀, ẹ̀ka mẹ́ta ọ̀pá fìtílà náà ní ìhà kan rẹ̀, àti ẹ̀ka mẹ́ta ọ̀pá fìtílà náà ní ìhà kejì rẹ̀. Àgò mẹ́ta tí a ṣe bí ìtànná álmódì ní ẹ̀ka kan, ìrudi kan àti ìtànná, àti àgò mẹ́ta tí a ṣe bí ìtànná álmódì ní ẹ̀ka kejì, ìrudi kan àti ìtànná. Bẹ́ẹ̀ ni ní ẹ̀ka mẹ́fẹ̀ẹ̀fà tí ó jáde lára ọ̀pá fìtílà náà, àti nínú ọ̀pá fìtílà náà ni a ṣe àgò mẹ́rin bí ìtànná álmódì, ìrudi rẹ̀ àti ìtànná rẹ̀, àti ìrudi kan nísàlẹ̀ ẹ̀ka méjì lára rẹ̀, àti ìrudi kan nísàlẹ̀ ẹ̀ka méjì lára rẹ̀, àti ìrudi kan nísàlẹ̀ ẹ̀ka méjì lára rẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀ka mẹ́fẹ̀ẹ̀fà tí ó jáde lára rẹ̀. Ìrudi wọn àti ẹ̀ka wọn jẹ́ bákan náà, gbogbo rẹ̀ jẹ́ iṣẹ́ lílù kìkì wúrà kan. Ó sì ṣe fìtílà rẹ̀ méje àti àlùmọ́gàjì rẹ̀ àti àwo rẹ̀ kìkì wúrà ni. Tálẹ́ǹtì kan kìkì wúrà ni ó fi ṣe, àti gbogbo ohun èlò rẹ̀. Ó sì fi igi ṣítìmù ṣe pẹpẹ tùràrí. Gígùn rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ kan, ìbú rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ kan, ìhà mẹ́rin ọgbọọgba. Gíga rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ méjì, ìwo rẹ̀ wà lára rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó, àti òkè rẹ̀, àti ìhà rẹ̀ yíká, àti ìwo rẹ̀. Ó sì ṣe ìgbàtí wúrà sí yíká. Ó sì ṣe òrùka wúrà méjì sí nísàlẹ̀ ìgbàtí rẹ̀ náà, ní ìhà igun rẹ̀ méjì, ìhà méjèèjì rẹ̀, láti ṣe ààyè fún ọ̀pá wọn nì láti máa fi rù ú. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá wọn nì, ó sì fi wúrà bò wọ́n. Ó sì ṣe òróró mímọ́ ìtasórí nì àti òórùn dídùn kìkì tùràrí gẹ́gẹ́ bí iṣẹ́ alápòlù.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Exodus, orí ìkejìdínlógójì. Ó sì fi igi ṣítìmù ṣe pẹpẹ bọ sísun, ìgbọ̀nwọ́ márùn-ún ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ márùn-ún ní ìbú rẹ̀. Oníhà mẹ́rin ọgbọọgba ni, ìgbọ̀nwọ́ mẹ́ta sì ní gíga rẹ̀. Ó sì ṣe ìwo rẹ̀ sí inú igun rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, ìwo rẹ̀ wà lára rẹ̀. Ó sì fi idẹ bò ó, ó sì ṣe gbogbo ohun èlò pẹpẹ náà, ìkòkò rẹ̀, ọkọ rẹ̀, àti àwokòtò rẹ̀, àti kọ́kọ́rọ́ ẹran rẹ̀, àti àwo iná wọn ni. Gbogbo ohun èlò rẹ̀ ni ó fi idẹ ṣe. Ó sì ṣe àrò idẹ fún pẹpẹ náà ní iṣẹ́ àwọ̀n nísàlẹ̀ àyíká rẹ̀ dé agbede méjì rẹ̀. Ó sì da òrùka mẹ́rin fún ikù mẹ́rẹ̀ẹ̀rin àrò idẹ náà ní ààyè fún ọ̀pá wọn ni. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá wọn ni, ó sì fi idẹ bò wọ́n. Ó sì fi ọ̀pá wọn ni sínú òrùka ní ìhà pẹpẹ náà láti máa fi rù ú. Ó fi apá kó ṣe pẹpẹ náà ní oníhò nínú. Ó sì fi idẹ ṣe agbada náà, ó sì fi idẹ ṣe ẹsẹ̀ rẹ̀. Tí àwò jíjí ẹgbẹ́ àwọn obìnrin ti ń péjọ láti sìn ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ó sì ṣe àgbàlá náà ní àgúsù ní ọwọ́ ọ̀tún. Aṣọ títa àgbàlá náà jẹ́ 30 olókùn wíwẹ́, 100 ìgbọ̀nwọ́. Òpó wọn jẹ́ 20, ipò ìtẹ̀bọ̀ idẹ wọn jẹ́ 20. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà àríwá 100 ìgbọ̀nwọ́. Òpó wọn jẹ́ 20 àti ipò ìtẹ̀bọ̀ idẹ wọn jẹ́ 20. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà ìwọ̀rùn ni aṣọ títa 50 ìgbọ̀nwọ́, òpó wọn 10 àti ipò ìtẹ̀bọ̀ wọn 10. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà ìlà ọ̀rùn sí ìhà ìlà ọ̀rùn 50 ìgbọ̀nwọ́, aṣọ títa apá kan jẹ́ ìgbọ̀nwọ́ 15, òpó wọn jẹ́ 3 àti ipò ìtẹ̀bọ̀ wọn jẹ́ 3. Àti fún apá kejì ni apá ẹ̀hín àti ní apá ọ̀hún ẹnu ọ̀nà àgọ́ àgbàlá náà ni aṣọ títa onígbọ̀nwọ́ 15 wà. opo won je meta ati ipo itebo won je meta gbogbo aso tita agbala na yi ka je ogbo olokun wiwe ati ipo itebo fun opo won ni je ide kokoro opo won ni ati oja won je padaka ati ibori ori won je padaka ati gbogbo opo agbala na ni a fi padaka gba ni oja ati aso isoro enu ona agbala na je ise abere aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe ogun igbonwo si ni gigun re ati giga ni ibo re je igbonwo marun oba aso tita agbala won ni se dede opo won si je merin ati ipo itebo won ti ide merin kokoro won je padaka ati ibori ori won ati oja won je padaka ati gbogbo ekan ago na ati ti agbala re yi ka je ide eyi ni ye ago na agbo eri ni bi ati ka won gege bi ofin mose fun irin awon omo lefi lati owo Itamari wa omo Aroni alufa Besaleli omo Uri omo Huri ti eya Juda si se ohun gbogbo ti Oluwa pase fun Mose ati Oholiabu pelu re omo Aisamaki ti eya Dani alagbede ati ologun olona ati aguna ni aso alaro ati elese aluko ati ododo ati ogbo didara gbogbo wura ti a lo si ise na ni oniruru ise ibi mimo ni ani wura ore ni o je talenti 29 ati egberin shekeli o din 70 ni iwon shekeli ibi mimo ati fadaka awon eni ti a ka ninu ijo eniyan je 80 talenti ati shekeli ojidilegbesan o le 15 ni iwon shekeli ibi mimo abo shekeli kan ni ori okunrin kookan ni iwon shekeli ibi mimo lori ori olukuluku ti o koja sinu awon ti a ka lati eni 20 odun ati ju be lo je 30 leni 17 o le 70 eniyan ati ninu 80 talenti fadaka ni ati da ipo itebo won ni ti ibi mimo ati ipo itebo ti aso ikele na 80 ipo itebo ninu 80 talenti na talenti kan fun ipo itebo kan ati ninu ojidilegbesan shekeli o le 15 o mu se kokoro fun owon won ni o si fi bo ori won o si fi se oja won ati ide ore na je 70 talenti ati egbejila shekeli oni o si fi se ihu itebo enu ona ago ajo ati pepe ide na ati aro ide sara re ati gbogbo ohun elo pepe na ati ihu itebo agbala na yika ati ihu itebo enu ona agbala ati gbogbo ekan ago na ati gbogbo ekan agbala na yika Exodus ori 19 won si fi ninu aso alaro ati elese aluko ati ododo da aso isin lati ma fi sin ibi mimo won si da aso mimo ti se fun Aroni bi Oluwa ti fi ase fun Mose o si se ewu efodi na ti wura ati aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe won si lo wura ni di ewe felefele won si la ni okun wewe ati lati fi se ise olona sinu aso alaro ati sinu elese aluko ati sinu ododo ati sinu ogbo didara ni won se aso ejika si lati soolu ni eti mejeji ni asoolu ati oniruru ona oja ti o wa lara re lati fi di oje okan na gege bi ise re ti wura aso alaro elese aluko ti ododo ati ti ogbo olokun wiwe bi Oluwa ti fi ase fun Mose won si sise okuta oniki ti a to sinu oju ide wura ti a fin bi ife edidi ami ti a fin oruko awon omo Israeli si o si fi won si ejika ewu efodi na ni okuta iranti fun awon omo Israeli bi Oluwa ti fi ase fun Mose o si fi ise olona sise igbaya na bi ise ewu efodi ni ti wura ati aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe oniha merin ogbo ogba ni won se igbaya na ni isepo meji ika kan ni gigun re ika kan si ni ibu re o je isepo meji won si to ese okuta merin si ese kini ni sardio ati topasi ati smaragudu eyi ni ese kini ati ese keji emeraldi safiru ati diamondi ati ese keta ligure agate ati amethystu ati ese kerin berilu oniki ati jasperi a si to won si oju ide wura ni tito won okuta won ni si jasi gege bi oruko awon omo Israeli mejila gege bi oruko won bi ifin edidi ami olukuluku ti on ti oruko re gege bi eya mejejila won si se ewon ise ona lilo kiki wura si igbaya na won si se oju ide wura meji ati oruka wura meji won si fi oruka mejeji si eti igbaya na mejeji won si fi ewon wura ise ona lilo mejeji bo inu oruka won ni eti igbaya na ati eti mejeje ti ewon ise lilo mejeje ni won fi mo inu oju ide mejeje won si fi won sara okun ejika ewe podi na ni waju re won si se oruka wura meji won si fi won si eti mejeje igbaya na si eti re ti o wa ni ewe podi na ni ainu won si se oruka wura meji won si fi won si a mejeje ewe podi na ni isale ti aiwaju re ki o koju si isolu re loki oja ewe podi na won si fi oruka re de igbaya na mo oruka ewe podi pelu oja awon aso alaro ki o le ma wa lori oniruru ona oja ewe podi na ati ki igbaya ni ki o ma se tu kuro lara ewe podi na bi oluwa ti fi ase fun mose o si se aso egunwa ewe podi na ni ise we won gbogbo re je aso alaro oju orun si wa ni agbede meji aso egunwa na o dabi oju ewu ogun pelu oja yi oju na ka ki o ma se ya won si se pomegranate aso alaro ati elesi aluko ati ododo ati ogbo olokun wiwe si ise ti aso igunwa na won si se saworo ikiwura won si fi saworo na si alapo pomegranate won ni si eti ise ti aso igunwa na ika ni alapo pomegranate won ni saworo kan ati pomegranate kan saworo kan ati pomegranate kan yi ise ti aso igunwa na ka lati ma fi sise alufa bi oluwa ti fi ase fun mose won si se wu ogbo daradara ti ise we won fun aroni ati fun awon omo re ati fila oso ogbo daradara ati fila ogbo didara ati sokoto ogbo olokun wiwe ati oja ogbo olokun wiwe ati ti aso alaro ti elesi aluko ati ti ododo onise abere bi oluwa ti fi ase fun mose won si se awu ade mimo na ni kikiwura won si kowe si ikowe bi fifin edidi ami mimo si oluwa won si di oja awon alaro mo lati fi di loke sara fila na bi oluwa ti pase fun mose peni gbogbo ise ago ti ago ajo na pari awon omo israeli si se gege bi gbogbo yi ti oluwa pa lase fun mose be ni won se won si mu ago na to mose wa ago na ati gbogbo ohun elo re iko re apako re opa re ati omo re ati ko itebo re won ni ati ibori awo agbo ti a se ni pupa ati ibori awo siali ati ikele aso tita apoti eri ni ati opa re won ni ati ite anu ni tabili na ati gbogbo ohun elo re ati akara ifihan opa fitila mimo pelu fitila re won ni fitila ti a to ni ese ese ati gbogbo ohun elo re ati ororo titana ati pepe wura ati ororo itasori ati turari didun ati aso isoro fun enu ona ago na pepe ide ati oju aro awon ide re opa re ati gbogbo ohun elo re agbada na ati ese re aso tita agbala na owon re ati ho itebo re ati aso isoro enu ona agbala na okun re ati ekan re ati gbogbo ohun elo isin ago na ani ago ajo aso isin lati ma fi sin ninu ibi mimo ati aso mimo won ni fun aroni alufa ati aso awon omo re lati ma fi se ise alufa gege bi gbogbo ohun ti oluwa fi ase fun mose be ni awon omo israeli se gbogbo ise na mose si boju wo gbogbo ise na si kiyesi won si se bi oluwa ti pa lase be gege ni won se mose si sure fun won
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki a gbadura. Baba wa ti nbe li orun. Adupe wo pe atun pejo lati ka, lati ko, lati gbo oro yin. Anbe yin wo pe emi ti se awari ijinle. Ohun ti oro yin je emi ti je ki oro yin ki o ye ni ki e fi fun wa looro yi loruko Jesu we pe ohun ti a o ma ka ohun ti a o ma ko ti a o ma gbo we pe ki o ye eni kokan wa loruko Jesu iriri ti a n pe ni iriri isodi mimo ki o le je ti eni kokan wa ki e si we gbogbo okan wa mo ki e tu gbogbo ese ti o wa ni okan ke tu kuro loruko Jesu ti eyin funra yin o fi wo inu okan enikokan we pe o je mimo o je otun o di funfun we pe a o si gbe igbesi aye ti o teyin lorun ti o mura wa sile de orun ati de de Jesu adupe opo e ti gbo wo pe e o si se fun wa loroko Jesu Christ Oluwa wa ni no ebero ori kewa ese ikewa ati ikerinla ebero ori kewa ese ikewa nipa ife na le ati sowadi mimo nipa ebo ti Jesu Christi fi ara re ru le kan soso ni ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe titi lai ninu eberu yi kan na ni ori ketala ese ikejila ati ketala oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin ibode nitori na e je ki a jade lo to lo leyin ibodo ki a ma ru egan re awon ese oro olorun ti a kaye ni o je ki o ye wa we pe ohun kan wa ti a n pe ni isodi mimo ohun kan wa ti olorun ma n se gege bi ise abe ninu okan ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wi pe nitori idi eyi ni Jesu Christ omo olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi a ba nso nipa igbala a nso nipa idariji gbogbo ese a nso nipa iyipada okan yi ni iriri kini ti a ma ni bi a ba to Jesu wa bi a ba si nso nipa isodi mimo a nso nipa ki a di ominira kuro lowo ese ti inu ki a bo lowo ese ti a binibi ese ti a jogunba ki a ni okan funfun kiki nipasẹ Kristi ni awon iriri mejeje wonyi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipasẹ eje Kristi yi ni ati ndariji ni ti a si nso ni di mimo o so fun wa ninu oro olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni a n so fun a wi pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni iwenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o n soro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbon to wa n so wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma n se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro olorun wi pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin naa leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje wepe a o ti we wanu kuro ninu ese gbogbo ṣùgbọ́n nígbà tí a bá ní ìrírí ìsọ̀dí mímọ́ tí awẹ̀ ẹ̀ṣẹ̀ tinú tí a mú kúrò, èyí ló ń sọ fún wa wípé àsọwádìí mímọ́ ó ń wẹ̀ wàánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí a bá wo àwọn àdúrà tí Jésù gbà, a rí wípé ó gbàdúrà fún ìdáríjì, fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébò, nítorí ó wípé bàbá dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọn ń ṣe. Èyí ni àdúrà tí Jésù gbà fún ìgbàlà àwọn ará ayé, àwọn tó ní ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, àwọn tí wọn ò tí bá pàdé dáríjì wọn bàbá nítorí wípé wọn kò mọ ohun tí wọn ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a tún rántí wípé bí ó ṣe gbàdúrà fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún ìsọdí mímọ́ àwọn tí wọ́n ti di ẹni ìgbàlà. Nínú Jọ́hánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ló ti ń sọ wípé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ li ọ̀rọ̀ rẹ. Èyí ni àdúrà tí Jésù gbà, ṣùgbọ́n kì í ṣe fún kìkì àwọn wọ̀nyí nìkan. Nínú ẹsẹ̀ ogún ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Ó gbàdúrà fún ìsọdí mímọ́ wa pẹ̀lú. Nítorí náà ó yẹ kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá ti ń sọ nípa ìgbàlà, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ìsọdí mímọ́. Èyí ni ó mú wa wá láti wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí lórí àgbélébò àti ìsọdí mímọ́ wa, kí ó lè yé wa dáradára. A ó pín ẹ̀kọ́ yìí sí apá tàbí kókó mẹ́ta. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Ìkejì, kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdí mímọ́. Èyí sọ fún wa wípé àwa pàápàá a ní ohun kan láti ṣe kí a tó lè sọ wá di mímọ́, nítorí a kò lè rí ohun tó dára láti inú ládòfo. Ó jẹ́ wípé àwa pàápàá a ní fi ara wa róbọ, a ní kanra mọ́ àgbélébò, a ní jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a tó lè sọ wá di mímọ́. Kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdí mímọ́. Ìkẹta, Kristiẹni ní láti gbé àgbélébò rẹ̀ lẹ́yìn ìsọdí mímọ́. Lẹ́yìn tí a bá ti sọ wá di mímọ́, láti pa ìrírí ìsọdí mímọ́ yìí láti pa á mọ́, ó yẹ ó sì nílò wípé kí a gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn ìgbà tí a bá ti rí ìrírí tí ó ṣe pàtàkì yìí, tí a bá ti rí ìgbà. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Nínú Efeso orí karùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Efeso orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín. Ó ní ẹ̀yin ọkọ lápapọ̀, ẹ fẹ́ràn àwọn aya yín lápapọ̀. Gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún, bí a bá ń sọ wípé ìjọ, ó yẹ kó yé àwọn akẹ́kọ̀ọ́ bíbélì, kì í ṣe àdàlù ènìyàn, irú wa ògìrì wa ni a ń pè ní ìjọ nínú Májẹ̀mú titun. Ìjọ jẹ́ àwọn tí a pè jáde kúrò nínú ayé, kúrò nínú òkùnkùn ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé, kúrò nínú èérí àti ìdọ̀tí àti ẹ̀gbin tí ó wà nínú ayé. Àwọn wọ̀nyí tí a pè jáde láti ronúpìwàdà, tí wọ́n ti wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébò, tí wọ́n ti ju àwọn ẹ̀ṣẹ̀ èérí ẹ̀gbin ayé tí ó wà lọ́wọ́ wọn, tí wọ́n ti jù ú sílẹ̀, tí wọ́n ti béèrè ìdáríjì, tí a ti wẹ̀ wọ́n mọ́, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ wọn nòkúrò, tí wọ́n ní ẹ̀rí Ọlọ́run nínú ọkàn wọn wípé wọ́n di ti Ọlọ́run, wọ́n di ẹni ìgbàlà. Àwọn wọ̀nyí ni à ń pè ní ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn tí wọ́n jẹ́wọ́ wípé a pè wọ́n kúrò nínú ayé láti bọ́ sí, láti wá sí ìjọba Ọlọ́run. Ó wá ń sọ fún wa wípé nítorí tiwọn ni Jésù Kristi ló fi ara rẹ̀ róbọ. oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa eni kan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mo wa subo sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni amu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi ati se alaye nkan wonyi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni kokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro sugbon ki a ranti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti n we ere ese ajogunba yi koro ninu okan eni kookan ti o ke pe pelu igbagbo ere ti a n so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi n we wa mo ninu ati lode mo si gbagbo wi pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni ti n so ni di mimo ati awon ti a n so di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko ti ju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko n so wi pe eni kan wa ti n so ni di mimo nitori eni ti n so ni di mimo ki loruko eni ti n so wa di mimo Jesu o wa tun so nipa awon ti a n so di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti iba Jesu pade la nso di mimo rara nitori ese yi so fun a wi pe lati odo enikan sosho ni gbogbo won ti wa ati Jesu ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa tin be le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe isodi mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti a nso di mimo won wa lati odo enikan na odo baba wa tin be le orun o so fun a we pe nitori ati eni ti ati eni ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo enikan sosho ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan sosho yi je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti a nso di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerin dilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan sosho oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori wi pe iso di mimo lo so ni di pipe wo ese ikerin dilogun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni le olowa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o se ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti a ba ti ni igbala mo so fun a wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pare konu kuro leyin igba na yo si ko ofin re si wa le okan yo si ko awon majemo ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si iwa mimo ko si iso di mimo won kegan olorun fun ara re o je we pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu olosho agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe isodi mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti a pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wi pe iriri isodi mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a nso ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o tun mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe nitoto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenumo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun di logorin luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti a nso yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wa pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti a ni lodo olorun bi o ba so wa di mimo nigba iso di mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri iso di mimo ikini nigba iso di mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angel yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan iti re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati iso di mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni iso di mimo ati igbala iru eni be ko mo ti a npe ni iriri iso di mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko iso di mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa iso di mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awa ti ati bi omo okunrin a ri wipe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun ki a ke awon eran wonyi ki a ke kuro eyi ni a npe ni ikola ohun ti olorun so fun ani wipe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro e lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa olorun re a nso fun awe pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun ohun kan tuku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wipe iso di mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo ibaje pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo ni ye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai se yi ni ko si eni ti yori olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke e je wi pe ati pa re tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigbati olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti fa tu o wa so fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai se yi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki enikeni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menu kan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba tin so nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menu kan awon ti ko ni igbala ye kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alabuku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon ti n kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alabuku ni awon agbo magba nitori wo pe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu nitori won jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabo kon fun li awon eni

àwọn onínú funfun nítorí wọn ó rí Ọlọ́run ṣùgbọ́n alábòkò ni àwọn onínú fùfù nítorí wọn kì yóò rí Ọlọ́run. Bí o bá jẹ́ wípé nǹkan kan wà nínú ọkàn rẹ tó jẹ́ wípé ojoojúmọ́ lojú rẹ máa ń fàrọ, ojoojúmọ́ ló jẹ́ wípé inú fùfù ó wà nínú rẹ, ò ní àmúmọ́ra, ò sì ní ìwà pẹ̀lẹ́, ò ní ìwà funfun, a ò tí ì sọ ọkàn rẹ di mímọ́, ó ní àbòkò pátágbá ló jẹ fún ọ nítorí wípé o kì yóò lè rí Ọlọ́run nítorí wípé o jẹ́ aláìmọ́. Ilẹ̀kùn paradise yóò tì mọ́ ọ, ṣùgbọ́n mo ń bẹ̀bẹ̀ wípé lónìí o gbọ́, o gbà, o gbàdúrà, a ó sì sọ ọkàn rẹ di mímọ́ lórúkọ Jésù. Èyí ni ó fi yẹ kí o yé wa wípé a ní láti ní ìrírí ìsọdi mímọ́ yìí, ó ní alábòkun fún lè àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run lè a máa pè wọ́n, ṣùgbọ́n alábòkù ni àwọn tí kò lè dáríji ni, àwọn aláìlè dáríji ni, nítorí ọmọ èṣù lè a ó máa pè wọ́n alábòkun fún lè àwọn ẹni tí a ń ṣenú níbí ni sí nítorí òdodo, nítorí tiwọn ni ìjọba Ọlọ́run. Alábòkun fún lè ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣenú níbí ni sí yín, tí wọ́n sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi, ó ní ẹ máa yọ̀ kẹ́yìn kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ lé ọ̀run, bẹ́ẹ̀ ni wọ́n sáà ṣe inú níbí ni sí àwọn wòólì tí ń bẹ ṣáájú yín. Ṣùgbọ́n alábòkù lè àwọn tí kò lè farada inú níbí ni nítorí òdodo, nítorí wọn yóò di apẹ̀yìndà alábòkù ní àwọn àgàbàgebè nítorí wọn ó jogún ègbé. Èyí ń jẹ́ kó yé wa wípé a ní láti ní ìyípadà, ìsọdọ̀tun, ìsọdi mímọ́, kí a sì gba nǹkan wọ̀nyí láti ọwọ́ Olúwa, kí ọwọ́ Olúwa kí ó kọ ọkàn wa, kí a sọ wá di mímọ́. Mo sì gbà, mo gba Ọlọ́run gbọ́ wípé bí a bá gbàdúrà lónìí yóò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo kókó kejì, kíkan ara mọ́ àgbélébó ṣáájú ìsọdi mímọ́. Kíkan ara mọ́ àgbélébó ṣáájú ìsọdi mímọ́ nínú Rómù orí kẹfà ẹsẹ̀ ìkẹfà, Rómù orí kẹfà ẹsẹ̀ ìkẹfà, nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Níhìn-ín ló ti ń sọ fún wa, ó lo èdè bí gbólóhùn méjì láti ṣàlàyé ohun tí a mú kúrò lásìkò tàbí ní àkókò ìsọdi mímọ́. Ó pè é ní ògbólógbò ọkùnrin, a ti sọ nínú ẹ̀kọ́ wa wípé ẹ̀ṣẹ̀ àbínibí yìí ó lórúkọ púpọ̀, òun la ń pè ní gbòǹgbò ìkorò tàbí ògbólógbò ọkùnrin tàbí ẹ̀ṣẹ̀ àjogúnbá tàbí ẹ̀ṣẹ̀ àbínibí. Ó wá ń sọ fún wa léde tó lè yé ni wípé a kan ògbólógbò ọkùnrin wa mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀. Ohun tó ń sọ ni wípé gbogbo ènìyàn pátá ló ní ògbólógbò ọkùnrin yìí. Bí a ò bá tí ì dẹni ìgbàlà, kò ṣeé ṣe láti bá ògbólógbò ọkùnrin yìí jà ká borí rẹ̀. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ bí a bá ti ní ìgbàlà, a ó rí wípé ògbólógbò ọkùnrin yìí tí í ṣe ẹ̀ṣẹ̀ àbínibí tó wà ní inú, tó ń jọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tó ń tì wá láti mutí, ó ń tì wá láti jalè, ó ń tì wá láti purọ́, ó ń tì wá láti ṣe ohun tí ò dáa. Ṣùgbọ́n nígbà tí a bá ti ní ìgbàlà, a kan ògbólógbò ọkùnrin yìí mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀. Èyí ni ó fi jẹ́ wípé lẹ́yìn ìgbàlà kò tún sí wípé à ń jalè, nítorí ògbólógbò ọkùnrin tá a kàn mọ́gi kò ṣeé ṣe fún láti tì wá láti ṣe ohun kan wọ̀nyí tí kò tọ́. Ó ní ṣùgbọ́n kò parí níbẹ̀, ó ní ohun tí a ṣe kàn mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀ ni wípé kí a lè gbé ìgbésẹ̀ ìkejì, kí a bá lè pa ara ẹ̀ṣẹ̀ run. Ògbólógbò ọkùnrin yìí ni a ń pè ní ara ẹ̀ṣẹ̀, òun ni ẹ̀ṣẹ̀ àjogúnbá àbínibí. Ó ní kí a lè pa ara ẹ̀ṣẹ̀ ògbólógbò ọkùnrin yìí, kí a lè parun, kí àwa kí ó má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ó yé wa nígbà náà wípé a ní láti kan ara, a ní láti kàn mọ́ àgbélébó, a ní láti jọ̀wọ́ gbogbo nǹkan sílẹ̀ nínú Galatia.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run han ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà á, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbowájọ, pé a ka Bíbélì. A máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú u kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi orin dafidi ori ketale ni 80 ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je ni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wi pe won jina sira won popo popo e je wi pe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu pe wa we pe je o je mo we pe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je we pe awon ese wonyi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a so fun a wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese wonyi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wipe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma jewo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori wipe ati mo awon ese won yi ati mo jina si wa o wa so fun ani ese iketala oni bi baba ti se iyonu si awon omo bẹẹni oluwa n se iyonu si awon ti o bẹru re gba ti o ba gbọ oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wi pe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o bẹẹni iberu n wonu okan re iberu yi lo ma mu o lo gbadura iberu lo ma so mu oke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro
Olorun ma je ki awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwariri ni waju Olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o idariji ni o so wa di omo Olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le Oluwa Oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe Oluwa Oluwa ni a pe ni omo Olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a npe ni omo Olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa Galatia ori keta Galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo Olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe be a ba kepe Oluwa we pe a o gba wala a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa wese ikerin din logbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Christi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ire koja wa gbati a ko won sile gbati a nso fun Olorun we pe ki o saanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo we pe a mo pe Jesu Christi ku fun wa gbati a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi adi omo Olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipa sere li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma n so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisa esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti o ye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori be je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile
o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasati jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti Olorun be lowo won ni pe ka won sati je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati o ntele Jesu ni o ati o ntele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba Orun ki se be o oni awon ti o gba awon nikan le afi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigbati a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o se se ki o ti gbo eri awon elomiran nigbati won wa ninu esin miran o se se ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o se se ki awon won yi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese Olorun a ma mu lo ka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe Olorun fona han mi ti ti o fi to won si ona ihirere awon won yi ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese ke edogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigbati o ba ri ogbe okan wa Olorun fun ara re nigbati o ba ri wi pe a nwa ojubo Olorun a nfe ri Olorun a nfe sin Olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti Olorun ti fi oye ese ye eni ti Olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri wi pe alaafia Olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe Olorun se o ni olori re o fun o ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun Olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni Olorun se lori lori re wi pe nigbati a mo ese gege bi ese a se ko ese sile a ke pe Oluwa a gba ise ori igi agbelebu ti Jesu Kristi a gba gbo nigba yi gan ni Olorun fun ani emi isodomo wo ese ikerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo Olorun le awa ise awon elomiran wa akonisina da n pe won to je wi pe bi enikan ba ti n denu ijo